kukuru ni uwa ni wajiwa ni akoko kukuru ti uwa ni wajiwa yi ni afimasro lori jijowo ara eni fun ife olorun jijowo ara eni fun ife olorun awa ti aje onigbagbo bibeli pe wa ni omo olorun lati igba ti a ti gbagbo ninu Jesu Christi eni ti o je elese o je ota si olorun o si je eni ti ki fe gba ife olorun tabi ilana olorun ni igbesi aye re isipaya ti olorun ti fun wa ninu oro re o je ohun ti elese ki fe gba gege bi ohun ti yo to ni ona toro ti o lo si orun eniyan ti o je eda lasan lasan ti ko ti gba ore olorun si igbesi aye re ti ko ti ni idarije ese o ma nje eni ti rin ni ona ti ara re ko si le teriba fun ife olorun ati isakoso oro olorun ni igbesi aye re eyi ni bibeli se je ki o ye wa wipe elese je olote ni waju oluwa bi ki ba se wipe iru eni be ronu pe wada o si gbagbo ninu Jesu Christi ti o ku fun wa lori igi agbelebo iru eni be ko le di omo olorun bi aban so wipe ki a ronu pe wada e je wipe ki a wa siwaju oluwa ki a jowo ara wa si ife olorun ki a si fi ara wa lele lese agbelebo wipe ohunkohun to ba wi fun wa lati sinsin yi lo ni a o ma se gbati abati ni anfani yi wipe adi ore olorun adi okan ninu awon omo olorun awa sinu agbole igbagbo ati die bi olorun lese kese de ori wipe ife lati gboran si oro olorun wepo wa ninu wa ki se be nikan ohunkohun ti se ife olorun ohunkohun ti a mo wipe olorun gba laaye ni igbesi aye wa a o jowo ara wa fun laikun ijowo ara eni yi ati sise ife olorun eyi ni aami ti a fi n da omo olorun mo sugbon ni idakeji a ri wipe aigboran ati isote ni a fi n da awon elese ati awon ota olorun ni a fi n da won mo a o so nipa ikoko meji ninu eko ti a n ko loni yi ikini ejo ti oluwa n ba awon olote wi ejo ti oluwa n ba awon olote wi ikeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerinlelogun nitori ti emi pe ti eyin si ko ti emi na owo mi ti enikan ko si ka si sugbon eyin ti sa gbogbo igbimo mi ti eyin ko si fe ibawi mi emi pelu o rerin idamu yin emi o se efe nigbati iberu yin ba de je ki a duro nihin o je ohun ti o koni lominu ati ohun to bani ninu je wipe nigbati olorun pe awon omo israeli won ko eti ikun si ipe olorun e je wipe won o gbo won o gba won o fe lati se ife olorun ni orile ede wa bi eni ti o juni lo bi o ba n pe ni o je iwa irele ati owo fun eni ti owo ye nigbati a ba da lohun gege bi awon israeli ti mo bi oba ni israeli bi o ba n pe enikeni oba ti o n pe o yi bi o ba ti ran awon onise re wepe oba fe ri o ohun gbogbo ti o n se bi o tile wo ki nkan naa ki o ti se pataki to ni o ni lati fi sile ki o je ipe oba sugbon oba orun olorun orun ohun aye eleda ohun gbogbo o n pe awon omo israeli sugbon o se ni laanu wipe won ko ipe olorun won ko ohun olorun se amo bi oba ba n pe wa tabi bi baba ninu ile
tabi baba gbogbo agbole o npe enikan ninu wa bi abashe aigboran si ipe yi a o ri wo pe ejiya yo de nitori be eni olorun fi so fun ni wo pe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi olorun orun won aye gba ti ohun ti pe won gege bi olufe sugbon ti won ko ka ipe ohun si we pe nitori be ohun o rerin won nigba ti idamu ba de won o si se efe nigba ti iberu won ba de ninu ese keta din logbon nigba ti iberu yin ba de bi iji ati idamu yin bi afeyika iji nigba ti wahala ati arodun ba de si yin nigba na li eyin o ke pe mi sugbon emi ki yo dahun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari we pe olorun o nba awon mo israeli wi sugbon ki se fun awon mo israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni an pe ni asako eredi ti a fi n pe apeyinda ni asako ni we pe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo nibi ti enikan ki gbe o lo n gbe asale eni ti o jina si olorun eni ti o ti peyinda eni ti o je omo oninakuna ti olorun n pe sugbon ti ko ka olorun si oni a n pe ni asako tabi apeyinda eyi kan na ni olorun so fun eni kookan ti o je elese eni kookan ti o je asako eni kookan ti o je apeyinda wi pe nigba ti oun pe won se abe akoso se abe oro oun se abe itoju ati ilana sugbon ti won sa awon nkan won yiti wi pe idajo yo ba awon eniyan be lati igba ti eniyan ti subo ninu ogba yi deni ni ati ri wi pe aigboran ati ote ti wa ninu eni kookan ti a bi sinu aye yi bi o ba wo awon omo kekeke bi won ti n dagba a ma n ri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni eni kookan ninu wa ni o ye ki a bere lowo olorun fun iranwo ki iru iwa aigboran be ati ote ki o le kuro ninu eda wa ninu okan wa olorun ti o je olufe ti o si je eni ti o da wa ninu ife re ti o ni si wa ni o ti n pete awon rere awon ohun ayeraye ti o ye ki a ma gbadun won o pese won fun wa bi o ti le je wipe ati sako ni igba popo bi o ti le je wipe ati je alaigboran tele tele sibe o lora lati binu sibe ko mu idajo wa kankan o n wa wa o n pe wa ki o ba le se wa loore sugbon o se ni laanu wipe opolopo ni o n tesiwaju ni iwa igbagbo iwa aigboran ati iwa ote won gbogbo wa ni ati sako lo ni igba kan ri be na ni fun awon omo israeli awon israeli won shote si olowa bi o ti le je wipe o ti se won loore bi o ti le je wipe o ti daabobo won o ti pese fun won o ti mu won wa si ile ti o kun fun ora popo sugbon sibe sibe won pada leyin olorun bakan na ni fun gbogbo awon elese gbogbo re ti a ti n ri gba lowo olorun gbogbo aanu ti o ti n fi han fun wa ko je ki awon wonyi ki o teriba won ro wipe ohun ti awon ni ati igbe aye ti awon gbe o je ninu agbara awon sugbon gege bi ati ri fun awon mo israeli wipe won jiya popo a se so ilu won di ahoro nitori awon iwa ote ati aigboran won be na lo ri fun elese loni bi enikeni ninu wa bi abate siwaju ninu iwa aigboran ati ote ijiya ni yo gbeyin iru iwa be ye ki a wo jeremiah ori keje lati ese iketale logun sugbon eyi ni mo pase fun won wi pe gba ohun mi gbo emi o si je olorun yin
ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi. Kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà mi, ọ̀nà tí mo ti pàṣẹ fún yín, kí ó lè dára fún yín. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, ṣùgbọ́n wọn kò gbọ́. Bẹ́ẹ̀ ni wọn kò tẹ etí sílẹ̀, wọ́n sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn. Wọ́n sì kọ ẹ̀yìn wọn kì í ṣe ojú wọn sí mi. Níhìn ni a rí tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì lẹ́jọ́. Ìpìlẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn. Ọlọ́run ń sọ wípé òun ti pàṣẹ fún wọn, òun ti rán àwọn wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun, ṣùgbọ́n wọn kò ẹ̀yìn sí òun, wọn kò kọjú wọn sí òun. Èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn. Síbẹ̀síbẹ̀ wọ́n ṣe àìgbọràn. Wo ẹsẹ̀ 26. Síbẹ̀ wọn kò gbọ́ tèmi. Bẹ́ẹ̀ ni wọn kò tẹ́ tí wọn sílẹ̀, ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le. Wọ́n ṣe búburú jù àwọn bàbá wọn lọ. Bí a bá ń sọ nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì, kí a rántí wípé ọ̀rọ̀ yìí kan náà ni a kọ fún àwa náà. Wípé bí àwa pàápàá bí a bá jẹ́ aláìgbọràn, bí a bá jẹ́ ọlọ̀tẹ̀, tí a ò gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí ìjìyà ti dé bá àwọn ọmọ Ísíráẹ̀lì nítorí àìgbọ́ràn wọn, bẹ́ẹ̀ náà ni ìjìyà yóò dé bá ẹnì kọ̀ọ̀kan wa. Mo ń bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe wá lélé ti ọmọ, kí ó jẹ́ kí a jẹ́ ẹni tí ń gbọ́ràn, kí ìjìyà tí ń dé bá aláìgbọ́ràn àti ọlọ̀tẹ̀ kí ó má bàa jẹ́ ìpín wa. Nínú Aesaiah orí 95:17, ẹsẹ̀ 2, ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ̀tẹ̀ ènìyàn tí rìn lé ọ̀nà tí kò dára nípa èrò ara wọn. Èyí ni Ọlọ́run tún sọ nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì wípé ní gbogbo ọjọ́ ni òun ti rán àwọn olùkọ́, òun rán àwọn wòlíì, òun rán àwọn ajíhìnrere, òun rán àwọn oníwàásù, àwọn tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n wọ́n jẹ́ alágídí àti ọlọ̀tẹ̀ ènìyàn. Ǹjẹ́ bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì, ǹjẹ́ a ò lè sọ bẹ́ẹ̀ nípa ààrẹ, nípa ẹnì kọ̀ọ̀kan wa? Ṣé Ọlọ́run ò ti sọ fún wa nípa àwọn oníwàásù tí ó fún wa wípé a ní láti ronúpọ̀ àdá ẹṣẹ́ wa? Bí Ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé òun béèrè ìrònúpọ̀ àdá lọ́wọ́ wa, kí ni dé tí a rí ẹnì kọ̀ọ̀kan tí kò tí ìrònúpọ̀ àdá? Bí Ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé àtúnṣe jẹ́ ohun tí ó ṣe pàtàkì, a ní láti mú ọ̀nà wa tọ́ níwájú Olúwa wípé bí a bá ti rí ẹni tí a ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbà tí a bá ti wá wólẹ̀ níwájú Olúwa, tí a ń sọ pé kí ó dáríjì wá, ní ìgbà kan náà tí a ti ń gba oore ọ̀fẹ́ yìí láti ọwọ́ Olúwa, ni a ní láti lọ bá àwọn tí a ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí a béèrè ìdáríjì lọ́wọ́ wọn. Bí a bá ti sọ bẹ́ẹ̀ fún wa, èé ṣe tí a ò fi ṣe àtúnṣe ìgbésí ayé wa? Bí Ọlọ́run bá sọ fún wa wípé àwa tí a ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí a má ṣe jalè mọ́, àwa tí a ń rédè òru tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń rìnrìn kùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí a má ṣe bẹ́ẹ̀ mọ́, kí ni ṣe tí a ò gbọ́ràn? Àwa tí Ọlọ́run ti sọ fún, tí ó ti ránṣẹ́ sí wípé ìṣọ̀tá Ọlọ́run ni wípé a ń bá ayé dọ̀rẹ́ẹ́, wípé a tún lọ ń jẹbọ pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, tàbí wípé ìṣọ̀ṣọ́ ayé, ìwọṣọ ayé àti kíkun ètè, kíkun ojú tí àwọn ayé máa ń ṣe, ó jẹ́ ìwà àwọn tí ò lọ́lọ́run, bí Jezebeli tí a rí nínú Bíbélì. Bí Ọlọ́run bá ti kìlọ̀ fún wa, bí ó bá ti ránṣẹ́ sí wa, bí ó bá ti sọ fún wa irú ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ rìn, èé ṣe tí a ò fi ṣe ohun tí Ọlọ́run fẹ́? Èé ṣe tí a fi ń ṣe àìgbọràn sí Ọlọ́run? Àwa tí a bá ń ṣe bẹ́ẹ̀, tí a ń ṣe àìgbọràn, tí a fi etí dídi, tí a kọ etí dídi sí ọ̀rọ̀ Ọlọ́run, ó jẹ́ wípé a dàbí àwọn ọlọ̀tẹ̀ ilé Ísíráẹ̀lì. Ó ṣeéṣe kí a rí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó máa sọ wípé ọ̀nà tí àwọn wòlíì wọn, àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí wọn, ọ̀nà tí wọ́n fi gbé nǹkan wọ̀nyí kalẹ̀ ní òye wọn dáradára, tàbí wípé wọn ò gbé kalẹ̀ pẹ̀lú ìfẹ́. Nítorí a máa ń rí wípé ẹ̀sùn yìí kan náà ni àwọn ẹlòmíràn wọ́n máa fi ń sun àwọn oníwàásù wa lónìí. Wọ́n á sọ wípé
awon ni wa so wa ni feni we pe bi bo je

ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ ọlọ́run wọn sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn sọ fún wọn kọ́ èyí tí ẹ̀mí ọlọ́run fún ara rẹ̀ tí ó ń sọ fún wọn kọ́ ìgbà tí ó ń ka bíbélì tí ẹ̀mí ọlọ́run tó ń sọ fún wọn tó ń júwe nǹkan fún wọn pé kí èyí kúrò nígbèsè ayé rẹ kí èyí kúrò nígbèsè ayé rẹ ṣé ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ ṣé kò ní ìfẹ́ tó ní àwa wí ni nǹkan wọ̀nyí jẹ́ kí á wo ìwé Matthew ìrìnrìn ti Matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógójì Jerusalem Jerusalem ìwọ tí ó pa àwọn wòólì tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọpa ìgbà mélòó lè èmi ń fẹ́ ràdọ̀bo àwọn ọmọ rẹ bí àgbébọ̀ adìyẹ tí ràdọ̀bo àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣàwò a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro Jésù Kristì ni ó sọ ọ̀rọ̀ yìí sori wípé bí jésù kristi tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síbẹ̀ àwọn wọ̀nyí kò gba jésù ó ní ó tọ àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbá ṣùgbọ́n iye àwọn tí ó gbá àwọn ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run ọ̀rọ̀ yìí kan náà ni ọlọ́run tún rán sí wa wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé ìsírẹ́lì bí wọ́n ti ṣe wípé kí a gbọ́ràn sí olúwa kí a jọ̀wọ́ ìfẹ́ wa èrò wa ọ̀nà wa kí a jọ̀wọ́ ohun gbogbo fún ọlọ́run kí a sọ fún ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ ọlọ́run a ní láti ní ìyípadà ọkàn nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje nítorí èrò ti ara ọ̀tá ni sí ọlọ́run nítorí kì í tẹríba fún òfin ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wo ọlọ́run èyí ń sọ nípa àwọn tí kò tí ì ní ìgbàlà wípé àwọn tí ó wà nínú ara àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn èso ọ̀tẹ̀ àti èso àìgbọ́ràn wọn kò lè wo olúwa nítorí bẹ́ẹ̀ kí a tó lè di ẹni tí ó wo olúwa kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí olúwa a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ a ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ olúwa a ní láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a ó rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn èyí ló mú wa lọ sí ìkókó kejì ìpè ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ ọlọ́run ọlọ́run pe ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọ́ràn kí a sì jọ̀wọ́ ara wa fún ọlọ́run láì jiyàn láì máa sọ fún ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí nì ọlọ́run ń pè ọ́ sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara rẹ yẹ kí a wo Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí èmi ò sì fi ìsinmi fún yín ìpè tí a kà jáde yìí ó pín sí ọ̀nà méjì lákọ̀ọ́kọ́ Jésù Kristì ń pe gbogbo ẹlẹ́ṣẹ̀ tí a di ẹrù wúwo lé lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe àìsinmi tí ń ṣe làálàá tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a sọ fún wípé iṣẹ́ ara wa òdodo ara ẹni wípé kò lè gbà wàhálà nítorí bẹ́ẹ̀ Jésù Kristì ó ń pe gbogbo ọkàn aṣáko ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá ọlọ́run ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú olúwa àti ẹ̀yìn tí a di ẹrù wúwo lé lórí nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbànújẹ́ ó máa ń fa làálàá ó máa ń fa ìjẹni níyà àti ìpọ́nilójú láti ọ̀dọ̀ èṣù ó ní àwa tí a di ẹrù wò lé lórí ó ní kí a wá sọ́dọ̀ òun kí òun.

DCLM Radio, your spiritual welfare is our concern.

0: ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alagbara adupe fun awon eri ti a ti gbo adupe fun ise iyanu meri iri ti en se ama we pe bi e ti se fun awon elomiran e o se fun eni kokan wa ni asale yi loruko Jesu ama we pe ko si ko se se pelu eyin Olorun nitori be ni a se ni igbagbo igbagbo ti ko gbo ti ko ye wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi bi aba tin daruko Jesu bi aba tin gbekele loruko Jesu bi aba tin gbadura loruko Jesu bi aba tin fi eyin ti eyin Olorun alaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti gba ni bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni a nbe yin wo pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu a nbe yin we pe e ran oro na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara eni kokan loruko Jesu eje ki aro ki o fofayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se a o fi oju wa ri a o fi ti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa sugbon bi o ti nbere be ni o fun ara re ri o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketa di logun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi aba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti tobi to re oni o wa nso fun wa ninu Matthew ori ikokan de logun ese ikerin de logbon Matthew ori kokan de logun ese ikerin de logbon Jesu so fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni ṣeṣe. Fún Ọlọ́run, ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn, kò gbóògùn tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ. Kí o sì máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run, ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án, ẹsẹ̀ 23 lójú kan náà, bàbá ẹsẹ̀ 23, Jésù sì wí fún ọ pé, bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Bí o bá gbàgbọ́ ní àṣálẹ̀ yìí, ó dájú wípé ohun gbogbo yóò di ṣíṣe ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí wípé Olúwa lè wo gbogbo àrùn kò gbóògùn, gẹ́gẹ́ bí Ọlọ́run ti lè ṣe gbogbo kò ṣeé ṣe. Pẹ̀lú ènìyàn kò ṣeé ṣe ní ọ̀ràn àrùn ẹ̀tẹ Námánì, ṣùgbọ́n Námánì gba ìwòsàn àti ìwẹ̀nùmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbàtí ó tẹ ara rẹ̀ bọ inú odò Jọ́dánì lẹ́ẹ̀méje ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa. Ohun tí a ó sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó rọrùn ni, bí a bá ti ń sọ fún ọ gẹ́gẹ́ bí Elisha, bí ó ti sọ fún Námánì, gbọ́ kí o sì gbà kí o sì ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Bí o bá ti ń fi sí ojú ìṣe, ni ó rí wípé àrùn tó wà lára rẹ, àìsàn ọjọ́ pípẹ́ tó wà lára rẹ, yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Mi ò mọ̀ bóyá o ti ka ìtàn Bartimeo àfọ́jú, nítorí wípé àwọn ènìyàn wọ́n ti fi àìnírètí lu agogo kò ṣeé ṣe lórí Bartimeo àfọ́jú yìí. Ṣùgbọ́n Kristi tí kò mọ ohun tí a ń pè ní kò ṣeé ṣe, ó wò ó sàn ní wàràǹṣesà. Mo sì gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ọgán, bí a bá ti gbàdúrà ní àṣálẹ̀ yìí, ni gbogbo èyí tí Sàtánì tó kó sí ọ lára, tó kó sí ọ nínú, tó kó sí ọ lọ́pọlọ, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń dárúkọ Jésù, ni wọ́n ó pòórá lórúkọ Jésù. Mo kà nípa ọkùnrin alárùn ẹ̀gbà kan tí ìjọ sídìí ìwọ náà ti kà nípa rẹ̀, tí èṣù tí ó ti sọ di ẹdun arinlẹ̀, tí kò sì lè ran ara rẹ̀ lọ́wọ́ fún 32 gbáko. Ó rí ìrànlọ́wọ́ gbà, ìrànlọ́wọ́ ńlá, ó sì rí ìwòsàn àwòṣe hà orí ìgbà lọ́dọ̀ Jésù Kristi, ẹni tí ń jí òkú dìde wẹ́rẹ́ bí ẹni tí ń jí ni lójú oorun. Jésù yìí kan náà ó wà lónìí, agbára rẹ̀ kò sì yí padà. Obìnrin kan tí ó ní tí ẹ̀mí àìlera tó ti dè lókùn tó tẹ̀ba fún 32, ó di ẹni tí ó gba ìdáǹdè láàrin ìṣẹ́jọ́ àyá pẹ̀lú agbára Kristi tí kìí kùnà, tí kò sì lè kùnà láyé. Mo gbàgbọ́ wípé Kristi pẹ̀lú agbára ńlá rẹ̀, ó wà níhìn láṣálẹ̀ yìí, bí ó ti ṣe ti àwọn wọ̀nyí, yóò ṣe tirẹ pẹ̀lú lórúkọ Jésù. Gbogbo wa ni àtìká tí obìnrin onísun ẹ̀jẹ̀ tí ó jìyà tí ó sì ná ohun gbogbo tí ó nítán, tó ṣe wípé kàkà kí ewé àgbọn rẹ̀ kí ó dẹ̀ ńṣe ló ń lé sí i, ẹni tí èṣù fojú rẹ̀ gbolẹ̀ nínú ìsun ẹ̀jẹ̀ fún 12 gbáko. Ṣùgbọ́n nígbàtí ó ṣe alábàpàdé Jésù, ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn ń pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò, tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé, ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbàtí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀.
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati mpari lese kese lo dide to gba ise iyanu tire arun aso wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyin won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeji le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeji le logun mose si na owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telese ati gbogbo awon ti o n kojuja si awon mo Israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o ye o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata lekan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ́ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo ìgbà àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní, Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní. Nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wi pe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba ti nke pe roko oluwa loju kana ete re si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka nisisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesus si dese duro o pe won o si we pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun pe olowa ki oju wa ki o la be ni Jesus saanu fun won Jesus yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew tin so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Marko papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Marko ori keji Marko ori keji je ki ran o leti wo pe eni ti an ka nipa re nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo nisisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo n fe ki o yi o ni wi pe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si we fun pe e fata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon kan woyi han wa ki o le da loju wi pe lese kese bi a ba ti n gbadura loju kan na logan bi a ba ti n gbadura olorun yo fowo kan o yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luko ori ikejo Luko ori kejo lati ese iketa le logoji Luko ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu lara da lati odo enikan wa o wa lẹyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lesekese loju kana logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan woyi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan won yi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kana lese kese bi a ba tin gbadura lasale yi loruko jesu ninu luko ri ketala Luko ori ketala lati ese ikokanla Luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin be ni an kan nipa obinrin wi pe loju kana lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande Luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo o si wi fun o pe obirin yi atu osile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu osile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu osile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gba ta ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu osile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan an kan nipa okunrin to je wi pe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wi pe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti n wo apẹẹrẹ obinrin onisun ẹjẹ ọdun mejila nitori wipe o ni awọn igbesẹ kan ti obinrin yi gbe ti o jẹ ki iwosan nlanla ki o jẹ tirẹ ninu Marko ori karun ẹsẹ ikarundinlọgbọn obinrin kan ti o ti ni isun ẹjẹ ni ọdun mejila ẹni ti oju re si ti ri ohun pupọ lọdọ awọn onisegun bi o ba nso fun awi pe onisegun o nso nipa awọn ajagilegbo sogun awọn ti a n pe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka bẹẹ o pọ siwaju nigbati o gboro jesu njo ti gboro jesu mo ni njo ti gboro jesu ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn ǹjẹ́ ó ti gbúrò ẹni tí ó ṣe é ṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà àwọn àìsàn àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ kí ó mú kúrò láṣáálẹ̀ yìí ṣo ti gbúrò ẹ̀ mo ní ṣo ti gbúrò ẹ̀ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wípé nínú ọkàn rẹ̀ bí mo bá sáà lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá ara mi yóò dá ara rẹ̀ yóò dá mo ní ara rẹ̀ yóò dá ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì mọ̀ lára rẹ̀ pé amú òun ni amú òun lára dá nínú àrùn òun ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá ó ní máa lọ lé àlàáfíà kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí olúwa ń ṣe ohun méje ni mo fẹ́ kí ó yọ ìkíní ó gbọ́ nípa jésù ó gbọ́ nípa jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúrò jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ ó gba ìròyìn tí ó gbọ́ ó gbà á gbọ́ ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ ohun tí ọlọ́run ṣe lálẹ́ àná bí o ti ń gbọ́ ìròyìn jésù láṣáálẹ̀ yìí mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ jésù a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ jésù ìkejì ó pinnu láti tọ jésù wá fún ìwòsàn rẹ ó ní nígbà tí ó gbúrò jésù ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ ó pinnu ó ní láṣáálẹ̀ yìí lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀ ó tọ jésù wá kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun ìkẹta obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀ ó pinnu pé àkókò tó ó gbẹ́kẹ̀lé olúwa tí kìí jánikulẹ̀ ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí bí o bá gbàgbọ́ láìṣiyèméjì mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú àkókò àìsàn ó ti dópin ná ìkẹrin ó pinnu àkókò ìwòsàn rẹ ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò dá ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀ ìkarùn-ún ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀ ó ní èṣù ó tó gẹ́ ẹ̀mí èṣù ó tó gẹ́ ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́ iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́ mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn gbogbo àrùn àrùnmọ́léegun gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo nǹkan tó ń jẹmí nínú ó tó gẹ́ ìwòsàn dé láṣáálẹ̀ yìí yóò sì dé lórúkọ jésù ìkẹfà ó fi ọwọ́ kan aṣọ jésù kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ jésù ni agbára olúwa ni ó fọwọ́ kàn án mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ bí o bá ti ń sọ fún ọlọ́run wípé mo dé àkókò tèmi tó bẹ́ẹ̀ ni ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ jésù ìkejì ni wípé o gba iṣẹ́ ìyanu o gba iṣẹ́ ìyanu èmi ò rí tèmi gbà lórúkọ jésù ó rí ìwòsàn fún àrùn kògbóògùn ìgbàgbọ́ ààyè to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omo birin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisiyi omo birin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba tin gbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin keto oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo akoko to lati gba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tuwo sile akoko to fun afoju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fun awon to n sinwi lati gba itusile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to akoko to akoko to fun oyin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o ti n kepe o n gbo lese kese loju kana logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa nihin lati tu o sile lati mo larada lati mo ke isoro inu aye re lati mu kuro so fun esu we pe o to ge so fun aye wi pe o to ge so fun ohun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de fun olukuluku wa.

Ni orukọ Jesu Kristi Oluwa wa. Àwa mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwa mélòó ni a mọ̀ wípé lójú kan náà, lẹ́sẹ̀ kẹsẹ̀, lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ègún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tó jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín yóò yí padà. A gbàgbọ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣé fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán, lẹ́sẹ̀kẹsẹ̀, ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọ̀nyí tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn tí ìbàjẹ́, orúkọ tí a bá máa pè wọ́n, mo gbàdúrà pé nísinsìnyí, ìwọ àìsàn, bí a ti ń ṣe àmì, bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà, mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ ọ̀fẹ́, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtòbìjù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé
won ti loko won ti laya sugbon ko si omo laarin oko ati aya eyin olorun ti e se fun ana eyin olorun ti e se fun elisabeth eyin olorun ti e se fun sara an bebe fun won nisisi wi pe eni kokan won bi igbagbo won ti ri nisisi bi a ti gbagbo pelu won nisisi an gbadura wi pe iyagan ni igbesi aye won yo di oyin igbagbe loruko jesu egba omo ti yin loruko jesu ni wo yi amodun bi jesu ba fa bibo re seyin bi o ba pade ni hin e o gbe omo tuntun ti yin wa loruko jesu mo gbadura fun awon ti o je wipe

0: kí agbára Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run, kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run, dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú. Mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe. Ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú. Ìwọ tí o fojú, mo ń sọ fún ọ wípé gba ìmúláradá, gba ìríran lórúkọ Jésù. Jésù tí kì í kùnà, Jésù tí ìlérí rẹ̀ kì í yẹ̀. À ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tọ́ wọn lé ojú, kí o fọwọ́ kàn wọ́n lé ojú. Ohun gbogbo tó ti dí ìbàjẹ́ nínú ojú wọn, kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú, kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, bí àìsàn, bí àrùn, bí àìlera, mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán níṣẹ́jú àyá nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù, ẹ̀mí àìsàn, mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára, a gbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, àti àwọn tí ó wà ní ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, àti àwọn tí ó wà lóde, kí agbára Ọlọ́run, agbára ìwòsàn, agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣeéṣe, kí ó tẹ̀ wọ́n lọ́wọ́, kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí àti ńlajú, kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Bí àti ńlajú wa nísinsìnyí, kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà, kí ìmúláradá, kí ìsọdọ̀tun, kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ẹ ti ṣe, mo gbàgbọ́ wípé ẹ ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi, mo ní ó jẹ́ tèmi o, ó jẹ́ tèmi. Máa yẹ ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ. Wo àgọ́ ara rẹ, kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí wípé agbára Ọlọ́run ó ti kọlu ọ. Mo sì rí wípé àwọn àrùn, àwọn àìsàn, àwọn ègún, àwọn àrùn ọjọ́ pípẹ́, wọ́n ti kúrò ní àgọ́ ara rẹ. Bí o bá sì ti ń ṣe àwárí ohun tí Ọlọ́run ti ṣe, kí o máa kí Alleluia, kí o máa yin Ọlọ́run lógo, kí a lè yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ, nítorí wípé iṣẹ́ ìyanu ti dé. Mo ní iṣẹ́ ìyanu ti dé. Orí ti ẹ̀gbà lórúkọ Jésù.
1: Thank you.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí tí a fẹ́ jẹ oúnjẹ mí, wípé ẹ ó bọ́ wa, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ẹ ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tẹ̀lé yín àti láti lè súnmọ́ yín tímọ́tímọ́ àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa, tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a bá lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí

Ronúpìwàdà ni ó yẹ ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá. Ó ní nítorí náà, bí a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtọ́jú Ọlọ́run, bí a bá ń fẹ́ ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa, bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa, bí a bá ń fẹ́ kí agbára Ọlọ́run kí ó máa lé ọ̀tá, kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa, ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Bí a bá ń sọ nípa ìrònúpìwàdà, kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá, ìrònúpìwàdà yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú. Wo Ìṣe àwọn Apọ́sítélì, orí 19. Ìṣe àwọn Apọ́sítélì, orí 19, láti ẹsẹ̀ 12 sí 19. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́, wọ́n wá. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀, tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́, wọ́n wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kì í sì ṣe díẹ̀, nínú àwọn tí ń ṣe ìṣekúṣe ni ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí i, ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́, wọ́n ṣe ohun tí ó wúni lórí, wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́. Kí ni wọ́n ṣe? Àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ń ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbàtí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀, wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọ́n kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọ́n dáná sun wọ́n. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronúpìwàdà, tí o kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì Èké tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń somọ́dì, èyí tó ń somọ́wọ́, èyí tó ń dèmọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá, tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kò jùlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronúpìwàdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristì Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wá mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Gbogbo Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin, ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi.

àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí, tí wọ́n kọ wọ́n sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀, ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà, jàgídíjàgan, ìbínú, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni nígbà tí àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu, tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé, ará ayé, wọn ni wà sínú, wọ́n sì tàka sí wa wípé wọ́n ó ṣe wá níbi, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ ni wá, bí a bá sinmi lé Ọlọ́run, tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ibikíbi tí wọ́n ti lè pàdé wa, lójú òpópónà tàbí ní ahéré tàbí nínú àlá tàbí ní ojú gbangba, àwa ni yóò ṣẹ́gun ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ mi, tí Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Bí àwọn onígbàgbọ́ tí ó dàbí ẹni wípé òye kò yé, bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan àjẹ́, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan oṣó, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ní ẹ̀mí emèrè, wọ́n máa bẹ̀rù. Bí wọ́n bá gbọ́ wípé ẹnìkan ti ó dàbí èṣù fún ara rẹ̀, wípé ó dàbí ìwà àti ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti àwọn tó ń ṣe ní àdúgbò, ó dàbí ọmọ èṣù tí ó jẹ́ pé ó lè da ìgbésí ayé ẹnikẹ́ni rú, wọ́n á máa bẹ̀rù. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, ẹni tí ń bẹ nínú wa ó tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè halẹ̀, ẹnikẹ́ni lè sọ ohunkóhun tí ó fẹ́ sọ. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Fáráò ó pọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì? Ṣùgbọ́n ta ló ṣẹ́gun? Àwọn ọmọ Ísíráẹ̀lì ló ṣẹ́gun. Ṣé a mọ̀ wípé ìhàlẹ̀ Nebukadnessari ó pọ̀ nígbà tí ó fẹ́ gbé Ṣédrákì, Mèṣákì àti Abednego, ó fẹ́ gbé wọn sọ sínú iná? Ìhàlẹ̀ lásán ni. Nítorí wípé bí a bá jẹ́ ti Ọlọ́run, kò sí ẹni tí ó lè ṣẹ́gun wa. Ẹni tí ń gbénu wa ó pọ̀ ju ẹni tí ń gbénu ayé lọ. Ǹjẹ́ mo pè ọ́ níjà lónìí wípé bí o bá lè tọ agbára Ọlọ́run wò, bí o bá lè kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o kọ àwọn ìbọ̀rìṣà, àwọn nǹkan tí ó wà nínú ayé sílẹ̀, bí o ti ń ké pe Ọlọ́run, Ọlọ́run yóò máa jẹ́ fún ọ. Bí o ti ń gbàdúrà, yóò máa gbọ́ àdúrà rẹ. Bí o tilẹ̀ jẹ́ wípé èṣù ti kára rẹ̀ ló pàdé rẹ lójú ọ̀nà, ó dájú wípé ìwọ ló ṣẹ́gun. Nínú Róòmù orí 16:20, ó sọ fún wa wípé Ọlọ́run àlàáfíà yóò sì tẹ sàtánì mọ́lẹ̀ lí àtẹ́lẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́. Ṣé o gba èyí ni gbọ́? Wípé Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá òun àti ayé,
Olorun ti o yo awon omo Israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu Egypt. Olorun ti o gba Shadrach, Meshach ati Abednego sile. Olorun ti o daabo bo Daniel ninu okini o wipe yo te satani mole ni atelese re ni lolo. Tani osho, tani aje, tani elebo logun, tani awon ti o nka kiri ben bi pidan pidan bi satani badi temole le atelese re o daju pe awon wonyi ti won sora won di ota ti won fara pamo si okunkun ti won ta pasi oni gbangba o daju pe iwo lo segun bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da bobo bi esan ba wa yo mo esan koro bi banuje ba wa yo mu ki banuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si man lo sile cinema kaakiri bi o ba je ewo ni o si man se ife kufe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re osho ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wi pe o fe je ti olorun ni toto esu ati awon emewa re yo di atemole ni atelese re ko si si oyin ja ti a se si o ti o le pa o lara ko si oyin ja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun kepe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan wonyi sile ki o le je ti olorun ni toto bi o ba si je olorun ni ti olorun ni toto o daju wi pe out da osile out you ide re afa gbogbo ide ti o de afa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu Jesu Christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni ti n gbe inu re Jesu Christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn iṣẹ́ kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn, bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

àwọn ẹlòmíràn wọn máa ń rò wípé èéṣe tí a fi ní ìpọ́njú báyìí, èéṣe tí a fi ní àjálù wàhálà báyìí. Ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára Ọlọ́run. Wo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nínú Májẹ̀mú láéláé. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú Májẹ̀mú titun. Àkókò wo ni Ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí? Ṣe rántí àwọn ọmọ Ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan. O rí wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù. Bí wọ́n ti dé etí òkun pupa, bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ Egypt tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá. Ìgbà yìí gan ni agbára Ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà. Ó jẹ́ àkókò ìpọ́njú, àkókò ìyà, àkókò ìdààmú fún àwọn ọmọ Ísírẹ́lì. Rántí tí a bá ń sọ wípé odi Jericho wó lulẹ̀, àkókò wo ni odi Jericho wó lulẹ̀? Ó jẹ́ àkókò ìyà, ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣe rántí pé Joshua ó gbàdúrà, ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀, kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀. Àkókò wo ni? Àkókò ogun ni. Ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì? Àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò ogun ni. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí a ń kà, ó jẹ́ àkókò ìpọ́njú fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn tí ó tẹ̀lé Ọlọ́run. Bí a bá sì wo inú Májẹ̀mú titun, bí a bá sọ wípé Jésù Kristì ti dìde, ó sì sọ fún ìkún omi àti àwọn nǹkan tí ó ń bì lu omi wípé kí ó dákẹ́, jẹ́ àkókò wo ni? Àkókò wàhálà ni, àkókò tí àwọn ọmọ ẹ̀yìn tí ọkàn wọn dàrú, tí ọkàn wọn dààmú, tí wọ́n ké pe Olúwa. Ṣe rántí wípé ìgbà tí a sọ wípé ilé túbú ṣì ṣí sílẹ̀, a sì tú gbogbo èdè àwọn tí ó wà nínú túbú, àkókò wo ni? Àkókò tí Saulu, Paulu nísinsìnyí, àti Sila tí wọ́n ń jìyà, àkókò igan ni. A rí pé Ọlọ́run mú wàhálà wọn kúrò. Nítorí bẹ́ẹ̀, rántí àwọn ìlérí Ọlọ́run. Ó rántí Shedraki, Meshaki àti Abednego, bí a ṣe tú wọn sílẹ̀, bí a ṣe dá wọn sílẹ̀ kúrò nínú iná ìléru. Àkókò wo ni? Àkókò inú ni bíni láti ọ̀dọ̀ Nebukadnezari. Nítorí bẹ́ẹ̀, bí ìdààmú bá dé, ó yẹ kí ìdààmú yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní inú ni bíni, kí a sọ àkókò inú ni bíni yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Bí a bá ní ìpọ́njú, àìríjẹ, àìrímu, àìrówó ilé san, kí a sọ àkókò wàhálà yìí kí a sọ di àkókò iṣẹ́ ìyanu. Nítorí bẹ́ẹ̀, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹgbà Ọlọ́run gbọ́, ẹgbà mí gbọ́ pẹ̀lú, ẹgbà Jésù Kristì gbọ́ pẹ̀lú. Èyí ni Jésù Kristì ń sọ fún wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Wo Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Tẹsalóníkà kejì orí kìíní ẹsẹ̀ ìkeje. Àti fún ẹ̀yin tí à ń pọ́n lójú, ìsinmi wà, ìsinmi pẹ̀lú wa nígbà ìfarahàn Jésù Olúwa láti ọ̀run wá, láti nínú ọ̀wọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì alágbára rẹ̀. Ó ní àwa tí a ń pọ́n lójú, àwa tí a ní wàhálà, àwa tí a ń dáyàpọ̀, kí a sinmi nínú ìlérí Ọlọ́run, kí a sinmi pẹ̀lú àwọn àyànfẹ́, kí a sinmi pẹ̀lú àwọn ènìyàn mímọ́, kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú, kí a máa sá sókè sá sódò ní wíwá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn, kí a kó gbogbo àníyàn wa lé Olúwa nítorí òun ṣe ìtọ́jú wa. Wo Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí tí òun ṣe ìtọ́jú wa. Jẹ́ kí a wo orí Dáfídì orí 160 lẹ́kan. Orí Dáfídì orí 160 lẹ́kan. Èyí ni 1:1. Láti ẹsẹ̀ ìkíní, èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi ti ń wá? Níhìn-ín ni olórin Dáfídì ló ń sọ fún wa wípé nígbà tí kò sí ìrànwọ́ nínú ayé, nígbà tí kò sí ìrànwọ́ ní ìsàlẹ̀ ilẹ̀, nígbà tí kò sí ìrànwọ́ ní ọ̀gbun, nígbà tí kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ènìyàn, wípé òun ó gbé ojú sí orí òkè wọn ni, níbi

ìrànlọ́wọ́ yóò ti wá. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. Ẹni ó yẹ kí ó jẹ́ ìdákọ̀rọ̀ wa. Ẹni ó yẹ kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìtìlẹ́yìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá. Olúwa tí kìí bá tì, Olúwa tí ọ̀rọ̀ rẹ̀ kìí yẹ, Olúwa tí ìlérí rẹ̀ kìí tà sé. Ìrànlọ́wọ́ mi ó ti ọwọ́ Olúwa wá, Olúwa tí ó dá ọ̀run òun ayé. Bí o bá ronú lórí ọ̀rọ̀ tí a ń kà yìí, Olúwa tí ó ní agbára tó tóbi tó bẹ́ẹ̀ gẹ́, tó ga tó bẹ́ẹ̀ gẹ́, láti dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kéékèèké tí ó wà ní ìgbésí ayé wa, àwọn nǹkan wọ̀nyí yóò ha ṣòro fún Ọlọ́run tí kì yóò lè ṣe? Rárá, kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ní ẹsẹ̀ kẹta, òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Mi ò gbọ́ àmì rẹ tó. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ó ń pa ọ́ mọ́ kì yóò tó gbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lé olùpamọ́ rẹ, Olúwa lé òjìjí rẹ, lé ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán, tàbí òṣùpá nígbà ooru. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Ìbáṣe ibi àjàkálẹ̀ àrùn, ìbáṣe ibi àìsàn, ìbáṣe ibi àìríjẹ, ibi àìrímu, ibi ìyàn, ibi ogun abẹ́lé. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́, láti ìgbà yìí lọ àti títí láé láé. Ẹ jẹ́ kí a dìde, kí a sọ fún Ọlọ́run wípé ìrètí wa wà nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde, kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ké pe Ọlọ́run. Bí o bá ti jẹ́ apẹ̀yìndà, bí o bá ti jẹ́ àwọn tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí apókúlò, tí ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn oṣó àti àwọn àjẹ́, tí ó sọ wípé òun wa ọmọ káàkiri, òun wa iṣẹ́ káàkiri, òun wa dúkìá ayé yìí lọ́dọ̀ àwọn èṣù àti ẹ̀mí àti àwọn ẹ̀mí èṣù, sọ fún Ọlọ́run wípé òrònú padà láti ìsinsìnyí lọ, wípé ìwọ máa gbé ojú rẹ sí orí òkè wọn ni, níbi tí ìrànlọ́wọ́ rẹ ti ń wá. Wípé láti ìsinsìnyí lọ, ìrànlọ́wọ́ rẹ yóò máa ti ọ̀dọ̀ Olúwa wá, àti wípé òun yóò máa pa ọ mọ́. Àlọ́ rẹ àti àbọ̀ rẹ yóò jẹ́ olùpamọ́ rẹ ní ìgbà gbogbo, ní àkókò wàhálà yìí, ní àkókò inúnibíni, ní àkókò ìpọ́njú, ní àkókò ọ̀dá, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu. Ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run, ẹ jẹ́ kí a sinmi lé Olúwa, ẹ jẹ́ kí a kó gbogbo àníyàn wa, kí a kó lé Olúwa. Ẹ jẹ́ kí a gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí a mọ̀ wípé Ọlọ́run fún ara rẹ̀ tí ó dá ọ̀run àti ayé, ó tóbi tó láti gbà wá, ó tóbi tó láti pèsè fún wa, ó tó, ó sì ní nǹkan tó láti pèsè fún wa. Ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó gbẹ́kẹ̀lé, a ó dì í mú, a ó dúró tì í títí dé òpin. Kí a mọ̀ wípé bí ẹkún tilẹ̀ pẹ́ ní alẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ rẹ̀, àti pé Jésù ẹni tí a ń retí kò ní pẹ́ dé. Bí ó bá sì ti dé, yóò kó àwọn àyànfẹ́ lọ sí ilé ògo. Rọ́lù Ọlọ́run, di àgbélébo Jésù Kristì mú. Yóò sọ fún wípé nínú wàhálà inú ayé yìí, nínú ìpọ́njú inú ayé yìí, wípé ó dúró pẹ̀lú Ọlọ́run, ó sì forí tì í títí dé òpin, àti wípé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò sì máa pa ọ mọ́, yóò máa tọ́jú rẹ, yóò máa pèsè fún ọ ní kíkún láti inú ọ̀rọ̀ rẹ nínú ògo. Sọ fún Ọlọ́run wípé ìgbẹ́kẹ̀lé rẹ wà nínú Ọlọ́run, wípé ìgbẹ́kẹ̀lé rẹ kò sí nínú ohun ayé yìí, kò sí nínú àwọn agbára òkùnkùn nínú ayé yìí, wípé ìgbẹ́kẹ̀lé rẹ ó wà nínú Ọlọ́run nìkan ṣoṣo.

àwọn ènìyàn wọ̀nyí síbẹ̀ síbẹ̀ ni wọ́n sọ wípé kò sí ìrètí fún wọn, ni wọ́n sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà, ni wọ́n sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní ìyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn, síbẹ̀ síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa se inú wọn, àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí ó yé ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ronú nípa rẹ, ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah 29:31. Kí a ṣí ìwé, kí a ṣí Bíbélì wa kíákíá. Jeremiah 29 láti ẹsẹ̀ 11, nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kì í sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ń ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí i, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn. Èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kúkú mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò síbi tán lọ tí mi ò bá wọn lọ, ìpàgọ́ mo débẹ̀. Bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́tún wọ, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ni gbogbo akátún kọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni kátún lọ, kò sí ibi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, Bíbélì tí mo ti kà, bọ́ ń sọ pé ìpàdé ojúlé wà bá mi bẹ̀. Bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀, kò sí nǹkan tí mi ò tí ì ṣetán. Ṣùgbọ́n bí nǹkan ti iná ló ṣeṣe rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n tiẹ̀ ní ká wá sí ilé ìwòsàn, síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, ó pẹ́ tí mo ti ń gbìyànjú. Àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà, bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì, wọn ò jẹ́ ká tèmi, mi ò mọ kí ni mo ṣe o. Bóyá Ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà, bóyá Ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi. Síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́, kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára, kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀, kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀, mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi, mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé Ọlọ́run, ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere nípa wa. Wòmí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn rẹ.

ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ẹsẹ̀ 21, ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde. Ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde. Èwo ni a ń pè ní ọ̀rọ̀ ìdibàjẹ́? Ọ̀rọ̀ tí ò mú oore ọ̀fẹ́ lọ́wọ́. Nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀, tí ó bá dàbí ẹni pé a ń bá ẹrú sọ̀rọ̀. Nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ò dára. Nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí ṣánlẹ̀ kí ó kú dànù. Nígbà tí ó bá ń sọ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdibàjẹ́ ni. Tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé màá sọ fun tó jẹ́ pé a rántí ilé ibi tóun ti wá. A mọ̀ wípé èmi ò kí ń ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wùn sí. Gbà tí ìyàwó bá di ẹṣe gáfàrà fún mi kí n lo èdè yìí, ó dàbí aṣa. Ẹni tí ò gbẹ́kọ̀ọ́, ẹni tí ò lẹ́kọ̀ọ́, ẹni tí ò mọ Ọlọ́run, ẹni tí ò mọ Jésù. Tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí. Ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ. Ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ. Ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ díẹ̀ o, ẹ má bínú o, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín, o kò dára bẹ́ẹ̀. Ó ní torí bẹ́ẹ̀, ó ní kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ẹ má ṣèṣe mú ẹ̀mí mímọ́, Ọlọ́run bínú. Ẹni tí a fi ṣe èdìdí yín di ọjọ́ ìdáǹdè, gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan. Ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tí ó jẹ́ wípé bí a bá ń kà wọ́n, bí a bá ń bójútó wọn, bí a bá ń ṣe wọ́n, ilé wa yóò tòrò. Ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ, ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí ó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa, bí a bá ń jí láàárọ̀, tí a ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe díngí, tí a ń wò, tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa, àlàáfíà yóò wà ní ìdílé wa. Bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọdọ̀ ní ìwà kíkorò, a ò gbọdọ̀ pọ́n obìnrin yìí lójú, a ò gbọdọ̀ fi ìbínú bá ìyàwó lò, a ò gbọdọ̀ fi ìrunú bá ọkọ wa lò, a ò gbọdọ̀ ní ariwo nínú ilé wa. Tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀, a tún gbọ́ ní ilé kẹrin, ilé karùn-ún, wọ́n sọ pé lágbájá tún ti dé o, pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá. Wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o, wọ́n ka bíbélì jù kíni lọ. Ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀, ìjà ò kúrò, ariwo ò kúrò láàrin wọn, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan. Ẹ máa ṣoore. Fún ẹnì kejì yín, ẹ ní ìyọnú. Ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín. Ó ní ká máa dáríji ara wa nínú ìjọ, ká máa dáríji ara wa nínú agbolé, ká máa dáríji ara wa níbi iṣẹ́, kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò, kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi bí ó ti dáríji wá. Jẹ́ kí a ṣe kíákíá, kí a lọ sí ìkórí kejì, àwọn ìwà ọkùnrin titun. Èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbòó, àwọn àkísà ìgbín, àwọn ìwà àtijọ́, kí a bá wọn sílẹ̀, kí a jù wọ́n dànù, kí a rí wípé ìwà ọ̀tún, ìrìn ọ̀tún, kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa. Èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Wo Kólósè 4:10, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀. Ohun tí a ń sọ níhìn-ín, a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ. Nígbà mìíràn, bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹni yìí kí a tó mọ̀ ọ́, a rí wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni. Aṣọ tó máa ń wọ̀, aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn, aṣọ tí ẹnìkan fún un. Aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀.

ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jeremiah orí kẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n ọba pàṣẹ fún Jeremiah ọmọ Amaleki àti Zeriah ọmọ Asreli àti Selemiah ọmọ Abdeli láti mú Baruku akọ̀wé àti Jeremiah wòlíì, ṣùgbọ́n Olúwa fi wọ́n pamọ́. Àdúrà mi ni wípé kí Ọlọ́run kí ó là wá lójú, kí ó ṣe wá níyè, kí ó jẹ́ kí a mọ̀ wípé bí òun ti pa Jeremiah àti Baruku akọ̀wé rẹ̀ mọ́, wípé òun pàápàá lónìí òun pa àwọn tí ó wà nínú Kristi, òun pa wọ́n mọ́. Nítorí tí ẹ̀yin ti kú, a sì fi yẹ̀yin pamọ́ nínú pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Apá kẹta ni ìpadàbọ̀ Kristi àti ìṣípòpadà wa. Kolose orí kẹta ẹsẹ̀ ìkẹrin, nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ìpadàbọ̀ Jésù Kristi jẹ́ ohun tí ẹsẹ̀ púpọ̀ nínú Bíbélì sọ tí ó yé ni dáradára. Kristi pẹ̀lú fúnra rẹ̀ sọ nípa ìpadàbọ̀ rẹ̀ pẹ̀lú ìdánilójú tí kò ní tàbí ṣùgbọ́n nínú. Àwọn áńgẹ́lì sọ nípa ìpadàbọ̀ yìí kan náà gẹ́gẹ́ bí òtítọ́ tí ó kalẹ̀ lé ọ̀run. Àwọn apóstólì pàápàá wọ́n fi ìdí rẹ̀ lélẹ̀, wọ́n sì sọ gbomọgbomọ létí àwọn ènìyàn nípa ìpadàbọ̀ Jésù Kristi. Wọ́n sọ pẹ̀lú ìdánilójú tí ó dá ṣáká. Àwọn wọ̀nyí mọ̀ wípé Ọlọ́run kò lè ṣèké. Wọ́n sọ wípé Jésù Kristi Olúwa wa yóò farahàn, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì ó sì sọ, ó ní nígbà tí Kristi ẹni tí ṣe iye wa yóò farahàn, èyí jẹ́ wípé bí ó tilẹ̀ ti fara pamọ́ lé ọ̀run, bí ó tilẹ̀ ti lọ sí ọ̀run, ó ń padà bọ̀. Àti nígbà náà yóò farahàn àwọn àyànfẹ́. Jésù Kristi ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì Timotiu kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. Kí ìwọ kí ó pa òfin mọ́ lé àìlábàwọ́n, lé àìlẹ́gàn, títí di ìfarahàn Olúwa wa Jésù Kristi. Titu orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti tí olùgbàlà wa Jésù Kristi. Gbogbo àwọn ẹsẹ̀ yìí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ẹni tí ó ti lọ sí ọ̀run, ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jésù Kristi ó ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà kejì, nígbà tí yóò farahàn. Kìí ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà. Nínú Johanu kìíní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ ní ìgbà wíwá Jésù Kristi, ní ìgbà ìpadàbọ̀ Jésù Kristi, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù lọ, kò ní lè bá Jésù jọba. A kì yóò lè yí padà kí a sì gbà sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀ ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀. Orí kẹta láti ẹsẹ̀ ìkíní. Ẹ wò ó, irú ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá lé ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ lè a sáà jẹ́. Nítorí èyí lé ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé

0: nígbà tí a bá fi hàn. Àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ò rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Lónìí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí, àwa pàápàá ti kà á nínú Bíbélì wa, a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́. Kí ni ìlépa ti ọkàn rẹ? Ṣé a ti jí òdìde pẹ̀lú Kristi? Ṣé o ti ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ? Ṣé o ti di òkú sí ẹ̀ṣẹ̀, o sì wà láàyè sí Ọlọ́run? Ṣé o ti faramọ́ Kristi, o sì ní ààbò nínú Kristi? O ní ìyè ẹnipẹ̀kun nínú Jésù Kristi. Ìyè ẹnipẹ̀kun yìí sì wà ní ìpamọ́. O kò jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó fọwọ́ kàn án. Ṣé o ní ìrètí nínú Ọlọ́run wípé nígbà tí Jésù Kristi yóò farahàn, nígbà tí yóò dé lẹ́ẹ̀kejì, wípé a ó ṣe onípò padà, a ó gbà kúrò nínú ayé yìí, ó wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè, ó ní ìpín àti ipa nínú ìpalárada àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìdánilójú wípé agba ọkàn rẹ là, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà tòótọ́. Bí o bá ti ní ìgbàlà, ṣé a ti wẹ̀ ọmọ, a ti sọ ọkàn rẹ di mímọ́? Ṣé ìwọ tí o ní ìrètí yìí nínú rẹ, ṣé o ń wẹ ara rẹ mọ́ nígbà gbogbo àní gẹ́gẹ́ bí òun ti mọ́? Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a gbàdúrà títí ọ̀fìn ìdánilójú pé ó ṣeé ṣe kó jẹ́ láṣáálẹ̀ yìí, tàbí ní òru, tàbí ní ìgbàkúgbà, ni Jésù Kristi yóò dé wípé ojú kò ní tì wá, wípé a ó múra sílẹ̀, a ó lè bá Jésù lọ nígbà tí ó bá dé.
1: Orí 19. Olúwa sì sọ fún Mose àti fún Aaroni pé, èyí ni ìlànà òfin tí Olúwa pa láṣẹ wípé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó mú ẹgbọrọ abo màálù pupa kan tọ̀ ọ́ wá, aláìlábàwọ́n àti aláìlábùkù, àti lára èyí tí a kò tíì di àjàgà mọ́. Kí ẹ̀yin sì fi fún Eliasari àlùfáà kí òun kí ó mú jáde lọ sẹ́yìn ibùdó, kí ẹnìkan kí ó sì pa á níwájú rẹ̀, kí Eliasari àlùfáà kí ó fi ìka rẹ̀ mú nínú ẹ̀jẹ̀ rẹ̀, kí ó sì fi nínú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n iwájú àgọ́ àjọ ní ìgbà méje, kí ẹnìkan kí ó sì sun ẹgbọrọ abo màálù náà ní ojú rẹ̀, awọ rẹ̀ àti ẹran rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ pẹ̀lú ìgbẹ́ rẹ̀ ni kí ó sun. Kí àlùfáà náà kí ó mú igi òpépé àti hísòpù àti òdòdó, kí ó sì jù ú sáàrin ẹgbọrọ abo màálù tí à ń sun. Nígbà náà ni kí àlùfáà náà kí ó fọ aṣọ rẹ̀, kí ó sì wẹ ara rẹ̀ nínú omi, lẹ́yìn náà kí ó sì wá sí ibùdó, kí àlùfáà náà kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́, kí ẹni tí ó sun kí ó sì fọ aṣọ rẹ̀ nínú omi, kí ó sì wẹ ara rẹ̀ nù nínú omi, kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́, kí ọkùnrin kan tí ó mọ́ kí ó sì kó eérú ẹgbọrọ abo màálù náà, kí ó sì kó jọ sí ibì kan tí ó mọ́ lẹ́yìn ibùdó, kí a sì pa á mọ́ fún ìjọ àwọn ọmọ Ísírẹ́lì fún omi ìyàsápá kan, ẹ̀bọ ẹ̀ṣẹ̀ ni. Kí ẹni tí ó sì kó eérú ẹgbọrọ abo màálù náà kí ó fọ aṣọ rẹ̀, kí ó sì jẹ́ aláìmọ́ títí di àṣálẹ́, kí ó sì jẹ́ ìlànà títí láé fún àwọn ọmọ Ísírẹ́lì àti fún àlejò tí ń ṣe àtìpó nínú wọn. Ẹni tí ó bá fọwọ́ kan òkú ẹnìkan kí ó jẹ́ aláìmọ́ ní ìjọ méje, kí Olúwa rẹ̀ kí ó fi wẹ ara rẹ̀ mọ́ ní ìjọ kẹta àti ní ìjọ keje yóò di mímọ́. Ṣùgbọ́n bí kò bá wẹ ara rẹ̀ ní ìjọ kẹta, ǹjẹ́ ní ìjọ keje kì yóò di mímọ́? Ẹnikẹ́ni tí ó bá fọwọ́ kan òkú ẹnìkan tí ó kú tí kò sì wẹ ara rẹ̀ mọ́, ó ba àgọ́ Olúwa jẹ́, ọkàn náà ni a ó sì ké kúrò nínú Ísírẹ́lì, nítorí tí a kò wọ́n omi ìyàsápá kan sí i lára, aláìmọ́ ni ó jẹ́, àìmọ́ rẹ̀ ń bẹ lára rẹ̀ síbẹ̀. Èyí ni òfin náà, nígbà tí ènìyàn kan bá kú nínú àgọ́ kan, gbogbo ẹni tí ó wọ inú àgọ́ náà àti ohun gbogbo tí ń bẹ nínú àgọ́ náà yóò jẹ́ aláìmọ́ ní ìjọ méje, àti ohun èlò gbogbo tí ó ṣí sílẹ̀ tí kò ní ìdérí lórí rẹ̀ aláìmọ́ ni. Ẹnikẹ́ni tí ó bá sì fọwọ́ kan ẹnìkan tí a fi idà pa ní gbangba ìgbẹ́, tàbí òkú kan, tàbí egungun ẹnìkan, tàbí isa òkú, yóò jẹ́ aláìmọ́ ní ìjọ méje, àti fún ẹni àìmọ́ kan kí wọn kí ó mú nínú eérú sísun ẹbọ ẹ̀ṣẹ́ ni, kí a sì bu omi tí ń ṣàn sí i nínú ohun èlò kan, kí ẹnìkan tí ó mọ́ kí ó sì mú hísòpù, kí ó sì tẹ́ bọ inú omi náà, kí ó sì fi wọ́n àgọ́ náà àti ohun èlò gbogbo, àti sára àwọn ènìyàn tí ó wà níbẹ̀, ati sare ni ti o fowo pe gungun kan tabi enikan ti apa tabi enikan ti o ku tabi isa oku ke eni ti o mo na ki o si bu won alaimo na ni ijo keta ati ni ijo keje ki o si we ara re mo ki o si fo aso re ki o si we ara re ninu omi yo si di mimo ni asale sugbon eni ti o ba je alaimo ti ko ba we ara re mo okan na ni o ke kuro ninu ijo nitori ti o ba ibi mimo oluwa je a ko si ta omi iyasapa kan si lara alaimo ni ohun yo si ma je ilana lai lai fun won pe eni ti o ba bu omi iyasapa kan won eni to fa aso re ati eni ti o si fowo kan omi iyasapa kan na yo je alaimo titi de asale ati ohun ko nti eni aimo na ba si farakan yo je alaimo okan ti o ba si farakan yo je alaimo titi de asale
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: E je ki agbadura. Olorun wa pelu okan ireti ni afito yin wa ni asale yi ni igbagbo wi pe e o to wa si ona ati ti wi pe e o kan wa ni oro yin e o se je ki a le je ri ti o fese mule ni e ko oro Olorun. Anbe yi wepe ori ofe, lati ji alabakmi, be lua wanchi ofe se mule, ninu ihiriri, eje ki uje te wani uruko Jesu. Abe yi wepe imole lati oke wa, yotan si oro yi, gege bi ati nka, gege bi ati nbo, abe yi wepe uye, yo ye wa, ogbo yo je te wa. Ila nino yi yo se je unti amo, daju daju, ti o si je ori ofe fun wa lati tele ni oruko Jesu abe yin wo pe nisisiyin ki emi yin ki o je oloko fun wa e sanu fun wa e to wa si ona ki a si le ni ori ofe lati tele titi de opin adupo wo pe e ti gbo ni oruko Jesu Christi ni agbadura loni eko wa ni a o ri ninu iwe Kolose ori kini ese ikesan ni a o ma wo ni finifini Kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi loni ni a nwo ohun ti Paul iranse Olorun apostle pa awon keferi ti o se fun awon ara Kolose nipa wipe o n gbadura fun won lati ese ti akayi ni a o ti ri koko oro wa ti o doro lori adura fun awon onigbagbo bi atiko tele tele Paul ko ti de ilu Kolose sugbon o ti bere si ni se iranse fun won lai ti fi igba kankan de odo won ri iranse ti a so pe o n se fun ni wi pe o n gbadura fun won adura si je iranse pupo lati owo awon iranse Olorun ti won le se fun wa lati je ki a fi ese wa mule lati je ki a dagba ninu igbagbo lati je ki oro Olorun atoke wa ki o ye wa lati je ki imole yin rere ki o tan si okan wa ati lati je ki ore ofe ki o san si wa lati odo Olorun wa o tin gbadura fun won ni opo igba ki o to di wi pe o ni anfani lati wa su si won ilepa ise iranse ni ase pe awon eniyan mimo bi aban so nipa ise iranse ti apostle ti a n so nipa ti awon woli ti a n so nipa ti awon evangelist ti a n so nipa ti oluso agutan ati olukoni eredi iranse won eredi iwaso won eredi ilosoke sodo won eredi ti won fi n kaakiri lati se iranse fun wa ni wipe ki a le je eni pipe e je ki a wo efeso ori kerin lati ese ikokanla de ese ikejila ki a wo ohun ti a fi ti eyi ti a so yi lẹyin wi pe iranse ti awon oluso agbota tabi oluko ni ti won se fun wa o duro lori wi pe ki a le di eni ti o pe ninu igbagbo ati ninu ore ofe olorun efeso ori kerin lati ese kokanla o si ti fi awon kan fun ni bi aposteli ati awon miran bi woli ati awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni kisi ni eredi ti afifi awon wonyi fun ni eje ki a wo ese ikejila fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi ni a npe ni ijo kristi eyi ti a fi nse iranse fun wa yala ni ojo aje tabi ni ojobo tabi ni ojo aiko ni wipe ki a le di eni pipe ninu oluwa ati wipe ki a le mu wa dagba soke ninu igbagbo ati ireti wa ninu olorun o nso fun wa ni ese iketala wipe titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin eyi ni ni okunrin alagbara okunrin ti o duro sese titi a o fi de iwon gigun ekun kristi bawo ni o se le sese fun yala aposteli tabi woli tabi evangelisti tabi olukoni tabi oluso agutan lati je ki ara kristi ijo olorun lati je ki awon eniyan olorun ti a ti gbala ki won ki o lo si ibi giga gege bi gigun ibu ife olorun ati ki won ki o si le gbe igbesaye ti o wu olorun ikoko meji ni a ri ninu ise esin awon eniyan olorun wonyi ikini wewaasu oro olorun ikeji adura gbigba fun awon ti a n waasu si ise awon aposteli ori kefa ese ikerin sugbon awa o duro sese ninu adura igba ati ninu ise iranse oro naa awon aposteli ti isaju ni won so awon oro wonyi fun awon ijo ni jerusalemu won so fun wa ikoko meji ti ise iranse won duro le lori ikini ninu adura gbigba ikeji ninu iranse oro olorun bi abawo ohun ti a nilo ninu ijo ti o le je asepe fun awon eniyan mimo a ri wipe nkan meji wonyi ni o se pataki pupo fun wa lati le tele ikini adura gbigba ikeji oro olorun ni gbigbo o si ye fun wa gege bi omo ijo ki a ri wipe bi a ti n waasu oro olorun si wa lati owo awon oluko tabi oluso agutan o ye ki a gboran si oro olorun ti a n ko wa lekeji bi a ti n gbadura fun wa o ye ki awa paapaa ki a ma gbadura ki oro olorun ti a n gbo ki o le se wa lore ni igbesi aye wa a si tun ko eko wipe bi paul ti n se nkan meji wonyi ti o si n lepa lati fi ese won mule ikini nipa gbigbadura ikeji nipa kikoni nipa kiko iwe yi sowo si awon ara kolose o ye ki awa paapaa mo wipe awa gege bi omo olorun gege bi ajogun igbala ti o ti owo jesu kristi wa wipe awa naa ni ohun meji yi lati se opolopo ni o wa ni arowoto wa ti o yi oro olorun oye igbala olorun ti ko ye won o ye ki o le je ohun ti o se pataki fun wa lati ma soro olorun fun ikeji lati ma gbadura fun awon ti o se wipe a ko tile ti ri ni ojokoju e je ki a pada si kolose ori kini ese ikesan mo n ka fun wa leekan si nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi o sese ki enikeni ti o ro wipe o n je oluka bibeli tabi eni ti n josin ki o ka iru ese oro Olorun ti aka yi ki o se ka gbogbo ori kini ki o ro wepe ko si ohun popo ti a le keko nipa re ninu ese oro Olorun ti aka yi sugbon bi a ba wo ese Olorun yi bi a ba wo ese ikesan yi ori kini a ri ohun meta ti o se pataki ti o ye ki a ko gege bi ikoko eko ti a le simile lori ti o le je agbara fun igbese aye onigbagbo wa ikini adura ebe fun awon ara olooto ikeji imo ife olorun iketa ogbon ati oye nipa ti emi eje ki a lo si ikini adura ebe fun olooto bi abawo awon ti paul apostle ti o ti ko ti o si ti fi ye wa nipa awon onigbagbo ti o wa ni kolose o so fun wi pe lekini awon wonyi won ti ni ore ofe ikeji won ti ni alaafia olorun ni okan wa ni okan won iketa wi pe won je eniyan mimo ikerin won si je olooto arakunrin ati arabirin o si so wi pe ki ore ofe ki o ma po si fun won ki alaafia olorun ti o ti wo inu okan won lo ki o si di gbigboro ki o poju be lo fun won o si so fun wi pe awon wonyi lese kese ti won ti ba jesu pade ni ati so won di eniyan olooto ti o n duro sese ti o n gbe igbese aye ti o wo olorun igbese aye ailese eje ki a wo ori kini kolose yi lati ese ikeji ki o si fiyesi daradara awon amuye tabi ohun ti o so nipa awon eniyan wonyi ti won wa ni kolose ti won ti di onigbagbo lati ese ikeji si awon eniyan mimo ati awon ara wa olooto ninu Kristi ti o wa ni kolose ore ofe fun yin ati alaafia lati odo Olorun baba wa ati Jesu Kristi Oluwa awa n dupe lowo Olorun ati baba Jesu Kristi Oluwa wa awa si n gbadura fun yin nigba gbogbo nigba ti awa gburo igbagbo yin ninu Kristi Jesu ati ife ti eyin ni si gbogbo awon eniyan mimo je ki n tesiwaju ni ese ikarun nitori ireti ti a gbe kale fun yin le orun nipa eyi ti eyin ti gbo saaju ninu oro otito ti ihinrere eyi ti o de odo yin ani bi o ti n so eso pelu ni gbogbo aye ti o si n po si bi o ti n se ninu yin pelu lati ojo ti eyin ti gbo ti eyin si ti mo ore ofe olorun li otito ani bi eyin ti ko lodo Epafra iranse elegbe wa olofe eni ti se olooto iranse Kristi ni ipo wa ti o si rohin ife yin ninu emi fun wa pelu ohun ti o je ki n ka awon ese oro Olorun yi fun o ni wepe ki o le mo igbese aye ti awon wonyi n gbe ki o si le mo iru ore ofe tabi iru alaafia ti won ni ninu Jesu Kristi bi o ba wo ese ikeji o so nipa ore ofe ese ikeji kan naa nipa alaafia ninu ese ikeji ni o so wipe awon eniyan wonyi je eniyan mimo ninu ese ikeji ni o so wipe won je olooto eniyan nitori wipe a ti fi eje Jesu we won a si ti so won di olooto eniyan ninu ese ikerin o n so nipa ife ti won ni si awon eniyan mimo o so okan ti a ti we mo okan ti a ti so di otun ti ko ni ikorira tabi isote tabi ota si enikeni won ni ife si gbogbo awon eniyan mimo ese karun o so nipa ireti ti won ni wepe nigba ti won ti ba Jesu pade eyi fun won ni ireti ayeraye wepe bi won ba ku yo sese fun won lati lo si orun o si so nipa ti oro otito ihinrere ti won ti dimo ti won gbekele ti won ko je ki enikeni ki o gba lowo won ni ese ikefa ni o nso wi pe ihire ti won ti gbo o ti so eso ni igbese aye won iru eso wo ni ihire so ni igbese aye won eso ironu pe wada eso ododo o si so fun wi pe ni ese ikefa kan na won ti ni ore ofe ti olorun ninu okan won ni ese kejo o tun so ti ife ti won ni ki se ife nipa ti ara sugbon ife nipa ti emi awon wonyi ni Paul wa nso wi pe o n gbadura fun won lai simi ati lai share wo ese kesan nisisin yi nitori eyi lati ojo ti awa ti gbo ti awa ti gbo kini ti awa ti gbo wi pe won gba Jesu Kristi gbo ti awa ti gbo wi pe won di olooto ati eniyan mimo ti awa ti gbo wi pe won ti je alabapin ninu ore ofe ati alaafia ti o ti pase Jesu Kristi wa lati ojo ti awa ti gbo wi pe won ni ife si gbogbo awon eniyan mimo ti won si ni ireti ti a fi pamo fun won li orun ti won si ti nso eso emi eso ironu po oda ati eso dodo wi pe lati ojo ti awa ti gbo nkan wonyi awa ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin eko ti a ko ni ni wi pe o ye ki a ma gbadura fun awon olooto ati awon eniyan mimo awon ti won je arakunrin tabi arabirin ninu Kristi opo igba ni a ma nsaba dojuko doju adura wa ko awon ti o wa ninu idamu o si ye be sugbon ohun ti a so nipa ni wi pe ni ekokan ni awon elomiran ma gbadura fun awon ti o lagbara nipa ti emi ti won si je olooto nigba ti o je wi pe won a ma doju adura ebe won ko kiki awon ti won je alailera alailera yala nipa ti emi tabi alaisan nipa ti ara o ye ki a gbadura fun iru awon wonyi sugbon ko ye ki adura wa ki o duro lori awon alailera tabi awon alaisan nikan soso a ri wi pe awon ti o wa ni Kolose won ki se alailera nipa ti emi ki se wi pe won saisan won je awon ti o duro sinsin won je awon ti o ni alaafia olorun ati iyi olorun ni igbese aye won won je awon ti o ni ore ofe ni igbese aye won won je awon ti o n gbe igbese aye ailese aileri tabi ailegan ni waju olorun sibe sibe bi won ti le je awon ti o duro sinsin sibe sibe ni Paul iranse olorun ni o n gbadura fun awon wonyi e je ki a wo oro olorun ki a wo awon ti o ye ki a ma gbadura fun e je ki a wo Galatia ori kerin ese ikokandini ogun eyin omo mi kekeke eyin ti mo tun robi titi a o fi se eda Kristi ninu yin nigbati Paul apostle gbo nipa awon ara Galatia ti o dabi eni wi pe won fe ni ilowowo nipa igbagbo won tabi won fe rewesi won ko tesiwaju daadaa nipa igbagbo won ninu Kristi ko ma kaakiri ki o ma bo enu atelu won sugbon o gbadura fun won bi o ba ri enikeni ti o je onigbagbo sugbon ti o dabi eni wi pe o n rewesi ki se ti wa lati ma fi oju tembele won ki se ti wa lati ma soro ko bakun gbe fun won si won sugbon o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be ise awon apostle ori kejila ese ikarun ise awon apostle ori kejila ese ikarun nitori na won pa peteru mo ninu tubo sugbon ijo n fi itara gbadura sodo olorun fun bi abari awon onigbagbo tabi awon ojise olowa ti o wa ninu inu ni bini awon alaigbagbo ohun ti awon ijo ti won se ni Jerusalemu ni o ye ki awa paapaa ki a se ki a ma gbadura fun iru awon iranse olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo. Timothy kini ori keji lati ese ikini nitori na mo gba yin ni iyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe, ki a ma gbadura, ki a ma sepe, ki a si ma dupe nitori gbogbo eniyan, gbogbo eniyan, oko re, aya re, awon omo re, awon obi re, awon aladugbo re, awon abani sise, yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo, a nso fun a wi pe ki a ma gbadura, ki a ma sepe, ki a si ma bebe lodo Olorun fun gbogbo eniyan. Ni ese ikeje fun awon oba, fun gbogbo awon ti o wa ni ipo giga, ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi Olorun ati iwa agba. Ohun ti a nso ni wepe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun. E je ki a wo Luke ori kejilelogun, Luke ori kejilelogun ese ikokanlelogbon. Oluwa si wepe Simoni, Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama, sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo. Nigbati iwo ba si yi pada, mu awon arakunrin re le okan le. Nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa niwaju Peteru, idanwo ti o ju agbara re lo, idanwo ti o ju ore ofe ti o ti ni lo, idanwo ti o nbo ni iwaju re, ti o si ri wipe Peteru je alaikiyesara, o so fun wipe ohun ti n gbadura fun. Bi a ba ri awon arakunrin, o seese ki o je wipe won ko kiyesara to, a si ri wipe esu n dode won, won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won. Ni Romu ori kewa lati ese kini, Romu ori kewa lati ese kini, bi a ti n pe awon ori oro Olorun wonyi ni ki a ma se kiakia. Ara, ife okan mi ati adura mi si Olorun fun Israeli ni fun igbala won. Bi a ba ri awon elesin ti won gbe esin kari, sugbon ti won ko mo nipa igbala Olorun, ti o je wipe won ja fafa ninu ise esin tabi ise irubo, ti won si n jalanka to wipe pelu ise esin won yo sese fun won lati ri oju Olowa lai gba Jesu Kristi bo fun igbala won ati fun asepe won. O je ti wa lati ma gbadura fun iru awon eniyan be. Oni pe oni Paul se so fun awon ara Rome wepe ara ninu Olowa, ife okan mi, igbona okan mi ati adura mi si Olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won. Paul so wepe ife okan ni wepe ohun si n gbadura fun won ki igbala Olorun ki o le je ti won. E je ki a lo wo nisisiyi wepe adura ti Paul n gba ki se fun awon elese nikan soso, ki se fun awon alaare nikan, ki se fun awon ti ko se dede, awon ti o lowowo tabi won ni irewesi nikan soso, ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso, ki si se fun awon elesin Israeli nikan, sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose, ti won si je eniyan mimo ati olooto. Eyi je eko pataki fun wa wipe bi a ba ri awon ti won je olooto, ti a si ri awon ti won je eniyan mimo, awon ti won ni ore ofe Olorun, awon ti won sa ire ije ti a gbe ka iwaju won, awon ti ko boju weyin, awon ti won mura si ise Olorun, o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se ro wepe adura wa wa fun awon alailera nikan soso. E je ki a wo Johanu ori ketadilogun, Johanu ori ketadilogun lati ese ikefa si ese ikesan. Emi ti fi oruko re han fun awon eniyan ti iwo fi fun mi láti inú ayé wá. Tìrẹ ni wọ́n ti jẹ́rí. Ìwọ́ sì ti fi wọ́n fún mi. Wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn. Ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ́ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lajà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́, gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ikú àti àjínde rẹ̀. Wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan, aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdí mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ́ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólótọ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ́ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlá rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyìí ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa ń dádúró lórí àwọn tí wọ́n fi ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà fún pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bíi ti ayé, láti má jẹun bíi ti ayé, láti má gbéyàwó bíi ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bíi ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bíi ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́ ìyàwó, ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kìí ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ń gbàdúrà fún ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa Bàbá Ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún wa níhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúròó ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi lélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Paul pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá kí a máa ṣe bẹ́ẹ̀. A gbọ́dọ̀ ní ìrírí bí àdúrà ṣe jẹ́ ohun tí a ní láti tètè ṣe, kí a sì fi kọ́ra láti máa gbàdúrà, kí a sọ àdúrà di bárakú ní ìgbésí ayé wa. A kò gbọ́dọ̀ máa gbàdúrà ségesège, a ní láti máa gbàdúrà déédéé. Ohun tí a ń sọ ni wípé àwọn ẹlòmíràn ó ṣeéṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n máa gbàdúrà. Ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa gbàdúrà déédéé lójoojúmọ́, láràárọ̀ àti ní àṣálẹ́ àti ní ìgbà gbogbo, àti bí a ti ń wọ inú ilé ìsìn ní ọjọ́ ìsinmi tàbí ní ọjọ́ ajé báyìí tàbí ní ọjọ́bọ̀ tàbí ní ìgbàkúùgbà, ni ó yẹ kí a máa gbàdúrà, kì í ṣe ségesège ṣùgbọ́n ní déédéé. Kí a sì máa gbàdúrà kì í ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Kí a máa gbàdúrà kì í ṣe èyí tí a ń gbàdúrà tí ó kún fún àfẹ̀mí àfẹ̀mí, kí a máa béèrè wípé Ọlọ́run ṣe èyí fún mi, ṣe tọ̀hún fún mi, ṣùgbọ́n kí a máa gbàdúrà pẹ̀lú ìfẹ́ Kristi àti fún ògo Ọlọ́run, kì í ṣe fún ìwà ojúkòkòrò, ṣùgbọ́n kí a máa gbàdúrà ìṣìpẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó yẹ kí a tilẹ̀ gbàdúrà wípé Olúwa kọ́ wa bí a ti gbàdúrà. Ẹ jẹ́ kí a wo Lúkù, ìwé ìhìnrere ti Lúkù orí ìkọkànlá ese ikini o si se bi o tin gbadura ni ibikan bi o ti dake okan ninu awon omo eyin re wi fun pe olowa ko wa bi ati gbadura eye ki o je adura re ati adura mi loni we pe oluwa olorun ti kara re yo ko wa jobe lo bi ati gbadura eje ki a pada lo si kolose ori kini ese ikesan kini adura ti paul apostoli ti o ngba fun awon eniyan wonyi kolose ori kini ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re a ko simi lati ma gbadura wepe ki eyin ki o le kun fun imo ife re bi abanso imo ife olorun o ye ki o yi o wipe gege bi ati di onigbagbo lese kese ti a fi aye wa fun Jesu Christi adekun lati ma se ife inu wa kini iyato ti o wa laarin elese ati onigbagbo tooto ohun ti a mo nipa ti elese ni wepe won a ma se ife tinu won kini a mo si ti onigbagbo ohun ti a mo nipa ti onigbagbo ni wepe onigbagbo n fe lati mo kini ife olorun ati lati se ife olorun bi iru iyato yi bi ko ba si ni igbese aye re eyi ni ami wepe o ko ti mo Jesu o je ajoji o je alejo si ife olorun ati si ore ofe ti o ti pasa Jesu Christi wa bi o ba je wo pe nitooto ni o ti di omo olorun oni lati ni ife oni lati ni igbona okan o se lati ni ipinu lati fe se ife olorun ati ife Jesu Christi eje ki a wo Johanu ori keje lati ese ikerin dilogun si ese iketa dilogun nitori na Jesu da won lohun o si we pe eko mi ki se temi be ko se ti eni ti o ran mi eyi kan na ni a le so fun we pe gbogbo awon eko ti o ti n gbo eko nipa didi atunbi a le so fun o wi pe eko yi ki se ti wa sugbon ti eni ti o ran wa a le so fun o wi pe eko ironu pe wada we pe ki elese ki o ko ese re sile ki o si wa oju olowa ki o si bebe fun idariji ati ore ofe lati gbe igbese aye otun a le so fun o wi pe eko yi ki se ti wa ki se ti ijo kan o je ti olorun ti o ran wa a le so fun wi pe eko isodi mimo wi pe ki agbara olorun ki o fa gbongbo isetu ni igbese aye wa ki o si je ki okan wa ki o funfun bi ojo didi ki o je ki igbese aye wa ninu lode nibikibi nigba gbogbo ki o je yi ti o wo olorun ti o si ba oro olorun mu a le so fun wi pe iru eko isodi mimo be ki se eko ti wa sugbon o je ti olorun ti o ran wa a le so fun wi pe gbogbo ohun ti o ti n gbo lese ti a si n je ki o yi o ninu ijo yi a le so fun wi pe eko yi ki n se ti wa nitori be bi a ba ri eni ti o ko eko ti olorun fun ara re ti o n ko wa ti o n so fun wi pe bi a ko ba gbe iru igbese aye yi a ko le wu ohun a ko si le ri oju ohun ni ayeraye bi a ba ri iru eni ti o ko eko be ki n se eniyan ni o ko olorun ni o ko tun wo ese yi ese ikerindinlogun o ni nitori naa Jesu da won lohun o si wi pe eko mi ki se temi bi ko se ti eni ti o ran mi eredi ti o fi soro yi awon opolopo eniyan ni won jiyan ohun ti Jesu n ko won bi a ti ri loni wi pe opolopo ni o ma n jiyan ti o si ma n fi aake kori wi pe awon ko ni gba eko oro olorun je ki o ye iru eni be bi o ba wa ni aarin wa ni asale yi wi pe eko yi ti o n gbo ki se ti eniyan sugbon o je ti eni ti o ran wa ni ese iketadinlogun bi eni keni ba fe lati se ife re yi o mo ni ti eko na bi ba se ti olorun tabi ti ba se ti bi emi ba n so ti ara mi bi o ba je olooto ti o si nfe se ife olorun emi olorun yo ma jeri ni okan re wi pe eyi je eko oro olorun e je ki a wo kolose ori kerin kolose ori kerin ese kejila epapra eni ti se okan ninu yin iranse kristi ki yin oun fi iwaya ijagbadura ni igba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyi ni a fi ma n je ki o ye wa ti a si ma n temo wa leti ni ijo wa nihin we pe bi o ba je onigbagbo tooto ti o ti ba jesu pade ife olorun ye ki o je ohun ti o kun okan re bi irin ese re tabi ohunkohun ti o fe se o ye ki o wadi daju gege bi oro olorun kini ife olorun kini eko olorun ni ori ohun ti o fe se boya o fe se igbeyawo ni tabi o kole won si so fun wi pe o dara lati si ileyi awon omo ti si so fun wi pe ki o ra emu tabi oti fun won lati le si ile ti o ko tabi o ra moto won so fun wi pe o ye ki o le se apeje fun won lori ohun ti o se tabi o bimo won si so fun wi pe eyi lo ye ki o se ohun ti onigbagbo ni lati se ni lati bere we pe kini ife olorun kini eko oro olorun eyi ni paul n gbadura fun awon eniyan wonyi we pe ki eyin ki o le kun fun ife olorun fun ife re bi a ba so wi pe eniyan kun fun kankan o je wi pe ko si aye lati gba awon nkan miran bi eniyan ba kun fun ife olorun ko si aye lati gba ife tinu mi ni ma se ife abinibi ife awon oju tabi ogba ti o wa ni igboro ife awon obi tabi ife awon elomiran bi a ba so wi pe eniyan kun fun sise ife olorun o dabi igba ti a ba gbe koroba kan sile ti a si fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be oro ti a so yi wipe ki a kun fun nkan kan je ki n se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wipe won kun fun nkan wonyi ki o le ye wipe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kiakia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan wonyi fun yin ibanuje kun okan yin kini apiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu n so ni wipe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wipe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje laini ayo rara eyi ni a n so fun wa bi nkan kan ba kun okan wa eyi je wipe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi n so nipa awon alaigbagbo wipe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wipe won fe pa jesu kristi e je ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba naa ni peteru kun fun emi mimo nigba naa ni peteru kun fun emi mimo o si wi fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan Israeli pe li oruko Jesu Christi ti Nazareti ti eyin kan mo agbelebo ti Olorun gbedide kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara sasa o ti an so nihin ni wo pe Peteru tele je eni tin beru ṣugbọn nigbati a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wi pe ewo ni o se ti o wa sun ni oruko Jesu ati ti o se imuni larada ni oruko Jesu o nso ni ki o to soro aso fun wi pe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba na tabi emi iberu ninu okan re ni igba na bi eniyan ba kun fun nkan kan o je wepe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba na ohun ti a so ni pe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun miran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife Olorun o ja si wepe o nfe lati se ife Olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowo to wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo won yi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma yi ohuwa si wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obirin tabi okunrin wi pe obirin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yo yi iwa si re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun si iru eni be bakan na ni bi a ba mo ife olorun ni igbesi aye wa ife Olorun ti a mo yi yo mu iyipada popo wa si igbesi aye wa ife Olorun po fun wa sugbon je ki n toka kan si o ohun ti a n pe ni ife Olorun ohun ti o si ye ki o je ki o wa ni okan wa ni igba gbogbo ni Tesalonika kini ori kerin ese keta nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin ki eyin pe ki eyin ki o takete si agbere nitori eyi ni ife Olorun ani wiwa ni mimo yin bi onkon ba wa ti o jeyo ni igbese aye wa ti a n bere lowo ara wa wi pe nje eyi je ife Olorun ohun ti a le bere tabi ti a le gbeyewo ni wi pe nje bi n ba se nkan yi nje mo si le wa ni mimo si Olorun nitori wipe ife Olorun ti o saaju ni wipe leyin igba ti a ti di eni igbala leyin igba ti a ti n pe oruko Jesu pelu wa leyin igba ti a ti faamo awon eniyan Olorun ife Olorun fun wa ni wipe ki a je mimo nitori be bi onkan ba wa si olokan wipe ki o se nkan tabi nkan miran o ye ki o gbe oro yi ewo wipe bi n ba dawole nkan yi bi n ba se nkan yi nje yo je ki n wa ni mimo si Oluwa bi ko ba ni je ki n wa ni mimo si Oluwa e je wipe nkan na ko le se ife Olorun je ki n tun se apejuwe lona bayi wipe o se se ki o laala ni oju ala yi enikan so fun o gege bi o dabi iranse Olorun sugbon a ko le so o se se ki o je iranse esu o n so fun o wipe ki o gbe igbese yi tabi igbese miran bi o ba ji o se se ki okan re ki o ma so fun owe pe o ti laala igbese ti o si ye ki o gbe ni owe pe ki o se bayi sugbon ye ki o beere lowo ara re owe pe bi n ba gbe igbese gege bi ala ti mo la nje ma se wa ni mimo si Oluwa nitori pe ife Oluwa ti o je akoko ni owe pe ki a wa ni mimo o se se ki enikeni ki o pe o ki o so fun owe pe o n ri ile isin miran wepe ki o kuro nihin nibi ti o wa o si n gbadura wepe Olorun bawo ni se ki n wa nibi tabi ki n tele eni ti o wa pe mi yi kini ife Olorun ibere ti o ye ki o bere ni wepe bi n ba kuro ninu ijo ti a ti nso oro Olorun lesese ti a ti nje ki o ye wa bi a se le di eni gbala bi a se le je mimo fun Olorun bi a se le wa ni imora sile fun orun rere bi n ba ko ninu iru ijo.

ti o fe se ipinu le lori wo pe se kin lo bayi se kin lo si ona bayi ibere ti o ye ki oni ni wi pe nje bi mo ba gbe igbese yi yo se se fun mi lati wa ni mimo sibe sibe ni waju olowa nitori ife olorun fun wa ni lati je mimo eje ki a wo kolose le kan si kolose ori kini anka ese ikesan nitori eyi lati ojo ti awa ti gbo awa pelu ko simi lati ma gbadura ati lati ma bebe fun yin pe ki eyin ki o le kun fun imo ife re ninu ogbon ati imoye gbogbo ti se ti emi eyi le mu wa wa si ikoko keta ninu eko wa ogbon ati oye nipa ti emi je ki o yi o opolopo ti o dabi eni wo pe won ni ogbon o je ogbon ti aye ki se ogbon ti o ti ati odo olorun wa a sin ki wa ni ilo we pe iru ogbon be ko ye ki o je ti wa ko ye ki a fi iru ogbon be se iwa ho e je ki a wo jacobo ori keta jacobo ori keta lati ese ketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese kerinla ṣugbọn bi eyin ba ni owo kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panṣaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti okun gbigba adura pelu abela adura pelu turari ti o ma n so wi pe olorun ma n la ohun loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa ṣugbọn ti aye ni ti ara ni ti emi esu si ni pelu nitori ibi ti owo ohun ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa ṣugbọn ogbon ti o ti oke wa akomo a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ bí a bá ṣẹ́ a kún fún àánú àti fún èso rere láìsí ègbè tàbí ojúsàájú àti láìsí àgàbàgebè nítorí bẹ́ẹ̀ ni paul ṣe ń gbàdúrà fún àwọn wọ̀nyí wípé bí wọ́n ṣe ń bá ara wọn lò àti bí wọ́n ṣe ń bá àwọn tí ó wà nínú ayé lò wípé kí wọn kí o lè ní ọgbọ́n àtòkè wá òye nípa ti ẹ̀mí ọlọ́run bí o bá wo kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ọgbọ̀n ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ lé ẹ̀yìn wà nínú kristi jésù ẹni tí ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdi mímọ́ àti ìdáǹdè fún wa bí o bá fẹ́ ní ọgbọ́n yìí tí ó ti òkè wá a ní láti mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa a ní láti já àwọn ẹ̀ṣẹ́ wa sọnù a ní láti fi òdodo kọ àwọn ẹ̀ṣẹ́ wa sílẹ̀ a ní láti jẹ́ olóòótọ́ bí a bá ti tọ ọlọ́run wa wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà lọ́wọ́ wa nínú wa a fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ pátápátá kí a sì gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ jésù kristi tí a ṣẹ́ sílẹ̀ fún wa tí a ta sílẹ̀ fún wa láti lè wẹ̀ wá nù pátápátá nínú àwọn ẹ̀ṣẹ̀ wa bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá di onígbàgbọ́ tòótọ́ tí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kristi.

aso npe bi Jesu ba tin wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo Timothy keji ori keta Timothy keji ori keta lati ese kedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Christ Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti ani ninu oro Olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon Olorun ti Olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon Olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese kedogun yi o nso wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu wo ese kerindinlogun gbogbo iwe mimo li o ni imisi Olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan Olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba Jesu gege bi olowa ati olugbala nitori wipe Jesu Kristi ti a nso nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba ti nwo inu okan re ari wipe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi o daradara ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Kristi ni a so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atorun wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atorun wa yo wo inu okan re ikeji ni wipe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori wipe oni yo fun oni ogbon atokewa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun wepe bi abaka oro Olorun yi nitoto yo fun wa ni ogbon lati okewa je ki a wo Jakobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a si ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapaa julo fun awon olooto arakunrin ati arabirin a si ti ri bi o ti n pe wa nija wepe a ni lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lolori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa iwe wa ni mimo ni ailabuko niwaju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Kristi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o daju wipe ogbon atoke wa yo je ti wa nisisiyi a o dide duro awon ti a ti ko loni a mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wipe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun
Ìwọ tí ó dàbí ẹni wípé iná ìgbàgbọ́ rẹ̀ ń jó rẹ̀yìn, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ múra. O fẹ́ jẹ ẹni tí ń gbàdúrà nígbà gbogbo, ẹni tí ń gbàdúrà déédéé àti nígbàkúùgbà. O fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run, o sì ń fẹ́ agbára láti lè ṣe ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé rẹ. O sì ń bèrè fún ọgbọ́n wípé Ọlọ́run fún ara rẹ̀ yóò fún ọ ní ọgbọ́n àti òye láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Bí a bá gbàdúrà tí a sì ké pe Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́ tí ọ wá. Báwo ni ìgbésí ayé àdúrà rẹ ti rí? Báwo ni o ṣe jẹ́ olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ? Sọ fún Ọlọ́run pé kí ó sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà. Bí ìlérí Ọlọ́run mú, ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pè é. Má ṣe jẹ́ àmọtara ẹni nìkan nínú àdúrà gbígbà. Kún fún àdúrà àti ẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

0: orí ogun. Àwọn ọmọ Israẹli sì wá àní gbogbo ìjọ sí aginjù Sini ní oṣù kínní. Àwọn ènìyàn náà sì jókòó ní Kadeshi. Miriam sì kú níbẹ̀, a sì sìn níbẹ̀. Omi kò sì sí fún ìjọ. Wọ́n sì kó ara wọn jọ pọ̀ sí Mose àti sí Aaroni. Àwọn ènìyàn sì ń bá Mose sọ. Wọ́n sì wí pé àwa ìbá kúkú ti kú nígbà tí àwọn arákùnrin wa kú níwájú Olúwa. Ẹ a sì ti ṣe tí ẹ̀yin fi mú ìjọ Olúwa wá sí aginjù yìí, kí àwa àti ẹran wa kí ó kú níbẹ̀. Ẹ a sì ti ṣe tí ẹ̀yin fi mú wa gòkè ti Íjíbítì wá láti mú wa wá sí ibi búburú yìí, kìí ṣe ibi irúgbìn tàbí ti ọ̀pọ̀tọ́ tàbí ti àjàrà tàbí ti pomegranate, bẹ́ẹ̀ ni kò sí omi láti mu. Mose àti Aaroni sì lọ kúrò níwájú ìjọ sí ẹnu ọ̀nà àgọ́ àjọ, wọ́n sì dojú wọn bolẹ̀. Ògo Olúwa sì hàn sí wọn. Olúwa sì sọ fún Mose pé, mú ọ̀pá àní, kí o sì pe ìjọ àwọn ènìyàn jọ. Ìwọ àti Aaroni arákùnrin rẹ, kí ẹ sọ̀rọ̀ sí àpáta àní ní ojú wọn, yóò sì tú omi rẹ̀ jáde. Ìwọ ó sì mú omi láti inú àpáta náà jáde fún wọn wá. Ìwọ ó sì fi fún ìjọ àti fún ẹran wọn mu. Mose sì mú ọ̀pá náà láti iwájú Olúwa lọ, bí ó ti fún un ní àṣẹ. Mose àti Aaroni sì pe ìjọ àwọn ènìyàn jọ níwájú àpáta náà. Ó sì wí fún wọn pé, ẹ̀yin gbọ́ ní ìsinsìnyí, ẹ̀yin ọlọ̀tẹ̀, kí àwa kí wa mú omi láti inú àpáta yìí fún yín wá bí. Mose sì gbé ọwọ́ rẹ̀ sókè, ó sì fi ọ̀pá rẹ̀ lu àpáta náà lẹ́ẹ̀mejì. Omi sì tú jáde ní ọ̀pọ̀lọpọ̀, ìjọ àwọn ènìyàn sì mu àti ẹran wọn pẹ̀lú. Olúwa sì sọ fún Mose àti fún Aaroni pé, nítorí tí ẹ̀yin kò gbà mí gbọ́ láti yà mí sí mímọ́ lójú àwọn ọmọ Ísíráẹlì, nítorí náà ẹ̀yin kì yóò mú ìjọ àwọn ènìyàn yìí lọ sí ilẹ̀ náà tí mo fi fún wọn. Wọ́n yí ni omi Meriba, nítorí tí àwọn ọmọ Ísíráẹlì bá Olúwa sọ, ó sì di ẹni ìyà sí mímọ́ nínú wọn. Mose sì rán oúnṣẹ́ láti Kadeshi sí ọba Edomu wípé, báyìí ni Ísíráẹlì arákùnrin rẹ̀ wí, ìwọ ṣàmọ́ gbogbo ìrìn tí ó bá wa, bí àwọn baba wa ti sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí àwa sì ti gbé Íjíbítì ní ìgbà pípẹ́, àwọn ará Íjíbítì sì ní wá lára àti àwọn baba wa. Nígbà tí àwa sì képe Olúwa, ó gbọ́ ohùn wa, ó sì rán áńgẹ́lì kan, ó sì mú wa láti Íjíbítì jáde wá. Sì kíyèsí, àwa ń bẹ ní Kadeshi, ìlú kan ní ìpínlẹ̀ agbègbè rẹ. Jẹ́ kí àwa kí ó la ilẹ̀ rẹ kọjá lọ. Àwa bẹ̀ ọ́, àwa kì yóò la inú oko rẹ tàbí inú ọgbà àjàrà. Bẹ́ẹ̀ ni àwa kì yóò mu nínú omi kànga. Ọ̀nà òpópó ọba ni àwa ó gbà. Àwa kì yóò yà sí ọwọ́ ọ̀tún tàbí sí òsì títí àwa ó fi kọjá ìpínlẹ̀ rẹ. Edomu sì wí fún un pé, ìwọ kì yóò kọjá lọ́dọ̀ mi kí èmi tó má bàa jáde sí ọ tí èmi ti dà. Àwọn ọmọ Ísíráẹlì sì wí fún un pé, ọ̀nà òpópó ọba ni àwa ó gbà bí àwa bá mu nínú omi rẹ, èmi àti ẹran mi. Ǹjẹ́ èmi ó san owó rẹ̀ láì ṣe ohun mìíràn kí n ṣáfi ẹsẹ̀ mi la ilẹ̀ kọjá. Ó sì wí pé, ìwọ kì yóò la ilẹ̀ kọjá. Edomu sì mú ọ̀pọ̀ ènìyàn jáde tọ̀ ọ́ wá pẹ̀lú ọwọ́ agbára. Bẹ́ẹ̀ ni Edomu kọ̀ láti fi ọ̀nà fún Ísíráẹlì ní agbègbè rẹ̀. Ísíráẹlì sì ṣẹ́rí kúrò lọ́dọ̀ rẹ̀. Àwọn ọmọ Ísíráẹlì àní gbogbo ìjọ sì ṣí kúrò ní Kadeshi. Wọ́n sì wá sí òkè Hori. Olúwa sì sọ fún Mose àti fún Aaroni ní òkè Hori ní agbègbè ilẹ̀ Edomu wípé, a ó kó Aaroni jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, nítorí pé òun kì yóò wọ inú ilẹ̀ náà tí mo fi fún àwọn ọmọ Ísíráẹlì, nítorí tí ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ mi níbi omi Meriba. Mú Aaroni àti Eleasari ọmọ rẹ̀, kí o sì mú wọn wá sí orí òkè Hori, kí o sì bọ́ Aaroni ní aṣọ rẹ̀, kí o sì fi wọ́n wọ Eleasari ọmọ rẹ̀. A ó sì kó Aaroni jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, yóò sì kú níbẹ̀. Mose sì ṣe bí Olúwa ti fún un ní àṣẹ, wọ́n sì gòkè lọ sí orí òkè Hori ní ojú gbogbo ìjọ. Mose sì bọ́ Aaroni ní aṣọ rẹ̀, ó sì fi wọ́n wọ Eleasari ọmọ rẹ̀. Aaroni sì kú níbẹ̀ ní orí òkè náà. Mose àti Eleasari sì sọ̀kalẹ̀ láti orí òkè náà wá. Nígbà tí gbogbo ìjọ rí pé Aaroni kú, wọ́n ṣọ̀fọ̀ Aaroni ní ọgbọ̀n ọjọ́ àní gbogbo ilé Ísíráẹlì.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Mary, orí ìkọkànlélógún. Ẹni ara Kenani, ọba Aradi ti ń gbé ìhà gúúsù gbọ́ pé Ísíráẹlì gba ọ̀nà àmì yọ. Nígbà náà ni ó bá Ísíráẹlì jà, ó sì mú nínú wọn ní ìgbèkùn. Ísíráẹlì sì jẹ́ẹ̀jẹ́ fún Olúwa wípé, bí ìwọ bá fi àwọn ènìyàn yìí lé mi lọ́wọ́ nítòótọ́, ǹjẹ́ èmi ò run ìlú wọn pátápátá? Olúwa sì gbọ́ ohùn Ísíráẹlì, ó sì fi àwọn ará Kenani tọrẹ, wọ́n sì run wọn pátápátá àti ìlú wọn. Ó sì sọrúkọ ibẹ̀ náà ní Homa. Wọ́n sì rìn láti òkè Hori lọ ní ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Edomu ká. Sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ nítorí ọ̀nà náà. Àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mose sọ pé, èṣe tí ẹ̀yin fi mú wa gòkè
2: láti Íjíbítì jáde wá
0: láti kú ní aginjù, nítorí pé àkàrà kò sí bẹ́ẹ̀ni kò sí omi, oúnjẹ fútẹ́fútẹ́ yìí sì sú ọkàn wa. Olúwa sì rán ìjọ amúbi iná sí àwọn ènìyàn náà, wọ́n sì bu àwọn ènìyàn náà ṣán, ọ̀pọ̀lọpọ̀ nínú Ísíráẹ̀lì sì kú. Nítorí náà ni àwọn ènìyàn náà ṣe tọ Mósè wá, wọ́n sì wí pé àwa ti ṣẹ̀ nítorí tí àwa ti bá Olúwa àti ìwọ sọ. Gbàdúrà sí Olúwa kí ó mú ìjọ wọ̀nyí kúrò lọ́dọ̀ wa. Mósè sì gbàdúrà fún àwọn ènìyàn náà. Olúwa sì wí fún Mósè pé rọ ìjọ amúbi iná kan kí o sì fi sórí ọ̀pá gígùn kan, yóò sì ṣe. Olúkúlùkù ẹni tí ejò bá bù ṣán nígbà tí ó bá wò ó yóò yè. Mósè sì ro ejò idẹ kan, ó sì fi sórí ọ̀pá gígùn náà, ó sì ṣe pé bí ejò kan bá bu ẹnìkan ṣán nígbà tí ó bá wo ejò idẹ náà, òun á yè. Àwọn ọmọ Ísíráẹ̀lì sì ṣí síwájú, wọ́n sì dó ní Obotu, wọ́n sì ṣí láti Obotu lọ, wọ́n sì dó sí iye Abarimu ní aginjù tí ń bẹ níwájú Moabu àti ní ìhà ìlà oòrùn. Láti ibẹ̀ lọ wọ́n ṣí, wọ́n sì dó sí àfonífojì Seredi. Láti ibẹ̀ lọ wọ́n ṣí, wọ́n sì dó sí ìhà kejì Aroni tí ń bẹ ní aginjù tí ó ti agbègbè àwọn ọmọ Amori wá, nítorí pé Anoni ní ìpínlẹ̀ Moabu láàrin Moabu àti àwọn Amori. Nítorí náà ni a ṣe wí nínú ìwé Ogun Olúwa pé ohun tí ó ṣe ní òkun pupa àti ní odò Anoni àti ní ìṣàn odò ni tí ó darí sí ibùjókòó Ari tí ó sì gbé ìpínlẹ̀ Moabu. Láti ibẹ̀ wọ́n sì lọ sí Beeri. Èyí ni ní kànga èyí tí Olúwa sọ fún Mósè pé àwọn ènìyàn jọ, èmi ó sì fún ọ ní omi. Nígbà náà ni Ísíráẹ̀lì kọrin yìí pé sun jáde ìwọ kànga, ẹ máa kọrin sí i. Kànga náà tí àwọn olórí wà, tí àwọn ọlọ́lá àwọn ènìyàn sì fi ọ̀pá aládé náà
2: àti ọ̀pá àwọn wà,
0: àti láti aginjù náà wọ́n lọ sí Matana, àti Matana wọ́n lọ sí Nahalieli, àti láti Nahalieli wọ́n lọ sí Bamotu, àti láti Bamotu ní àfonífojì ni tí ń bẹ ní ilẹ̀ Moabu sí òkè Pisga tí ó sì kọjú sí aginjù. Ísíráẹ̀lì sì rán oúnṣẹ́ sí Sihoni ọba àwọn ọmọ Amori wípé jẹ́ kí èmi la ilẹ̀ rẹ kọjá lọ, àwa kì yóò yà sínú oko tàbí ọgbà àjàrà, àwa kì yóò mu nínú omi kànga. Ọ̀nà òpópó ọba ni a ó gbà títí àwo fi kọjá ìpínlẹ̀ rẹ. Sihoni kò sì jẹ́ kí Ísíráẹ̀lì kí ó la agbègbè rẹ kọjá, ṣùgbọ́n Sihoni kó gbogbo àwọn ènìyàn rẹ jọ, wọ́n sì jáde tọ Ísíráẹ̀lì lọ ní aginjù. Ó sì wá sí Jahasi, ó bá Ísíráẹ̀lì jà. Ísíráẹ̀lì sì fi ojú idà kọ lù ú, ó sì gba ilẹ̀ rẹ̀ láti Anoni lọ dé Jaboku, àní dé ti àwọn ọmọ Amoni. Nítorí pé ìpínlẹ̀ ti àwọn ọmọ Amoni ní agbára, Ísíráẹ̀lì sì gba gbogbo ìlú ńlá wọn ni. Ísíráẹ̀lì sì jókòó nínú gbogbo ìlú ńlá ti àwọn ọmọ Amori ní Heshboni àti ní ìlú rẹ̀ gbogbo. Nítorí pé Heshboni ní ìlú ńlá Sihoni ọba àwọn ọmọ Amori, ẹni tí ó ti bá ọba Moabu àti Jọ́jà, tí ó sì gba gbogbo ilẹ̀ rẹ̀ ní ọwọ́ rẹ̀ títí dé Anoni. Nítorí náà àwọn tí ń kọrin òwe a máa wí pé wá sí Heshboni, jẹ́ kí a tẹ ìlú ńlá Sihoni dó, kí a sì tún fi ìdí rẹ̀ múlẹ̀. Nítorí tí iná kan ti Heshboni jáde lọ, ọwọ́ iná kan láti ìlú ńlá Sihoni, ó sì run Ari ti Moabu àti àwọn olúwa ebi gíga Anoni. Ègbé ni fún ìwọ Moabu, ẹ gbé ẹ̀yin ènìyàn Kemoshi, òun ti fi àwọn ọmọ rẹ̀ ọkùnrin bí ìsáǹsá àti àwọn ọmọ rẹ̀ obìnrin bí ìgbèkùn fún Sihoni ọba àwọn ọmọ Amori, àwa tafà sí wọn. Heshboni ṣègbé títí dé Diboni, àwa sì ti rún wọn títí dé Nofa tí ó dé Medeba. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísíráẹ̀lì jókòó ní ilẹ̀ àwọn ọmọ Amori. Mósè sì rán ènìyàn lọ ṣe àmì Jaseri, wọ́n sì gba ìlú rẹ̀, wọ́n sì lé àwọn ọmọ Amori tí ó wà níbẹ̀, wọ́n sì yí padà, wọ́n sì gòkè lọ ní ọ̀nà Bashani. Ogun ọba Bashani sì jáde tọ̀ wọ́n lọ, òun àti gbogbo àwọn ènìyàn rẹ̀ sí ogun ní Edrei. Olúwa sì wí fún Mósè pé má ṣe bẹ̀rù rẹ̀, nítorí pé mo ti fi òun lé ọ lọ́wọ́ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ àti ilẹ̀ rẹ̀, kí ìwọ kí o sì ṣe sí i bí ìwọ ti ṣe sí Sihoni ọba àwọn ọmọ Amori tí ń gbé Heshboni. Bẹ́ẹ̀ ni wọ́n sì kọ lù ú àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ títí kò fi ku ọ̀kan sílẹ̀ fún láàyè, wọ́n sì gba ilẹ̀ rẹ̀.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, àwa láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ ki atun wo iwe mimo ke awo nti iwe mimo so fun wa nipa gbigba emi mimo nitori na o ti ansoro le lori nisinsin yi ni gbigba emi mimo je kin se alaye die fun o nipa wepe an gba emi mimo opolopo ni o ti an gba lowo olorun bi a ba nso nipa igbala e je nipa idariji ese bi a ba nso nipa ti iwenumo tabi nipa isodi mimo e je iriri kan ti a ma ni leyin igba ti a ba ti ni igbala bi a ba nso nipa wipe agba iwosan tabi agba awon ebun miran awon kan wonyi je awon ebun lati odo olorun iba se iwosan iba se igbala iba se isodi mimo iba se itusile tabi idande sugbon nigbati a ba nso wipe ki a gba emi mimo o je ohun ti o tayo eti ati nso tele tele iru apejuwe ti mo le se fun oni wipe bi enikan ti o je oga ile ise ti won tin ta moto bi o ba fun wa ni moto ayokele kan o seese ki a gba moto ayokele yi e je wipe agba ebun sugbon bi eni ti o je oga ile ise yi gan bi o ba wa ti o so fun a wipe o je ife olorun wipe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wipe ebun o ko to olufuni ni ebun e je wipe eni ti obirin ti o gba si ile nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo e ni apere ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni toto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa ti ti ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati n gba kristi gege bi olugbala be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun wa ni agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki a wo johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti aogba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori a ko ti se jesu logo nihi ni a tin so nipa emi mimo wipe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wipe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wipe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba gbadura won ma so wipe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wipe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti o ti lana sile ki emi mimo ti o ti tujade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ke awa paapa pelu igbagbo ke a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji peteru si we fun won pe eronu pe oada ke a se baptisi olukuluku yin le oruko jesu christi fun idariji ese yin eyin o si gba ebun emi mimo ije wipe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti ani lati se ni wipe ilekun ti atiti ke a si ke a le gba alejo bi aba ri enikan ti a ri wipe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wipe o n fo gbogbo ile ile mo ki se be nikan o n pese yara kan sile a bere lowo re wipe ah ah ki lo de o ma da bi eni wipe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wipe alejo na ma je eni ti o je pataki ti atori ti e gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo a oni be ni wipe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wipe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wipe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa ninu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti Paul aposteli ti o nbere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma npe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba n so nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a n topa won lati owo emi mimo bi won si ti n ko bibeli lati Matthew ni titi de ifihan bẹẹni emi mimo n dari won majemu laelae papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba n so nipa ijo emi o je ijo majemu titun ṣùgbọ́n àwọn tí a rò wí pé wọ́n jẹ́ ìjọ ẹ̀mí wọ̀nyí wọn kò mọ nípa ẹ̀mí mímọ́ ní tòótọ́ nítorí bẹ́ẹ̀ yẹ kí a farabalẹ̀ kí a wò lẹ́sẹlẹ́sẹ kí a wò ní ìkókó de ìkókó kí a mọ ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ṣe mọ̀ wí pé bí o bá fẹ́ lọ sí orí ilé kan tí ó jẹ́ wí pé ilé yìí ilé pẹ̀tẹ́sì ni àní ibi ìyàrá ní ìsàlẹ̀ a tún ní èyí tí ó gun òkè jù bẹ́ẹ̀ lọ bí a bá fẹ́ lọ a ó lo àtẹ̀gùn a ó gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan bí a ti ń gbé ẹsẹ̀ ní ìkọ̀ọ̀kan a ó lọ sí òkè níbi tí a bá fẹ́ lọ gbígba ẹ̀mí mímọ́ ó jẹ́ bákan náà wípé ó ní àwọn ìṣísẹ̀ tí a ní láti gbé kí a ba lè gòkè nípa ti ìgbàgbọ́ kí a ba lè rí ẹ̀mí mímọ́ gbà ìṣísẹ̀ kínní ni wípé kí a gba kristi àti ìgbàlà lákọ̀ọ́kọ́ ìkejì kí a gba ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìsọdi mímọ́ ìkẹta kí a gba ẹ̀mí mímọ́ gbà tí a ṣe àyẹ̀wò bíbélì a rí wípé àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni àwọn ọmọ ẹ̀yìn jésù kristi ti àkọ́kọ́ àwọn ìṣísẹ̀ wọ̀nyí ni wọ́n gbé lákọ̀ọ́kọ́ wọ́n gba kristi wọ́n sì gba ìgbàlà ọlọ́run ìkejì wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run a sì sọ wọ́n di mímọ́ ìkẹta wọ́n rí ẹ̀bùn ẹ̀mí gbà abaptisi wọn pẹ̀lú ẹ̀mí mímọ́ yẹ kí a bẹ̀rẹ̀ láti ìṣísẹ̀ àkọ́kọ́ nínú Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ a ń sọ nípa àwọn tí ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà àwọn yìí ni wọ́n mọ̀ wípé a bí wọn nínú ẹ̀ṣẹ̀ a lóyún wọn nínú ẹ̀ṣẹ̀ wọ́n sì ń gbé ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ ó jẹ́ ìgbésí ayé tí kò wu ọlọ́run ó jẹ́ ìgbésí ayé tí ó lè fa ìdájọ́ ọlọ́run lẹ́sẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìhìnrere wípé nínú àánú ọlọ́run ó ti pèsè ìgbàlà fún wa nínú àánú ọlọ́run ó ti rán Jésù Kristi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo láti dáríjì wá láti wọ ẹ̀ṣẹ̀ wa nù láti mú wa kí a lè bá ọlọ́run lájà láti mú wa wá sọ́dọ̀ ọlọ́run kí a lè ní ìdàpọ̀ àti ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ àwọn wọ̀nyí ni wọ́n gba ọ̀rọ̀ yìí nípa ríronú pòádà àti nípa gbígba Jésù Kristi gbọ́ ó wá sọ fún wa wípé iye àwọn tí ó gbà á wọn ì bá ṣe méjì nínú ìdílé kan wọn ì bá ṣe mẹ́wàá nínú agboolé kan iye àwọn tí ó gbà á àwọn lè fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ nítorí bẹ́ẹ̀ ìṣísẹ̀ àkọ́kọ́ kìí ṣe gbígba ẹ̀mí mímọ́ ìṣísẹ̀ àkọ́kọ́ ni wípé kí a gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùgbàlà wa kí a gba ètùtù tí Jésù Kristi ṣe lórí igi àgbélébù èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan tí ó wá sọ́dọ̀ ọlọ́run kí ó ba lè ní ìdáríjì kí ó ba lè ní àlàáfíà pẹ̀lú ọlọ́run nínú Róòmù orí karùn-ún Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlá kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n àwa ń ṣògo nínú ọlọ́run nípa olúwa wa Jésù Kristi nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí ohun tí a ń sọ níhìn ni wípé ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èyí ni a ń sọ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà yìí gan-an ni Jésù Kristi kó fún wa wo ẹsẹ̀ kẹfà nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ẹlẹ́ṣẹ̀ là ń pè bẹ́ẹ̀ lí àkókò tí ó yẹ Kristi kú fún àwa aláìwà bí ọlọ́run ní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Christi ku fun wa eni o wa nso we pe nisisiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a firubo fun wa e je wi pe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo we pe ati ba Olorun laja e je wi pe ati gbe isise akoko nitori be o ti oni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele sugbon ti o fe sin Olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe Oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o se ba Olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan lelogun iwe Jobu ori keji lelogun lati ese kokan lelogun fara re sumo Olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti Olorun be lowo wa wi pe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa ninu oro ti a nso lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti a nse awon ti a ri wi pe ojomo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki Olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wi pe ati ba Olorun laja ninu Kolose ori keji ese ikefa Kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba Kristi Jesu Olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo Jesu gege bi Olowa ati Olugbala nigbati abasi ti mo Jesu gege bi Olowa ati Olugbala wa ani lati ma rin gege bi eko oro Olorun eni o je ki a wo akori keji nisisiyi gbigba oro Olorun ati isodi mimo lati odo Olorun gbigba oro ati isodi mimo lati odo Olorun Jacobo ori kini Jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki e se fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro Olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o ti nso we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro Olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro Olorun iru eni be bi o tin gbo oro Olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro Olorun nipa okokan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro Olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro Olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti a si ni iriri igbala yi o ni ke a je oluse oro na ke a ma je awon ti o je we pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je we pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wi pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Kristi ke atesi waju lati gba oro olorun bi aba si tin gba oro olorun a o ri we pe an so awon eso ti o ye awon eso ti o fihan we pe a ti gbin oro olorun sinu okan wa daju daju bi aba gbin eso o ye ke a le ri we pe eso yihu o si mu awon eso miran jade ni toto bi aba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye wa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ke a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihi ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ke a ma gbo oro olorun bi a si tin gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gbagbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti de atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Kristi eni ti o ku fun wa ti o ta ijere sile ke a ba le so wa di mimo bi e ba si tin duro lori oro yi bi e ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a so fun olorun we pe ni toto a nfe so ni mo yi ti a si n gbadura pelu igbagba ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ke a wo efeso ori karun efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Kristi si ti feran ijo ti o si fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ni aba won tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini abuku eyi ni ohun ti oro olorun ma nse nigbati enikan ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gbo oro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wi pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe ani lati fa nkan won yi tu o ri wi pe ani lati ko okan ni ila ki a si je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wi pe o tun fe ki Jesu Kristi ki o wa lati so ohun di mimo ki o ba le je wi pe ki se ise ti ode ara nikan le ati yi pada wi pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wi pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo Jesu Kristi to ba won mu lẹyin igba ti aba ti ni igbala ti a ti ni so di mimo ti a se ti ni dani loju wi pe a ti so wa di mimo okan wa o si funfun lauju snow lo lẹyin igba yi ni a ri wi pe ani lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titi de opin aye e o gba agbara nigba ti emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti ati mo we pe ati so wa di mimo o ye ki agbadura o ye ki aba olorun soro ki a le ri we pe agba agbara emi mo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun eni kokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa o pe oni fun ani ileri na fun ani ileri na ohun ti o ye ki a se ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun si nfe lati bokun wa olorun nfe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodi mo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki se ke o je olooto bi aba bere pelu igbagbo bi aba gbadura ki a ma je ki enikeni tabi ohunkohun ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe ti yin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isori mo so fun wi pe ki o pe agbara emi mo olorun ko

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bàá tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Íjíbítì já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Íjíbítì ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Íjíbítì, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíbítì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wepe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wepe ki o ma se se enikeni ninu wa ti yo wa si

àdánù orí ọ̀fẹ́ àti ìbùkún tí ó yẹ kí ó jẹ́ tiwọn nítorí wípé wọn kì í fetí sílẹ̀ láti gbọ́ àti láti mọ̀ ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn. Nísinsìnyí jẹ́ kí a padà lọ sí Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkíní. Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkíní. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé kí n tó tẹ̀síwájú jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé nígbàkúgbà tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa sì sọ pé yálà ó ń bá Mose sọ̀rọ̀ tàbí ó ń bá Aaroni sọ̀rọ̀ tàbí Elijah tàbí Elisha ni ó ń bá sọ̀rọ̀ tàbí Dáfídì tàbí Dánielì tàbí ẹnikẹ́ni bí o bá ti ń rí wípé Olúwa sì sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kí o sán ṣòkòtò rẹ tàbí kí o sún araki nítorí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yóò ṣe iyebíye fún wa bí a bá kọ́gbọ́n tí a sì tẹ̀lé ohun tí ó ń sọ. Níhìn-ín ni a rí wípé èyí kì í ṣe ọ̀rọ̀ Mose tàbí ọ̀rọ̀ ti Aaroni tàbí ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni. Ó ń sọ wípé èyí ni ọ̀rọ̀ Olúwa sí Mose, sí Aaroni, sí àwọn ọmọ Ísírẹ́lì àti sí Ọlọ́ni pẹ̀lú. Ní àkókò yìí wọ́n wà nínú ilẹ̀ Egypt. Èyí ni a fi sọ wípé Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé kí ni ìtumọ̀ èyí já sí. Nígbà tí a sọ wípé wọ́n wà ní ilẹ̀ Egypt, èyí sọ wípé wọ́n wà nínú ìsìnrú, wọ́n wà nínú ìpọ́njú. Lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni Olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Ísírẹ́lì láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìnrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú, nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ Olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mose àti Aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí o tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaroni sí wọn, ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo ní sàn. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó, tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísírẹ́lì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn, kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn wá, tí ẹ fi rán Jésù, ọ̀hún bíbí yín kan ṣoṣo, sí ayé láti kó fún wa lórí igi àgbélébó. À ń bẹ̀ yín wípé ikú tí Jésù kó lórí igi àgbélébó, wípé ní tòótọ́ yóò ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé lónìí bí a ó ti ka ìwé mímọ́, tí a ó sì kọ́ ohun tí àgbélébó àti ìgbàlà wa dúró lé lórí. À ń bẹ̀ yín wípé a ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ọkàn wa kí ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín, kí a sì fi ìgbàgbọ́ gba ohun gbogbo tí ọkọ̀ wa nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé níbikíbi tí ẹ̀ṣẹ̀ bá sá pamọ́ sí nínú ọkàn, nínú ìwà, nínú ilé, à ń bẹ̀ yín wípé gbogbo nǹkan wọ̀nyí ni a ó lé jáde pẹ̀lú agbára ẹ̀mí lórúkọ Jésù, wípé a ó di òmìnira, ẹ ó tó wa sílẹ̀, ẹ ó gbà wá là, ìgbésí ayé tí ó yẹ ọmọ Ọlọ́run, ẹ ó fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ ṣe wa lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. A mọ̀ wípé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìsinsìnyí, a ń fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tórodólé lórí àgbélébó àti ìgbàlà wa. Àgbélébó àti ìgbàlà wa. Nínú Isaiah orí ìkẹta lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà, ó ní lóòótọ́, ó ti ro ìbìnújẹ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lù láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a pa á lé ara nítorí àìṣedédé wa. Ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá. Gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn, olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀, Olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀. Nínú Májẹ̀mú titun ní Pétérò kínní ni a ti ń ka orí kejì. Pétérò kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, èyí ni lórí igi àgbélébó, pé kí a wa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mọ̀ yín lára dá. Bí a bá ń sọ nípa àgbélébó, kì í ṣe wípé igi tí Jésù kú, lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀. Bí a bá ń sọ nípa àgbélébó yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa, a ń sọ nípa ìjìyà Kristi, nípa ìjàporo Kristi, nípa ìfaradà ìrora Kristi, ìkérora ìkóró àti ìróbọ Kristi tí ó ṣe fún wa lórí igi ìbànújẹ́ kan tí a ń pè ní àgbélébó, lórí òkè kan tí a ń pè ní Calvary. Bẹ́ẹ̀ sì ni ikú oró tí a ń sọ nípa rẹ̀ yìí, èyí ni ikú oró Jésù Kristì lórí igi àgbélébó, kò ṣe ṣì rárá, nítorí a ti sọ tẹ́lẹ̀ nípa rẹ̀ láti àtẹ̀tẹ̀kọ́ṣe nínú Bíbélì. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáradára, ó rí wípé láti ìbẹ̀rẹ̀, nígbà tí ènìyàn ti ṣubú, ni a ti sọ nípa ikú Jésù. A tilẹ̀ sọ wípé ṣe ni a ó kan Jésù Kristì mọ́gi. Bí o bá wo Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní èmi ó sì fi ọ̀tá sàárín ìwọ àti obìnrin náà. Ọlọ́run bá Sàtánì tí ó fi ara hàn ní ẹbí bí ejò níhìn-ín, ó ní èmi ó fi ọ̀tá sàárín ìwọ ejò láéláé nì tí ṣe èṣù àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ. owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyin toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti an so nipa agbelebo ati igbala wa wipe ki se ohun to sadede wa tabi ohun to sese a o ti le ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Christi ki o to de ninu ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun rara o ni olorun mi e se ti iwo fi ko mi sile oran ti we pe awon oro wonyi ni Jesu Kristi Oluwa wa nigbati o ku lati se ise asepe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi nfi mi rerin eleya won yo shoti ete won won mi ori won pe je ki o gbekele Oluwa ohun o gbala je ki o gbala nitori inu re dun si yi ni bi won ti nse eleya Jesu nitori we pe oku iku oro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o nso we pe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese wipe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyi n toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun oni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni a ri ewe pe o sele lori igi agbelebo eyi ni o n je ki awa ti a gbagbo ninu Jesu awa ti a ti fi eje re ra pada awa ti olorun se lore ti o mu ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyi ni o je ki a mo we pe ohun ti a gbagbo ki n se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti a si mu se ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki a tun wo ikan ninu akosile ti a ti se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalemu won si ma wo mi eni ti won gun li oko se ori nisisiyi eyi ni ohun ti o sele nigbati Jesu wa lori igi agbelebo o ni won o ma wo mi eni ti won gun li oko won si ma sofo re gege bi eniyan ti sofo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta n pe Jesu ni omo bibi Olorun kan soso o wa n so fun a we pe awon omo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso won si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyi n toka si Jesu Kristi ti o ku lori igi agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo kuro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa Iku Jesu ni ogba wa lowo ese nitori we pe bibeli so fun wa oni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada siye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso Jesu alai lese alai laboko eni mima alai laba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o se se fun enikan lati sanwo irapada re eti ba fi je we pe ko leto fun Jesu tabi ko se dandan fun Jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin Dafidi ni Dafidi ti je ki o ye wa pelu imisi emi Olorun orin Dafidi ori ikokandini adota ori Dafidi ori kokandini adota lati ese kefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun Olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si ni

tí ó sì gbàgbọ́ nínú ohun tó ṣe fọ ní òkè Calvary, ó rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àti ìdálẹ́bi àti èrí ẹ̀ṣẹ̀ ni yóò mú kúrò ní ìgbésí ayé rẹ. A wo ìkókó mẹ́ta nínú ìwàásù wa ti òrọ̀ yìí. Ìkíní, ìrúbọ Kristi. Ìkejì, ìgbàlà nípasẹ̀ Kristi. Ìkẹta, ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Kristi. Ìkíní, ìrúbọ lórí àgbélébò tí Kristi ṣe ní Calvary. Ìrúbọ lórí àgbélébò tí Kristi ṣe ní Calvary. Ìkejì, ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ìkẹta, ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pẹ̀lú ètùtù ẹ̀jẹ̀ Kristi. Kí a wò ní ìkọ̀ọ̀kan. Ìkíní, a ń sọ̀rọ̀ lórí ìrúbọ lórí àgbélébò tí Kristi ṣe ní Calvary. À ń wo Hebrew nínú Májẹ̀mú titun. Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá. Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá. Ó ní ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé, ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Bí o bá fiyè sí ohun tí a ti kọ́ nínú Májẹ̀mú láéláé, ó rí wípé nígbà tí a kọ́ tẹ́ḿpìlì àwọn Júù, a kò fi àyè sílẹ̀ fún àwọn àlùfáà tàbí olórí àlùfáà láti jókòó, nítorí pé ẹbọ tí wọ́n ń rú, wọ́n láti máa rú ẹbọ wọ̀nyí lójoojúmọ́ fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísíráẹlì. Ṣùgbọ́n níhìn la ń sọ fún wa wípé bó ṣe ti Jésù Kristi ni wípé lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀, ẹbọ yìí ni ó wà títí láé. Nísinsìnyí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Èyí jẹ́ wípé ẹbọ yìí jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Kò sì nílò láti rú ẹbọ mìíràn mọ́, nítorí láti ìran dé ìran fún ẹnì kọ̀ọ̀kan wa. Nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ̀ tí a sì gbàgbọ́, ẹbọ yìí kan ṣoṣo tó ti rú lórí òkè Calvary, òun ló wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ọkàn tí ó bá gbàgbọ́. Nínú Pétérù kìíní orí kejì tí a ti kà tẹ́lẹ̀, kí a tún kà á lẹ́ẹ̀kan sí i. Pétérù kìíní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹni tí òun ti ká ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, ó ń sọ fún wa wípé ẹrù wowo tí a kò lè rò fúnra wa, ẹrù ẹ̀ṣẹ̀, ẹrù ẹ̀bi, ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ ẹ̀ṣẹ̀ tí a kò lè rò fúnra wa, Jésù Kristi ó rò fún wa lórí igi àgbélébò. Ìní ó jẹ́ wípé Jésù di arọ́pò fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó wá ń sọ wípé bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wípé o ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, nínú ikú Jésù, nínú ìyà tí Jésù jẹ fún ọ, ó wá ní ẹsẹ̀ ìkẹrìnlélógún yìí pé kí a wá, kí o lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa wípé nípa ìná Jésù yìí kan náà ni a mú wa lára dá. Ní Kọ́rìntì kìíní, Kọ́rìntì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Kọ́rìntì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkeje. Nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí o lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa. Ó ní nítorí a ti fi ìrékọjá wa àní Kristi rúbọ fún wa. Bí a bá ń sọ nípa ìrékọjá, ìtumọ̀ méjì ni a lè fún ìrékọjá. Bí ẹnìkan

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Mary, ori kejilelogun. Awon mo Israeli si se, won si do si petele Moabu ni apa keji Jordani ti o koju si Jericho. Balaki omo Sipori si ri gbogbo eyi ti Israeli ti se si awon omo Amori. Moabu si beru awon eniyan na gidigidi nitori ti won po. Aisimi si ba Moabu nitori awon omo Israeli. Moabu si wi fun awon agba Midiani pe ni isisiyi ni awon egbe yi yo la awon gbogbo ti o yi wa ka bi ako malu ti la koriko igbe. Balaki omo Sipori si je oba
2: awon ara Moabu
1: ni igba na. O si ranse si Balamu omo Beori si Petori ti o wa leba odo si ile awon omo eniyan re lati pe wa pipe wo awon eniyan kan ti ile Egypt jade wa si kiyesi won boju ile won si joko ti mi nje ni isisiyi wa emi be o pe awon eniyan yi bu fun mi nitori ti won ni agbara ju fun mi boya emi o bori ki awa ki o kolu won ki emi ki o le le won lo kuro ni ile yi nitori ti emi mo pe ibukun ni fun eni ti iwo ba bukun ifibu si ni eni ti iwo ba fibu ati awon agba Moabu ati awon agba Midiani dide lo ti awon ti ore ibere afose ni owo won won si to Balamu wa won si so oro Balaki fun o si wi fun won pe ewo nihin ni ale yi emi o si mu oro pada toyin wa bi Oluwa yo ti so fun mi awon ijoye Moabu si wo sodo Balamu Olorun si to Balamu wa o si wi pe awon okunrin wo ni won yi lodo re Balamu si wi fun Olorun pe Balaki omo Sipori oba Moabu ni ranse si mi pe kiyesi awon eniyan kan ti ile Egypt jade wa ti o boju ile wa ni isisiyi bi won bu fun mi boya emi o le ba won ja emi a si le won lo Olorun si wi fun Balamu pe iwo ko gbodo ba won lo iwo ko gbodo fi awon eniyan na bu nitori pe eni ibukun ni won Balamu si dide ni owuro o si wi fun awon ijoye Balaki pe e ma ba ti yin lo si ile yin nitori ti Oluwa ko lati je kin ba yin lo awon ijoye Moabu si dide won si to Balaki lo won si wi pe Balamu ko lati ba wa wa Balaki si tun ran awon ijoye si ti o si ni olaju won lo won to Balamu wa won si wi fun pe bayi ni Balaki omo Sipori wi pe emi be o ma se je ki ohun kan ki o di o lowo lati to mi wa nitori pe emi o so di eni nla gidigidi emi o si se ohun kan ti iwo wi fun mi nitori na wa emi be o pe awon eniyan yi bu fun mi Balamu si dan o si wi fun awon iranse Balaki pe Balaki ba fe fun mi ni ile re ti o kun fun fadaka ati wura emi ko le re koja oro Oluwa Olorun mi lati se ohun kekere tabi nla nje ni isisiyi emi beyin e wo ni yin pelu ni oru yi ki emi ki o le mo eyi ti Oluwa yo wi fun mi si Olorun si to Balamu wa ni oru o si wi fun pe bi awon okunrin na ba wa pe o ide ba won lo sugbon kiki oro ti emi o so fun o eyi ni ni ki iwo ki o se Balamu si dide ni owuro o si di ketekete re ni gari o si ba awon ijoye Moabu lo ibinu Olorun si ru nitori ti o lo angeli Oluwa si duro loju ona lati di lona nje o ngun ketekete re awon iranse re mejeji si wa pelu re ketekete na si ri angeli Oluwa duro loju ona ida re fifayo si wa ni owo re ketekete na si ya kuro loju ona o si wo inu igbe Balamu si lu ketekete na lati dari re soju ona nigba na ni angeli Oluwa duro ni ona toro ogba ajara meji ogiri nbe ni aihin ati ogiri ni ahun ketekete na si ri angeli Oluwa o fun ara re mo ogiri o si fun ese Balamu mo ogiri oun si tun lu angeli Oluwa si tun sun siwaju o si tun duro ni ibi toro kan nibi ti aye ko si lati ya si owo otun tabi si osi nigba ti ketekete na si ri angeli Oluwa o wule labe Balamu ibinu Balamu si ru pupo o si fi opa lu ketekete na Oluwa si la ketekete na ni ohun o si wi fun Balamu pe kini mo fi se o ti iwo fi lu mi ni igba meta yi Balamu si wi fun ketekete na pe nitori ti iwo fi mi sesin ida iba wa ni owo mi nisisiyin ni mi ba pa o ketekete na si wi fun Balamu pe ketekete re ki emi se ti iwo ti ngun lati igba ti emi ti se tire titi di oni emi a ma se si o be ri o si dahun wi pe nda o nigba na ni Oluwa la Balamu ni oju o si ri angeli Oluwa duro loju ona ida re fifayo si wa ni owo re o si te ori ba o si doju re bole angeli Oluwa si wi fun pe e se ti iwo fi lu ketekete re ni igba meta yi kiyesi emi jade wa lati di o lona nitori ona re lodi niwaju mi ketekete na si ri mi o si ya fun mi ni igba meta yi bi ko se bi o ti ya fun mi pipa ni emi ba pa o èmi a sì dá òun sí. Bálámù sì wí fún Áńgẹ́lì Olúwa pé èmi ti ṣẹ̀, nítorí èmi kò mọ̀ pé ìwọ dúró dè mí ní ọ̀nà, ǹjẹ́ bí kò bá ṣe dídùn inú rẹ, èmi ó padà. Áńgẹ́lì Olúwa sì wí fún Bálámù pé máa bá àwọn ọkùnrin náà lọ, ṣùgbọ́n kìkì ọ̀rọ̀ tí èmi ó sọ fún ọ, èyí ni kí ìwọ kí o sọ. Bẹ́ẹ̀ ni Bálámù bá àwọn ìjòyè Báláki lọ. Nígbà tí Báláki gbọ́ pé Bálámù dé, ó jáde lọ ìpàdé rẹ̀ sí ìlú Moabu tí ń bẹ ní agbègbè Anoni tí ṣe ìpẹ̀kun ìpínlẹ̀ náà. Báláki sì wí fún Bálámù pé èmi kò aránṣẹ́ kánjúkánjú sí ọ láti pè ọ́, èṣe tí ìwọ kò fi tọ̀ mí wá, èmi kò á tó láti sọ ọ́ di ẹni ńlá. Bálámù sì wí fún Báláki pé kíyèsí, èmi tọ̀ ọ́ wá, èmi a ní agbára kan ní ìsinsìnyí rárá láti wí ohunkan, ọ̀rọ̀ tí Olúwa fi sí mi ní ẹnu, ó ní èmi ó sọ. Bálámù sì bá Báláki lọ, wọ́n sì wá sí Kiriati Husotu. Báláki sì rúbọ akọ màlúù àti àgùntàn, ó sì ránṣẹ́ sí Bálámù àti sí àwọn ìjòyè tí ń bẹ pẹ̀lú rẹ̀. Ó sì ṣe ní ìjọ kejì ni Báláki mú Bálámù, ó sì mú wá sí ibi gíga Baali kí ó ba lè rí apá kan àwọn ènìyàn náà láti ibẹ̀ lọ.
2: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. À ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ èmi èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín. Ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Nínú Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kìíní, orí kìíní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, tí bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹdè wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí 17 ẹsẹ̀ ìkọkànlá, nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa ṣe ṣètùtù

ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa, ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣe ètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lépítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ́, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tí ó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristi ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristi ti kú lórí igi àgbélébò ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà, tàbí fún ìdáǹdè, tàbí fún ètùtù, tàbí fún ìràpadà wa. Nínú Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ ìkarùn-ún, Hebrew orí kẹwàá láti ẹsẹ̀ karùn-ún. Nítorí náà, nígbà tí ó wá sí ayé, ó wípé ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ, ṣùgbọ́n ara tí ara ni ìwọ ti pèsè fún mi. Ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkà lè àgbékọ́ nípa ti èmi, mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ní àti ọdún dé ọdún, fún ọdún púpọ̀, gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún ọdún ní ọ̀nà mẹ́rin, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń ṣe ìróbọ, ní àwọn wọ̀nyí ni wọ́n ti ń mú ẹran wá síwájú Olúwa. Ṣùgbọ́n nígbà tí àkókò tó tí Jésù yóò wá sí ayé, a sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí àwọn ẹbọ wọ̀nyí mọ́. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà tí Jésù ti dé, ni ó ti jẹ́ wípé níwájú Olúwa, àwọn ẹbọ sísun tàbí ẹran pípa tàbí à ń ṣètùtù tàbí à ń ṣe ohunkóhun tí ó jọ wípé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ tàbí àìsàn tàbí àìní tàbí orí búburú kúrò, ni ó ti jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa mọ́. Èyí ni ó fi sọ ní ẹsẹ̀ kẹfà tí a ti kà nísinsìnyí wípé ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà níhìn ní àṣálẹ́ yìí tí ó jẹ́ wípé ó ń káàkiri, ó ń róbọ, ó ń pẹran, ní ìrètí wípé ẹran tí a pa yìí tàbí ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí yóò mú ẹ̀ṣẹ̀ àti orí búburú tàbí àìsàn tàbí àìní kúrò, a ń sọ fún wa wípé irú nǹkan wọ̀nyí Ọlọ́run kò ní inú dídùn sí i mọ́. Ṣùgbọ́n ó wípé nígbà náà ni mo wípé kíyèsí nínú ìwé kíkàlẹ̀ àti pé kọ́ nípa ti èmi. Èyí jẹ́ ohun tí a ti kọ sílẹ̀ nípa Jésù Kristi wípé mo dé láti ṣe ìfẹ́ rẹ Ọlọ́run. Ìfẹ́ rẹ Ọlọ́run tí a ń sọ níhìn ni wípé Jésù lọ sí orí igi àgbélébò, ó kú, ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìwọ àti fún èmi. Tí o bá rántí, ní ojú kan náà tí Yohánù rí Jésù Kristi, ni ó tọ́ka sí i wípé òun ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí yóò kó ẹ̀ṣẹ̀ ará ayé lọ. Nínú Yohánù orí kìíní ẹsẹ̀ 21, ní ijọ́ kejì, Yohánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó wípé wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti dé, ni a ti fi òpin sí ẹran pípa, ni a ti fi òpin sí ìróbọ, ni a ti fi òpin sí ẹbọ sísun,

irú ẹbọ mìíràn tí àwọn ọmọ Ísíráẹlì máa ń rú nítorí pé Jésù Kristì ni a wá fi fún wa nísinsìnyí láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Èyí ni Aísáyà wòlíì ti rí láti ọjọ́ pípẹ́, tí ó sì sọ fún àwọn ọmọ Ísíráẹlì wípé ìgbà kan wà tí Jésù Kristì yóò dé, èyí tí ṣe ọmọ Ọlọ́run tí a pè ní Emmanueli, tí ṣe wípé Ọlọ́run wà pẹ̀lú wa, wípé nígbà tí ó bá dé yóò jẹ ẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa, àti nígbà tí ó bá ti jẹ̀yà fún ẹ̀ṣẹ̀ wa ni a rí wípé yóò kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn tí ó bá gbàgbọ́ lọ. Bí o bá wo Aísáyà orí 57 láti ẹsẹ̀ ìkẹta, Aísáyà orí 57 láti ẹsẹ̀ ìkẹta, akẹ́gàn rẹ̀, a sì kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ẹni ìkáàánú tí ó sì mọ ìbànújẹ́, ó sì dàbí ẹni pé ó mú kí a pa ojú wa mọ́ kúrò lára rẹ̀, akẹ́gàn rẹ̀ àwa kò sì ká a sí. Èyí ń sọ nípa Jésù Kristì tí ó wá sí ayé láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé, kì í ṣe fún àwọn Júù nìkan ṣùgbọ́n fún àwọn kèfèrí pẹ̀lú. Ó ń sọ fún wa wípé akẹ́gàn rẹ̀, bí o bá ti ka ìwé ìhìnrere ti Matthew tàbí ti Marko tàbí ti Luke tàbí ti Johannu, ó rí wípé akẹ́gàn Jésù lọ́pọ̀lọ́pọ̀ lẹ́sẹ̀ nígbà tí a ti bí, nígbà yìí ni a ti ń kẹ́gàn rẹ̀, nígbà tí ó sì wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó fi lọ sí orí igi àgbélébò láti kó fún wa, ni a ti ń kẹ́gàn rẹ̀. Ní ẹsẹ̀ kẹrin, lóòótọ́ ó ti rò ìbìnújẹ́ wa, ó sì gbé ìkáàánú wa lọ, ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà, tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run, tí a sì pọ́n lójú, ṣùgbọ́n a ṣáálé ọgbẹ́ nítorí ìrékọjá wa, a paálé ara nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Bí a bá sọ wípé a ṣá ènìyàn lé ọgbẹ́, ó mọ̀ wípé ohun tí yóò jáde ni ẹ̀jẹ̀ bí a bá ṣá ènìyàn lọ́gbẹ́. Nígbà tí a ṣá Jésù lọ́gbẹ́, nígbà tí a kàn án mọ́ orí igi àgbélébò, nígbà tí a fi adé ẹ̀gún dé Jésù lé orí, nígbà tí a fi ọkọ̀ kàn án lé ẹ̀gbẹ́, ẹ̀jẹ̀ Jésù tí ó jáde, èyí wà fún ìràpadà wa, èyí wà fún ìdáǹde wa, ó sì wà fún ìgbàlà wa pẹ̀lú. Nítorí tìrẹ, nítorí tèmi ni a fi ṣá Jésù lé ọgbẹ́, nítorí ìrékọjá rẹ, nítorí ìrékọjá mi, èyí jẹ́ nítorí ohun tí a ṣe tí a fi ré òfin Ọlọ́run kọjá, ohun tí a ṣe tí a fi dẹ́ṣẹ̀, ohun tí a ṣe tí a fi ṣẹ̀ sí Ọlọ́run. Nítorí èyí ni a fi ṣá lé ọgbẹ́, apá lára nítorí àìṣedédé wa. Bí a bá sọ nípa àìṣedédé, nígbà tí ènìyàn bá rìn ségesège tí kò rìn déédé, èyí ni Bíbélì ń kà sí ẹ̀ṣẹ̀ tàbí àìṣedédé. Nítorí nǹkan wọ̀nyí ni a fi pa á lára, tí a sì ṣá lé ọgbẹ́, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè a fi mú wa lára dá. Mo fẹ́ fún ọ ní ohun mẹ́jọ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe fún ọ, tí ó ṣe fún mi. Ìkíní ni wípé ó rà wá padà lọ́wọ́ ìgbèkùn èṣù, ó rà wá padà lọ́wọ́ agbára èṣù, ó rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí ó ti dè wá ní ìgbèkùn. Jẹ́ kí a tún padà sí Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ 12. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 11. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ rà yín padà bí fàdákà tàbí wúrà kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù tí kò sì lé àbàwọ́n, àní ẹ̀jẹ̀ Kristì. Gbogbo ẹranko tí àwọn ọmọ Ísíráẹlì fi ń róbọ, bí a bá wò ní fínífíní gbogbo ayé láti àsìkò Ádámù, ni ó ti wà lábẹ́ ìgún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun ọ̀gbìn,
ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun olorun eyi ni o fi je wi pe awon nkan won yi ko le mu won pe ko si le mu won je mimo patapata sugbon jesu ni o wa ni ailaboko ailaba won nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se yebiye eyi ni afinra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile yoruba o mo we pe ni akoko eru bi a ba mu eni keni leru a lo gege bi eru a le lu gege bi eru a le fi aje gege bi eru ati le pa pa pa gege bi eru sugbon nigba ti oludasile oludande nigba ti a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigba yi ni awon eru di ominira nigba ti awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristo se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa ohunkohun esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketala si ikerinla Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibu ni olukuluku eni ti a fi ko sori igi ki ibukun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ran ti wi pe a ti pa Jesu lara fun o a ti sa lọgbẹ fun o o ti ta ẹjẹ rẹ silẹ nitori itire bi o ba le gbagbọ loni a o ra o pada eyi je wi pe Jesu fun ara rẹ pẹlu agbara Ọlọrun yio mu o kuro labẹ isiru esu labẹ gbogbo iya ti o n fi je o nitori wi pe o je ẹni tire ninu Kolose ori kini Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo ohun ti a ka yi daradara o n so wipe a ti wa labẹ agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tẹlẹ tẹlẹ sugbon a se wa nipo kuro ninu okunkun si imole a se wa nipo kuro ni abẹ agbara satani si abẹ agbara Ọlọrun a se wa nipo a se wa nipo kuro ninu iya to n je wa si ọdọ Ọlọrun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Kristi bi o ba mara re si ẹlẹsẹ ti o si bẹrẹ si ni jẹwọ ẹsẹ rẹ fun Ọlọrun ti o si sọ fun wi pe o ko fẹ ku si inu ẹsẹ ti o wa o ko si fẹ tẹsiwaju lati ma jiya labẹ agbara esu bi o ba gba Jesu Kristi gbọ ti o si ranti wi pe o ti ku fun o daju wi pe yoo da ọ ni ide yoo gba ọkan rẹ la yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ìkejì ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹlẹ́ṣẹ̀ jẹ́ eléèrí níwájú Ọlọ́run bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí eléèrí kì yóò ṣeé ṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé bí o bá kú sínú ẹ̀ṣẹ̀ ò kú gẹ́gẹ́ bí eléèrí níwájú Ọlọ́run bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́ kí ọkàn rẹ kí ó funfun láúláú kì yóò ṣeé ṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi o dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́
pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù nínú Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún. Ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lé a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókòrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé iléèrí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 24, Matthew orí 24 ẹsẹ̀ 28 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi tí májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀ rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeéṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdáàbò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí 2 wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristi. Nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún ń wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose orí 1:20, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe, wọn ìbáṣe, wọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ, bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ, bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi
a o mu gbogbo re koro pata pata. Ikarun adawa lari nipa eje Jesu Kristi. Adawa lari nipa eje Jesu Kristi. Wo Romu ori karun lati ese ikesan o wipe melo melo sini. Ti adawa lari nisinsin yi nipa eje re. Li a o gba wala kuro ninu ibinu nipa sere. O so wipe adawa lari bi aba wa labe ebi a wa labe idajo Olorun. Bi aba wa labe ebi a je eni ti o nreti ibinu gbogbona Olorun. Sugbon bi aba wa sodo Olorun ta si so fun Olorun wipe a nfe idalari nipa eje re. Bi aba tin we okan re nu pelu eje Jesu Kristi loju kan na ni idalari yo wa. Eyi ni Bibeli se so fun wa pe nje ebi ko si ni sinsin yi fun awon ti o wa ninu Kristi Jesu ki se fun awon tin robo ebi wa fun awon tin robo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro yi pe nipa ise riri ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju Olorun sugbon ebi ko si ni sinsin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko ni nipa ti ara bi ko se nipa ti emi eyi nso idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Kristi wenu mo awon ti a ti fi eje Jesu Kristi balaja pelu Olorun nipa eje kan na ikefa ni o fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi on tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole on ta pe ni imole ni ire Jesu Kristi ti o to wa wa o ti Olorun so fun wi pe Olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni we pe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi aba to wa bi aba kepe bi aba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je we pe arin ninu imole bi aba wo oro Olorun ti o tan imole si ipa ona wa ti a si rin gege bi oro Olorun ti a nbere ori ofe lowo Olorun we pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je we pe a rin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole oko kan a si n bere we pe kini oro Olorun ti wi nitori pe a fe se gege bi oro Olorun e je we pe a rin ninu imole o wa n so fun a we pe bi a ba je ni ti o rin ninu imole be we pe eje Jesu Kristi omo Olorun ni nwe wa nu kuro ninu ese gbogbo aye ti a wa je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wo pe ani eje Jesu Kristi ti o nwe wa nu ti o nwe wa mo ni igba gbogbo ni ojojumo ki o le sese fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni npo ni igboya lati wa si odo Olorun ati lati gbadura ati lati di ileri Olorun mu nitori pe ni gba gbogbo ti a ba wa si waju Olorun a wa nitori iwenu mo ti a ti ni nipa eje Jesu Kristi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a so fun ni yi ni pe awon omo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo deba nitori ko si eni ti o mo to be eni ti a gba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo
ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya. Èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọ́lọ́run wá nísinsìnyí, bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ. Òun ni ó fi sọ wípé ará, àwọn tí a ń pè ní ará ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wọ ẹnu. Àwọn tí a ń pè ní ará ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. Àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú Olúwa. Àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo? Nípa iṣẹ́ ọwọ́ wa ni, tàbí nípa òdodo tiwa, tàbí nípa ohun tí a ti ṣe, tàbí yálà àṣẹ sí Ọlọ́run, tàbí àṣẹ sí àwọn ènìyàn. Ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébùú, nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ, láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹjọ, ó fún wa ní ìṣẹ́gun. Ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun. Aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí ikú, aṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, aṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba. Ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristi yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristi, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé. Ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyè sí i dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba. Ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún wa pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, Sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà. Òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó mú wa sọ́mọ tòsí. Òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre. Òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pè rò láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́là. Bí o bá ń bèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ,
tabi awon emi esu lo nda oloro tabi aini ni o gbe ode eje jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje jesu tasile ni igba ti o ko pon lori igi agbelebo eje ki ala inu wa gbo lati so fun olorun wi pe ani igbagbo ninu olorun ani igbagbo ninu olorun a gbagbo wi pe o sese fun lati da wa sile lati da wa lari lati fun ani alaafia lati we wanu lati we wamo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori ase dede gbogbo asegun ti o le gbe igbesaye ti o wu olorun kepe olorun gbagbo ninu eje jesu christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹni wájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣìṣẹ́ ni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú abẹbẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọ́rúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹran jẹgún tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sí ohun tó ṣòro fún yín láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, abẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì,
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa eni kan ni ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohun kon ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri aseti aini yo pora ni igbese aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won anbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o nbo sori imiran bi o ba ni owo die lowo enkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye iru eni be bi o ba je ewo ni mo nse apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni wipe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko se se ni inu iwe yin a n bẹ yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia ki
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christ oluwa wa enikan ti ara manta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wipe e ti gbo ni oruko jesu christ oluwa wa iwo ti o da bi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christ oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wipe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni bokun le fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wipe bi ati wa e ma je ki a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abe ile a nbe yin wipe e mu won kuro ni oruko jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo kikun ni oruko jesu baba a nbere wipe eni ni ti o ni idi yiyo a nbebe wipe gbogbo re patapata ki emu laada ni oruko jesu eyi ti o dabi eni pe inu ni o ma n lo nigba gbogbo a bebe wipe agbara atorun wa ki o ba le nisinsin yi ki o mu kuro ni oruko jesu awon ti o dabi eni pe ma n subu won ma n dide won ma n subu won ma n dide to si n fe imuniduro ninu igbagbo a nbebe yin wipe ore ofe okun agbara lati oke wa yio wa si igbesi aye won won le gbe igbesi aye onigbagbo tooto lati kese jari ninu iwa igbagbo ni oruko jesu awon ti won ti ni igbada ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbesi aye won e je ki gbogbo awon ti o wa ni inu won ti ko ba ife olorun mu e je ki o kuro patapata ni oruko jesu awon ti won ti ni isodimo ti won bere fun agbara emi olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro olorun agbara ti o ma funi ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko jesu a nbe yin wipe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbebe wipe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko jesu obirin ni ti o wa nibe ti o dabi eni wipe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kẹgbẹ kẹgbẹ o si ma n rin irin ti ko dara lẹsẹ o si n ba o ninu jẹ mo gbadura nisinsin pe ọwọ ọlọrun yio wa lori ọmọ naa ẹmi ọlọrun yio ba le ọmọ naa a n bẹ yin wipe ọmọ yii yio jẹ ọmọ ti o ṣanfani yio jẹ ọmọ rere ni oruko jesu arabinrin ti o wa lọrun ni ti o ni ọmọ kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí ọlọ́run kí ó wá ọmọ náà rí níbikíbi tí ọmọ náà wà ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù adúpẹ́ pé ti gbọ́ ti wá adúpẹ́ pé ti ṣàánú fún wa adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristo Olúwa wa kí o tó lọ mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristo tí a ta sílẹ̀ fún ọ àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

Èyí jẹ́ wípé wọ́n pọ̀ lórí ilẹ̀. Èyí jẹ́ wípé wọ́n bí sí i. Bí wọ́n sì ti ń bí ọmọ, lé ọmọ láti ọdún dé ọdún. Àwọn ènìyàn pọ̀ tó bẹ́ẹ̀ lórí ilẹ̀. A sì sọ wípé a bí àwọn ọmọbìnrin fún wọn. Láti ìgbà yìí ni àwọn ènìyàn a rí wípé wọ́n gbàgbé orúkọ Olúwa. A rí wípé wọ́n gbàgbé àṣẹ Olúwa. A rí wípé wọ́n gbàgbé ìlànà tí Ọlọ́run ti là sílẹ̀ wípé kí a máa ṣe ìgbọràn sí. Ẹsẹ̀ ìkarùn-ún ni ó wá sọ fún wa wípé ìwà búburú dídò, ìwà búburú pọ̀ nínú ayé. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Bí a bá wo ayé ìgbà náà, ó jẹ́ ayé ìkóbìnrin jọ. Ó jẹ́ ayé ṣe bí ó ti wùn mí. Ó jẹ́ ayé èmi ni mo ní ayé mi jẹ́ kí n ṣe bí mo ti fẹ́. Ó jẹ́ ayé oríkunkun, ayé àìgbọ́ràn. Èyí ni Ọlọ́run fi rí i wípé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Ó ní láti rí bẹ́ẹ̀. Nígbà tí ọkùnrin bá ń sáré lé àwọn obìnrin, nígbà tí ọkùnrin méjì mẹ́ta bá ń jà lórí omi dankan, nígbà tí obìnrin mẹ́ta mẹ́rin bá ń du ọkùnrin kan náà, ìwà búburú ní láti wà. Nígbà tí ó bá di wípé a fẹ́ ṣe tinú ẹni, nígbà tí ó bá di wípé oríkunkun àìgbọ́ràn ni ó wà nínú ọkàn àyà ẹ̀dá nínú ẹnì kọ̀ọ̀kan, a rí wípé ìwà búburú ó ní láti pọ̀. A sì rí pé gbogbo èrò ọkàn ènìyàn kìkì bíní lójoojúmọ́, kì í ṣe ìwà nìkan. Ọkàn wọn, ìrònú wọn, àti ohun tí wọ́n ń lépa, ìfẹ́ inú wọn, àti iṣẹ́ ọwọ́ wọn, gbogbo rẹ̀ jẹ́ búburú níwájú Olúwa. Inú Olúwa sì bàjẹ́ wípé ènìyàn rí bí ó ti rí. Àti wípé àwọn ènìyàn tí ó ń rò wípé wọ́n a gbé ìgbésí ayé tí ó mú inú òun dùn nítorí wípé òun ti dá wọn, wọn kò ṣe bẹ́ẹ̀, wọ́n ń gbé ìgbésí ayé tí kò tẹ́ Ọlọ́run lọ́rùn. Ìgbà yìí gan ni a wá dárúkọ Noah. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ní ìfẹ́ tó. Ó ṣe ni láàánú wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ máa bùkún àwọn ènìyàn tó, wípé kì í ṣe púpọ̀ ni ó mòore, kì í ṣe púpọ̀ ni ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lóòótọ́. Ǹjẹ́ bí ó ti rí nígbà náà, ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ lórí lónìí? Bí a bá wo àárín wa, a ó rí wípé akéré níye. Ìhà ṣe wípé àwọn ènìyàn kò mọ̀ wípé a ń péjọpọ̀ níhìn-ín. Ìhà ṣe wípé wọn kò gbọ́ èdè ẹnu wa káàárọ̀ òjíire. Ìhà ṣe wípé Yorùbá ti à ń sọ lẹ́nu wípé wọn kò gbọ́, wọ́n gbọ́. Èdè gbogbo wa ni, ṣùgbọ́n ohun tí ó wà níbẹ̀ ni wípé ọkàn wọn jìnà sí Ọlọ́run. Ó ṣeéṣe kí wọn kí ó lọ sí ilé ìsìn kan tí wọ́n ti lè gbọ́ ìwàásù ìṣẹ́jú mẹ́wàá. Ìwàásù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, bí àlùfáà bá ti ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ni wọ́n ń fẹsẹ̀rálẹ̀ tí wọ́n sọ wípé èyí nìna tó, a tún bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Ìgbàlà ò sí, ìwà rere ò sí, ìwà mímọ́ ò sí. Èyí ni a fi rí pé ní àkókò ti Noah yìí wípé Noah nìkan ṣoṣo pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọkùnrin rẹ̀ mẹ́ta àti àwọn ìyàwó rẹ̀ mẹ́ta. Àwọn wọ̀nyí ni ó gbọ́ràn, àwọn wọ̀nyí ni ó ní ìtẹríba, àwọn wọ̀nyí ni ó ní ìrẹ̀lẹ̀, àwọn wọ̀nyí ni ó ní oore ọ̀fẹ́, àwọn wọ̀nyí ni ó rí ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn wọ̀nyí ni wọ́n ń gbé ìgbésí ayé ìwọ̀ntúnwọ̀nsì. Jésù sì sọ fún wa o, ó ní gẹ́gẹ́ bí ó ti rí ní àkókò Noah, ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí nígbà dídé ọmọ ènìyàn, wípé nígbà náà àwọn ènìyàn ń jẹ, àwọn ènìyàn ń mu, àwọn ènìyàn ń gbéyàwó, wọ́n ń fa ìyàwó fún ni, wọ́n kò sì mọ̀ títí ìkún omi fi dé. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò rí nígbà wíwá ọmọ ènìyàn. Èyí jẹ́ wípé nígbà tí ó jẹ́ díẹ̀ ni ó ní ìgbàlà ní àkókò náà, nígbà tí ó jẹ́ wípé díẹ̀ ni ó rí ojú Ọlọ́run ní àkókò náà, wípé ní ìgbà wíwá Jésù Kristì, ìgbà ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, wípé díẹ̀ pẹ̀lú ni ó rí. Díẹ̀ ni àwọn tí a ó gbàlà Olúwa, díẹ̀ hali àwọn tí a ó gbàlà. Òun ni a ń fi ìdáhùn rẹ̀ hàn wá nínú Bíbélì yìí. Jẹ́ kí a wo Pétérù kínní, orí kẹta, ẹsẹ̀ ogún. Pétérù kínní, orí kẹta, ẹsẹ̀ ogún.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà èyí tí fúnni lágbára kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé. Àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, à ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyì nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Àpọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Àpọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristì. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òun ni a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn Epístélì yìí ni wọ́n ń sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn Epístélì tí a ní, tí a ti fi fún wa nínú májẹ̀mú titun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí o lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣeṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn Epístélì wọ̀nyí, wọ́n ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristì, kí a ní àwòrán Kristì gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn Epístélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn Epístélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé Kristẹni tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún
àti ìkẹtàdínlógún a máa wo ohun mẹ́ta pàtàkì. Ìkíní, ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Àwọn ẹlòmíràn wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ilé ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn. Ẹlòmíràn tilẹ̀ ṣeéṣe kí ó kà á ní àkàsórí ṣùgbọ́n wọn kò ní nínú ọkàn wọn, ṣùgbọ́n a fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn. Ìkejì, fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Fífi ọgbọ́n ti ẹ̀mí sí ìṣe. Ìkẹta, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Èyí ni àwọn ìpinnu tí a máa ní kí a rí wípé wọ́n ti àwọn ìṣe wa lẹ́yìn. Ìkíní, jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn wa. Kí a tún ka Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀, kí a dúró níbẹ̀ náà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. Ohun tí a ń sọ fún wa níhìn-ín, a fi ọkàn wa, a fi ṣe bí ilé tí ó ní ilẹ̀kùn. A sì ń sọ wípé kí a gba ọ̀rọ̀ Ọlọ́run ní kì í ṣe gẹ́gẹ́ bí àlejò nìkan ṣoṣo, ṣùgbọ́n kí a gba ọ̀rọ̀ Ọlọ́run sí ilé gẹ́gẹ́ bí alábàágbé pẹ̀lú wa. Wípé kí a ṣílẹ̀kùn fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè wọlé. Wípé kí a fi ààyè fún ọ̀rọ̀ Ọlọ́run kí ó ba lè máa bá wa gbé. Wípé àwọn ohun mìíràn tí wọ́n ti jókòó sí orí ìjókòó ní àárín ọkàn wa, kí a jẹ́ kí wọn kí ó dìde. Nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó lágbára jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó gbọ́n jù wọ́n lọ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìtọ́ni jù wọ́n lọ, ó fẹ́ wọlé. Nítorí bẹ́ẹ̀, àwọn ohun mìíràn, àwọn èrò mìíràn, àwọn ọ̀rọ̀ mìíràn, àwọn ìṣe mìíràn tí wọ́n ti fi ọkàn wa ṣe ibùgbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé kí a jẹ́ kí wọn kí ó jáde. Kí a wá gba ọ̀rọ̀ Ọlọ́run láyè láti jókòó nínú ọkàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín. Èyí tí a ń sọ fún wa yìí, ó ń jẹ́ kí ó yé wa wípé ìpìlẹ̀ àti òkúta igun ilé ti ojúlówó ní ìgbésí ayé Kristẹni, ìgbésí ayé onígbàgbọ́. Bí a bá sì fẹ́ gbé ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ ṣe rere, tí a fẹ́ ṣe dáradára, a ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ti ọ̀dọ̀ Kristi wá, nítorí pé Kristi ni òtítọ́, ìyè àti ọ̀nà. Ó sì yẹ kí a mọ̀ wípé bí a ò bá fẹ́ máa ṣubú, kí a máa kọsẹ̀ nínú òkùnkùn, a ní láti gba ìmọ́lẹ̀ nínú ọkàn wa, láàyè nínú ọkàn wa. Èyí ni ìmọ́lẹ̀ ayé tí í ṣe Jésù Kristi. Láti jẹ́ ẹni tí ó lágbára, ẹni tí ó lókun, ẹni tí ó rìn gẹ́gẹ́ bí ìrìn ìhìn rere, tí ó sì ń rìn gẹ́gẹ́ bí òdodo, a ní láti máa jẹ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run òun ni ó ń jẹ́ ìyè. Èyí ni a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. O ní láti fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó tó lè máa gbé inú rẹ. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe bí abẹ́rẹ́ tí a máa ń gún fún ọmọdé, tí a ó pe àwọn àgbàlagbà wípé kí wọn kí ó di ọmọdé yìí mú, kí a sì fi agbára àti ipa mú wọn láti gba abẹ́rẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run kì í fi bẹ́ẹ̀ wọlé. Nítorí bẹ́ẹ̀, bí a ò bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè, kí a pè é wọlé, kí a kà á, kí a jẹ ẹ́, kí a fún un láàyè nínú ọkàn wa, ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lè ráyè nínú ọkàn wa. Nítorí bẹ́ẹ̀, ó ń bẹ̀ wá, ó sì ń rọ̀ wá wípé àwa ni a ní láti ṣílẹ̀kùn, àwa ni a ní láti lé àwọn nǹkan tí ó wà nínú ọkàn jáde, kí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run láti wọlé, kí ó ba lè máa bá wa gbé. Nínú ayé tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ Kristi ni a máa ń gbọ́. Àwọn ọ̀rọ̀ tí mú kí ọkàn pòróró, ọ̀rọ̀ tí ń tanijẹ. Yàtọ̀ sí èyí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ni wọ́n wà ní àrọ́wọ́tó wa, tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí kò mú èrè wá, ọ̀rọ̀ tí kì í ṣe ni láǹfààní, ọ̀rọ̀ tí máa ń múni ṣìnà. Èyí ni a fi ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn wa. Sàtánì pẹ̀lú, èyí ni èṣù fún ara rẹ̀. Ó máa ń jẹ́ ẹni tí máa ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú ọkàn wa. Àwọn ọ̀rọ̀ tí ó lè gbéni ṣubú, àwọn ọ̀rọ̀ tí ó lè kọ́ni lẹ́sẹ̀,
àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ ọlọ́run kí ó ṣìnà tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tí dúró dáradára tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run láàyè láti máa bá wa gbé bí a bá fẹ́ ní okun bí a bá fẹ́ ní ààbò ọ̀rọ̀ ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lí ọ̀pọ̀lọpọ̀ a ń sọ wípé kí ó máa gbé inú wa èyí ni bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run sí inú ọkàn wa ni ọ̀rọ̀ ọlọ́run ní láti máa gbé jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà ẹsẹ̀ ìkẹfà àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ èyí ni ní lí ọkàn rẹ àwọn ọmọ ísírẹ́lì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba jericho àti àwọn ọba mìíràn àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ kenani ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dáyà foni ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín kí ó máa wà lé àyà rẹ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí Philistine tilẹ̀ ń sọ̀rọ̀ bí Goliath bí ó tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà rere sí ìjọba ọ̀run kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí a ń gbọ́ ọ̀rọ̀ inú bíbélì ọ̀rọ̀ tí ó ní ìyè ọ̀rọ̀ tí ó ní agbára ọ̀rọ̀ tí ó ní ìmísí ọ̀rọ̀ tí ó ní ìrètí ọ̀rọ̀ tí ó ní àlàáfíà ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ ọlọ́run wá ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ bí a bá ṣe èyí a ó rí wípé a ó ní ìṣẹ́gun bí a bá ṣe èyí a ó rí wípé agbára yóò wà nínú wa bí a bá ṣe èyí a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo a ó lè wà ní ìwà mímọ́ ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní òkan àyà wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú jẹ́ kí n fọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkúrìn tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kẹ tún jọ máa rìn papọ̀ bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkúrìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ ọlọ́run bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́ wo
orin Dáfídì orí ọgọ́fà dín kan. Orin Dáfídì orí ọgọ́fà dín kan òkan òkan ẹ̀sán ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeéṣe kí o padà sẹ́yìn. Ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí o jẹ́ wípé láàrin ọkọ àti aya. Àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí à ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnì kejì, bí o bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nudì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnì kejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má baà ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n kìlì ó wí, ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkẹta, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Bí ẹ sọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ ìjọ
eko bibeli ni ojo aje bi ohun ti akaye bi o ba ye wa bi abaje ki olorun ki o ko sinu okan wa a o din irin kirin do ti a rin ninu aye a o din iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o je ki a pa eko ojo aje ti o je ki a pa won je a o din won ko a o wa lati gbo oro olorun bi ohun ti akaye bi o ba ye wa dara dara a o pale mo oja ti anta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki ntun ka si o leti bi mo tin la yi o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun anihin ni we pe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o seese ki o ma yi o oyi olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo o n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokan lelogun ni ose kan ni o n bo ara sise apere ti mo n se fun o yi feti sile daradara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lounje ni igba mokan lelogun ni ose eni ikeji o fun ni ounje ni ekan soso ni ose nitori wepe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo

pẹ̀lú orin ẹ̀mí tí a ń kọ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń jẹ, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń fà sínú ọkàn wa ní ìgbà gbogbo. Ṣùgbọ́n bí a bá tilẹ̀ ní kí a wá ní ọjọ́ ajé àti ọjọ́ bọ̀ àti ọjọ́ ìsinmi ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ṣé ẹ̀ẹ̀mẹ́ta yìí pọ̀ jù nígbà tí ó jẹ́ wípé ẹ̀ẹ̀mẹ́ta lójoojúmọ́ ni a ń bọ́ ara? Ó yẹ kí a fi àtúnṣe sí àwọn nǹkan tí a ń ṣe. Ó yẹ kí a rí i wípé a ń bọ́ ẹ̀mí àti ọkàn wa pẹ̀lú oúnjẹ iyì. Yẹ kí n tún kà á fún ọ lẹ́ẹ̀kan sí i. Ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, kí ìwọ kí ó lè mọ̀, bẹ́ẹ̀ ni tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò tí ì pa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Bí a bá fẹ́ wà láàyè ní tòótọ́, ó yẹ kí a lè rí wípé a ń jẹ oúnjẹ ti ẹ̀mí, oúnjẹ iyì, a sì fi ọ̀rọ̀ iyì yìí a ń fi bọ́ ara wa ní ìgbà gbogbo. Báwo ni a ṣe lè ṣe èyí? Àwọn ẹlòmíràn, orin Dáfídì nìkan ni wọ́n máa ń kà. Wọ́n máa ń rò wípé Dáfídì jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Ó jẹ́ ẹni tí ó la inú rere kọjá. Ó jẹ́ ẹni tí ó la ìpọ́njú kọjá. Ó jẹ́ ẹni tí ó wà ní ipò ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí ẹni tí ó wà, ẹni tí ó ń sá káàkiri tí ọ̀tá ń lé káàkiri, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìṣẹ́gun, gẹ́gẹ́ bí ẹni tí ó ní àwọn ọmọ, gẹ́gẹ́ bí ẹni tí ó sin Olúwa, gẹ́gẹ́ bí ẹni tí ó jọ́sìn, gẹ́gẹ́ bí ẹni tí a pè ní ẹni bí tinú Ọlọ́run. Nítorí àwọn ohun àmúyẹ yìí tí ó wà ní inú Dáfídì, àwọn ẹlòmíràn wọn kì í ka nǹkan mìíràn bí kò ṣe orin Dáfídì nìkan ṣoṣo. Ṣùgbọ́n a sọ fún wa níhìn-ín ní apá tí ó gbẹ̀yìn nínú ẹsẹ̀ ìkẹta, ó ní bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Èyí jẹ́ wípé kì í ṣe orin Dáfídì nìkan ni ó yẹ kí a máa kà. Gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde. Àwọn ẹlòmíràn ní tiwọn, nǹkan tí wọ́n máa ń kà ní ìwé òwe. Wọ́n kì í ka nǹkan mìíràn, ìwé òwe. Wọ́n ní nítorí Sọlọ́mọ́nì tí ó kọ ìwé òwe yìí, òun ni Ọlọ́run fún ní ọgbọ́n. Ọgbọ́n tí a kò fún àwọn ènìyàn ṣáájú rẹ̀, tí a kò sì fún àwọn ẹlòmíràn lẹ́yìn tirẹ̀, yàtọ̀ sí Jésù Kristì, ọmọ bíbí Ọlọ́run nìkan ṣoṣo. Nítorí bẹ́ẹ̀, lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, ìgbàkigbà tí wọ́n bá fẹ́ ka Bíbélì, ìwé òwe nìkan ni wọ́n ń kà. Àwọn ẹlòmíràn, nǹkan tí wọ́n ń kà ni àwọn bíi Sámuẹ́lì, àwọn bíi Chronicle, àwọn bíi Chronicle, àwọn bíi àwọn ìwé àwọn ọba. Wọ́n ní nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ka àwọn ìwé bẹ́ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ogun jíjà, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n mẹ̀bẹ́mẹ̀yẹ tí a fi jagun, tí a fi ṣẹ́gun ni ó wà nínú àwọn ìwé wọ̀nyí. Nítorí bẹ́ẹ̀, èyí nìkan ni àwọn máa ń kà. Àwọn ẹlòmíràn ní tiwọn, òfin mẹ́wàá tí ó wà nínú ìwé ẹtí Mose kọ nínú Exodus àti ní Deuteronomy, èyí nìkan ni wọ́n máa ń kà ní tiwọn. Àwọn ẹlòmíràn tilẹ̀ sọ pé àwọn ò tilẹ̀ ní fi nǹkan wọ̀nyí ṣe. Àwọn ìwé wòlíì, nítorí pé àwọn wòlíì wọ̀nyí lè ṣí lójú láti mọ̀ kí ni ìfẹ́ Ọlọ́run, láti mọ̀ kí ni ìṣípayá tí wọ́n ní láti òkè wá. Nítorí bẹ́ẹ̀, Isaiah tàbí Ezekiẹ́lì tàbí Jeremiah tàbí Dánielì tàbí Hosea tàbí Joẹ́lì ni àwọn máa ń kà ní tiwọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde, èyí ni ó mú kí a wà láàyè. Àwọn ẹlòmíràn ò jẹ́ mọ̀ wípé wọn kì í ka májẹ̀mú láéláé. Májẹ̀mú tuntun ni wọ́n máa ń kà ní tiwọn. Wọ́n máa fẹ́ wo ìgbésí ayé Jésù, ọ̀rọ̀ tí Jésù Kristì sọ, iṣẹ́ ìyanu tí ó ṣe. Wọ́n á tẹ̀lé lọ sí Galili níbi tí a ti ń kà á. Wọ́n á tẹ̀lé lọ sí Jericho níbi tí a ti ń kà á. Wọ́n á tẹ̀lé lọ sí Jerusalemu níbi tí a ti ń kà á. Wọ́n kì í ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n á sọ wípé àwọn fẹ́ mọ̀ nípa Jésù sí. O mọ̀ wípé àti èyí tí a ń kà láti má jẹ̀mú láéláé, gbogbo wọn ni ó sọ nípa Jésù Kristì. Àwọn ẹlòmíràn á sọ wípé Jésù pàápàá ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun ni mo ní láti sọ tí n kò tí ì sọ fún yín, nítorí ẹ kò tí ì lè gbà wọ́n nísinsìnyí. Ṣùgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ bá dé, yóò fi òye ohun gbogbo yé yín. Nítorí bẹ́ẹ̀, wọ́n mọ̀ wípé èpístélì wọ̀nyí tí a kọ, a kọ́ nípa ìmísí ẹ̀mí Ọlọ́run. Nípa bẹ́ẹ̀, èpístélì nìkan ni àwọn ń kà, àwọn kì í ka nǹkan mìíràn. Àwọn ẹlòmíràn

wọ́n fi hàn nìkan ni wọ́n jókòó tì tí wọ́n kà tí wọ́n yẹ̀wò wọ́n ní jésù pápá ti sọ nípasẹ̀ áńgẹ́lì ni fún jọ̀hánà wípé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí kò lè ṣaláìṣẹlẹ̀ ní lọ́ọ́lọ́. Nítorí bẹ́ẹ̀ èyí nìkan ni àwọn ń kà ṣùgbọ́n ohun tí ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa ni wípé kì í ṣe apá kan bíbélì ni ó yẹ kí a máa kà ní ìgbà gbogbo. Ó yẹ kí a máa ka gbogbo bíbélì ohun sọ fún wa wípé bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ kì í ṣe májẹ̀mú láéláé nìkan kì í ṣe májẹ̀mú titun nìkan gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde nípasẹ̀ báyìí ni a ó wà láàyè. Bí o bá wo bí a ṣe ń ṣe níhìn nínú ìjọ wa ó rí wípé bí a bá ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè bí a ṣe ń ṣe léòní bí a ti ń kọ́ ẹ̀kọ́ nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú titun bẹ́ẹ̀ ni a ń lọ sínú májẹ̀mú láéláé bẹ́ẹ̀ ni a ń lọ káàkiri sí àwọn ọ̀rọ̀ tí a ti pèsè sílẹ̀ fún wa láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Báyìí ni Ọlọ́run fẹ́ kí a ṣe. Bí a bá ti ń kọ́ ẹ̀kọ́ ní apá kan a ó tún máa fi àwọn apá mìíràn nínú bíbélì a ó fi máa díwọ̀n wọn a ó fi máa ṣe àlàyé wọn a ó fi máa ṣe ìtumọ̀ wọn kí ohun gbogbo tí ó ti ẹnu Ọlọ́run wá kí ó ba lè jẹ́ àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan wa. Yẹ kí a wo Jóòbù orí 23 ẹsẹ 12 Jóòbù orí 23 ẹsẹ 12. Bẹ́ẹ̀ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ̀ èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ́ ju òfin inú mi lọ. Bí a bá ń sọ nípa òfin ti inú ìwọ tí o bá jẹ́ ẹni tí ó gbọ́ Yorùbá dáradára o mọ̀ wípé a ń sọ nípa ohun jíjẹ. Bí ẹnìkan bá bí o bá ń fẹ́ bẹ ẹnìkan níṣẹ́ bí o bá sọ wípé jọ̀ọ́ jẹ́ kí n lọ tọ́jú òfin ti inú mi ná bí o bá sọ wípé kí ló ń sọ fún mi a sọ wípé o kì í ṣe ọmọ káàárọ̀ òjíire ni ohun tí mo ń sọ ni wípé mo fẹ́ lọ jẹun wípé òfin inú ń fà mí òfin inú ń sọ wípé nísinsìnyí mo láti dáwọ́ gbogbo dúró kí n lọ mú òfin ti inú ṣẹ èyí ni wípé kí o lọ jẹun. Bí o bá ka èyí ohun tí ó ń sọ ni wípé èmi pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju oúnjẹ tí ó ṣe pàtàkì fún mi mo pa òfin Ọlọ́run mọ́ ju oúnjẹ lọ. Ohun tí a sọ yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀. Ó yẹ kí a mọ̀ wípé oúnjẹ ti ara ìkan ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀mí ìkan. Àwọn ẹlòmíràn tí ọ̀rọ̀ yìí ti yé dáradára wọ́n máa ń sọ fún wa wípé láì sí ọ̀rọ̀ Ọlọ́run kò sí oúnjẹ àárọ̀. Èyí ni wípé kí wọn kí ó tó jẹun láàárọ̀ ohun tí wọn ó kọ́kọ́ ṣe ni wípé wọn ó ní àkókò ìdákẹ́jẹ́ àkókò tí wọn ó ka ọ̀rọ̀ Ọlọ́run àkókò tí wọn ó gbàdúrà nítorí pé wọ́n ń fẹ́ láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó wà ní àkọ́kọ́. Àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ju báyìí lọ. Àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe ni wípé àwọn kásẹ́ẹ̀tì tí a ti ní sílẹ̀ tí a ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ bí wọ́n bá ń jẹun yálà lóòrọ̀ tàbí lọ́sàn-án tàbí lálẹ́ wọ́n á fi kásẹ́ẹ̀tì yìí wọ́n á fi síbẹ̀. Bí wọ́n ti ń jẹun tí wọ́n ń bọ́ ara bẹ́ẹ̀ ni wọ́n tún ń bọ́ ẹ̀mí pẹ̀lú oúnjẹ ìyè pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ẹlòmíràn ó ṣeé ṣe kí ó jẹ́ pé bíbélì tí a ti kà ní èdè Yorùbá ni wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bá wa tọ́jú kásẹ́ẹ̀tì ni wọ́n wá ra àwọn kásẹ́ẹ̀tì wọ̀nyí kí ó ba lè jẹ́ wípé bóyá wọ́n ń wẹ̀ ni ilé ìwẹ̀ tàbí wọ́n ń jẹun wọ́n á fi àwọn kásẹ́ẹ̀tì yìí sínú ibi tí kinní yìí ó ti máa jáde kí wọn kí ó ba lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Àwọn arákùnrin wa àwọn arábìnrin wa tí ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé láàárọ̀ wọn ní àkókò ìdákẹ́jẹ́ wọn ka bíbélì wọn gbàdúrà bí wọ́n ń jẹun wọn á fi kásẹ́ẹ̀tì ọ̀rọ̀ Ọlọ́run wọn á fi sí ibi tí wọ́n ti lè máa gbọ́ kásẹ́ẹ̀tì yìí. Bí wọ́n wẹ̀ lọ́wọ́ wọn á ṣe bẹ́ẹ̀. Irú àwọn wọ̀nyí ni a rí pé wọ́n di alágbára àwọn ni wọ́n ń di akọni nínú ìgbàgbọ́ àwọn ni wọ́n ń di ajagun ṣẹ́gun ní ìrìn àjò wa bí a ti ń lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwọn tí kò lè ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ àwọn tí wọn kì í ka bíbélì àwọn tí wọn ò ti ẹ̀ mọ májẹ̀mú titun yàtọ̀ sí májẹ̀mú láéláé gbogbo ìdánwò tí ń wá láti ọwọ́ èṣù ni ó ń bì wọ́n ṣubú. Nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀
báwo ni èyí yóò ṣe ṣeéṣe o márùn ni ìkíní kí a ka ọ̀rọ̀ ọlọ́run ìkejì kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìkẹta kí a rí wípé a ń làkàkà láti ní òye ohun tí a ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run ìkẹrin kí a rí wípé a ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run ìkarùn kí a rí wípé ohun tí a ń kà ohun tí a ń gbọ́ ohun tí a ní òye rẹ̀ ohun tí a ń ṣàṣàrò nínú rẹ̀ a mú u sí ìṣe bí a bá ń ṣe bẹ́ẹ̀ a ó rí wípé a ó di alágbára nínú ọlọ́run jẹ́ kí a padà lọ sí kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún kí a rí wípé ọ̀rọ̀ ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí ó ń sọ ni di ọlọ́gbọ́n ó ń fún wa ní ọgbọ́n ọgbọ́n ti ẹ̀mí wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo nínú ọgbọ́n gbogbo ọ̀rọ̀ ọlọ́run ni máa fúnni lé ọgbọ́n jẹ́ kí a wò ó bí ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fúnni lé ọgbọ́n nínú tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ di ọlọ́gbọ́n sí ìgbàlà ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú kristi jésù ọ̀rọ̀ ọlọ́run ni jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé a bí wa nínú ẹ̀ṣẹ̀ a mu ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni momi a ń jẹ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹni jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé àwọn ìràwọ̀ pàápàá wọn kò mọ̀ wọn kò pé níwájú ọlọ́run kí a má tó sọ nípa ọkùnrin nípa ẹnikẹ́ni tí a bí nínú obìnrin nípa bẹ́ẹ̀ ni a fi mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ti jẹ́ láti àkókò ìbí wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ ni ó fún wa ní ọgbọ́n láti rí wípé àbá àti gbogbo wa fún tálákà èyí kò fún wa ní ìgbàlà wípé kò sí ohunkóhun tí a lè ṣe nípa iṣẹ́ òdodo ara wa wípé a ò lè ní ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ àti wípé a ó pe orúkọ rẹ̀ ní jésù nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀ bí a bá rọ̀ mọ́ jésù kristi kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run ni ó sọ wá di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú jésù kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa ṣé o mọ̀ wípé lákòókò jésù kristi nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn tí wọ́n fẹ́ fi mú un ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọ́gbọ́n ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun tí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n tí àwọn ọ̀tá wa àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe inú ni bíni sí wa tí wọn kì yóò lè fi borí wa wo lúkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún lúkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí tí wọn kì yóò sì lè kò lójú bí ọ̀rọ̀ jésù kristi bí ó bá wà nínú ọkàn wa bí ó bá wà nínú ẹ̀mí wa tí a tò wọ́n jọ tí ó kan àyà wa a ó rí wípé ní àkókò inú ni bíni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n ọgbọ́n ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí wo orin dáfídì orí ọgọ́fà dín kan orin dáfídì orí ọgọ́fà dín kan ẹsẹ̀ ọgọ́rùn dín méjì àti ẹsẹ̀ ọgọ́rùn dín kan
nipa ase re iwo mu mi gbonju awon ota mi lo nitori ti o wa nitori ti o wa pelu mi lai lai ni ese 80 din kan emi ni iye ju ninu ju gbogbo awon oluko mi lo nitori pe eri re ni isaro mi nitori be oro olorun ni o fun ani ogbon o je ke agbonju awon ota wa lo o je ke agbonju awon tin se nu ni bini se wa o je ke agbonju awon ti o ti le ngbiyanju lati ma fun wa ni imo ti won tabi aba ti won nitori be o ye ki oro olorun ki o kun inu okan wa ki a to won jo si o kan aya wa ki o ba le fun wa ni ogbon sugbon ogbon ti a nso nipa re ki se ogbon ti aye ki se ogbon ti awon eleran ara tun won ni emi olorun a nso nipa ogbon ti emi eti o tun iwa wa se eti o je ki a mo bi a tin rin bi a tin soro ati iwa ti a hu gege bi onigbagbo je ki a wo Deuteronomy ori kerin ese ikarun ati ikefa Deuteronomy ori kerin ese ikarun ati ikefa wo emi ti ko yin ni ilana ati idajo bi Oluwa Olorun mi ti pase fun mi pe ki eyin ki o le ma se be ni ile na nibi ti eyin lo lati gba nitori na e pa won mo ke si ma se won nitori pe eyi le ogbon yin oro Olorun ni ogbon wa ki se itan aroso ki se itan lati odo awon keferi ki se awon owe ibile sugbon oro Olorun ni ogbon wa oro Olorun ni yo fun wa ni ogbon ati oye lati mo bi ati rin bi ati se bi ati jeun bi ati gbe ebi duro ati bi ati toju ebi oro Olorun ni o ma da wa loye iru iwa ti o ye ki onigbagbo hu irin ti o ye ki onigbagbo ki o rin oro Olorun ni fun ni le ogbon ninu Jacobo ori keta Jacobo ori keta ese iketa dilogun ati ese ikeji dilogun sugbon ogbon ti o ti oke wa akomo ase ni alaafia ani ipamora ki si soro lati be akun fun aanu ati fun eso rere le aisi egbe ati le aisi agabagebe eso dodo le angbin le alaafia fun awon ti sise alaafia bi abari enikeni ti o so wipe ohun gbon sugbon ti ko si ni iwa mimo eti ise ogbon Olorun nitori ogbon ti o ti oke wa akoko mo ohun akoko ti a mo nipa ogbon ti o ti oke wa ni wipe a je ki a ni iwa mimo iwa ododo a je ki a ma rin dede eni ti o ba ni ogbon atoke wa ki ni ki se ogbon onikopa ni ogbon alagidi ogbon ajinilese ogbon eni ti o le jale sugbon ti ohun gbogbo ti o mu lati inu oja wa o sese ki a ma ri ogbon ti o ti oke wa o je ogbon ti ti je ki a wa ni iwa mimo akoko mo ki se be nikan a si ni alaafia eni ti o ba so wipe ohun je ologbon sugbon ti ko le pa alaafia inu ebi mo ti ko le pa alaafia mo ninu ijo ti ko le pa alaafia mo ninu laarin awon ore eyi ki se ogbon Olorun eni ti o ba so wipe ohun ni ogbon sugbon ti o nko eyin ore si ore ti o n da ile onile ti o n daru eni ti o so wipe ohun ni ogbon sugbon ti o n bi iyawo re ninu ni igba gbogbo eyi ki se ogbon atoke wa ogbon ti o ti oke wa a ma fun ni alaafia ani ipamora eni ti o so wipe ohun ni ogbon sugbon ti ko ni ifarada ti ko ni ipamora eyi ki se ogbon ti o ti oke wa ki soro lati be elomiran a so wipe ohun ni ogbon bi a ba se ki je ki gbebe iru eni be ki se eni ti o ni ogbon Olorun
akun fun anu ati fun eso rere le asi egbe le asi agabagebe on ti a pe ni egbe nihin ni wo pe ki gbe elese si alaise ki se eni ti o je oju saju eniyan sugbon lai si egbe ati lai si agabagebe iru eni be ani eso dodo ani alaafia yi ni ogbon olorun ini a fi so wo pe ogbon olorun a je ki a mo iwahu a je ki a mo bi onigbagbo bi a se rin ati ohun ti o ye ki onigbagbo ki o ma se wo efeso ori karun ki a wo ise ti ogbon olorun se ni igbese aye wa efeso ori karun lati ese ikedogun nitori na ekiyesi lati ma rin ni iwa pipe ki ki se bi alai logbon sugbon bi awon logbon bi abaje logbon a o wa ni iwa pipe a o rin ododo a o ni amuye ti muni lo si orun amuye ti si mu lo si orun ni iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun ese ikerin din logun e ma ra igba pada nitori gbogbo le awon ojo ohun ti a n so ni we pe eni ti o ba ni ogbon olorun ti o ni oro olorun ki yo ma fi akoko sofo a n fi akoko sofo bi a ba n lo si ile ijo bi a ba n lo si ile sinima bi a ba n lo si ile tete a n fi akoko sofo ni akoko ti o ye ki a fi ka bibeli akoko ti o ye ki a fi toju ebi akoko ti o ye ki a wa le enu ise akoko ti o ye ki a ma se ijere okan a fi n ta tete iru eni bee ki se eni ti o je ologbon eni ti o je ologbon a ma ra igba pada nitori buburu le awon ojo nitori naa e ma se je alailoye alailogbon sugbon e ma moye ohun ife olowo ohun ti ife olowo ja si eni ti o ba je ologbon yo ma moye ohun ti o je ife olorun ohun ti olorun fe ki a se ese ikeji dilogun e ma se se mu waini le amupara eyi ninu eyi ti rudurudu wa sugbon e kun fun emi ranti wipe awon nkan ni a n so nipa ogbon olorun eni ti o ba je omuti ti o n kun fun oti waini nigba gbogbo o di alailogbon e si ma ba ara yin soro ninu saamu ninu orin iyin ati orin emi e ma korin ki e si ma korin didun le okan yin si olowa e ma dupe nigba gbogbo fun gbogbo ninu olorun lowo olorun ani baba le oruko Jesu Kristi Oluwa wa e ma teriba fun ara yin ninu iberu Olorun awon nkan wonyi ni ise awon ologbon ologbon nipa ti emi wo ninu Kolose ori keta ese ikerin dilogun e je ki oro Olorun oro Kristi ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo kini ogbon yi kini yo se ni igbese aye wa ki e ma ko kẹsì máa gbára yín níyànjú bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wá ṣé o ti mọ̀ nípa àtúnṣe ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa ìgbàlà ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti ń tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ́ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí olúwa a rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn wọn ó káwọ gbéra bí a bá ń kọrin bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí olúwa orin ìyìn orin ẹ̀mí orin tí ó ní ìtumọ̀ orin tí gbéni dúró orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ ní a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé orin tí kìí ṣe orin ẹ̀mí orin tí kìí gbéni dúró orin tí tún fa ọkàn wá padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n ọlọ́run ṣùgbọ́n
ki oro Kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ke a ma ko ke esin ma gbara yin ni iyanju ninu Psalm ni orin Dafidi tabi ninu orin yin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si Olowa iketa o wa ninu ese iketa din logun ipinu ti o wa leyin awon ise wa o ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse o ni ohun ko ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko Jesu Olowa e ma fi ope fun Olorun Baba nipasẹ re ohun ko ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohun ko ti eyin ba si nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohun ko ti eyin ba si nse ni ibise tabi ni inu ijo ohun ko ti eyin ba si nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohun ko ti eyin ba si nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohun ko ti eyin ba si nse e ma se gege bi fun ogo Olorun ati ke a ma se ni oruko Jesu Oluwa wa iyi ni ipinu ti o ye ki o wa ninu eni kokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi abari eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o n gbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketadinlogun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atuko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oloko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohun ko ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Olowa wese iketa le logun ohun ko ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Olowa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun e ni o ye ki o je ipinu eni kokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wipe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wipe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohun kun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igba ki igba o ye ki a mo wipe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun ni kan soso e je ki a dide duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun o ni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amoye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun ni kan soso ni o wa ni igbesi aye re gbadura so fun Olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je ajemonu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re wo pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon
ìjáfara wọ̀nyí ó mọ̀ kúrò ní ìgbésí ayé rẹ̀ àti láti ìsinsìn lọ ó rí wípé ó rìn ó ṣe fún ògo ọlọ́run gẹ́gẹ́ bí ìkọni ọ̀rọ̀ ọlọ́run nìkan ṣoṣo.

aláìṣòótọ́, aláìgbọ́ràn, ọlọ̀tẹ̀, àti ẹni tí ó yapa kúrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni òtítọ́ tí a fi lé wa lọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí kókó kejì nínú ọ̀rọ̀ yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Ààbò àti ìpamọ́ nínú ìjọba Ọlọ́run kì í ṣe fún àwọn aláìṣòótọ́. Ìgbà tí mo ń sọ nípa ààbò, rántí wípé ohun tí mo ń sọ ni nípa bí a ṣe ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run. Bí a ṣe mọ̀ wípé a ti ní ìgbàlà, wípé a pa ìgbàlà yìí mọ́ nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mi ò sọ nípa wípé a bọ́ nínú ìjàm̀bá mọ́tò, tàbí a bọ́ nínú àìsàn. Èyí ni ọ̀tọ̀ ni, èyí ni wà nípa ti ara. À ń sọ nípa ohun ti ẹ̀mí. Àwa tí a sì jẹ́ ẹni ìgbàlà, ó yẹ kí a wà nípa ti ẹ̀mí. Ó yẹ kí ohun tí ṣe ti ipa ti ẹ̀mí kí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún wa. Yẹ kí a wo kókó kejì yìí: ìpamọ́ fún àwọn olóòótọ́. Nínú Tímótì kejì, orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin, ó ní èdìdí yìí wípé Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù, ẹni tí ń pe orúkọ Olúwa, kí ó kúrò nínú àìṣòdodo. Bí a bá fẹ́ pa ìgbàlà Jésù Kristì mọ́ nínú ọkàn wa, bí a bá fẹ́ máa jẹ́ ti Ọlọ́run títí, bí a bá fẹ́ wà ní ipò ọmọ Ọlọ́run tí ó ní àǹfààní láti ní oore ọ̀fẹ́ àtòkè wá, ó ní kí ẹnikẹ́ni olúkúlùkù wa tí à ń pe orúkọ Olúwa, èyí ni wípé tí à ń pe orúkọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa wa, gẹ́gẹ́ bí olùgbàlà wa, wípé a jẹ́ ti Ọlọ́run, òun sì jẹ́ ti wa pẹ̀lú, wípé kí a kúrò nínú àìṣòdodo. Bí a bá ní ìgbàlà, ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, Hebrew orí karùn-ún, ẹsẹ̀ ìkẹsàn-án. Bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun. Ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá, ẹsẹ̀ ìkejìlélógún. Nítorí náà, wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀, kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí

pátápátá, kí ó lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jakobo, orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run. Ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. O ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ̀. Ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí, kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá, ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́fẹ́, ò síbí, ò sọ́hún. Àka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni wípé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ń fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀.

lẹ̀. O fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá bí kì í bá ṣe bẹ́ẹ̀. Ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pé padà. Bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́, yóò daríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwàbí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́.
fe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si oluwa we pe pelu ori ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni bi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

0: Numeri
1: ori ikerin le logun nigba ti balamu ri pe o wo oluwa lati bokun israeli on ko lo mo bi igba isaju lati wa ifaya sugbon o doju re ko aginju balamu si gboju re soke o si ri israeli do gege bi eya won emi olorun si wa sara re o si bere si owe re o si wi pe balamu omo bi ori nwi okunrin ti oju re se nwi eni ti o gbo oro olorun nwi ti o ri iran olodumare ti o nsubu lo ti oju re se jakobu ago re won yi ti dara to ati ibugbe re iwo israeli bi afonifoji ni won te lo bere bi ogba leba odo nla bi igi aloe ti oluwa gbin ati bi igi kedari leba omi omi o san jade lati inu agbe re wa iru re yo si wa ninu omi pupo oba re yo si gaju agagi lo ijoba re ni a si gbeleke olorun mu lati egypt jade wa o ni agbara bi ti agban rere
2: ohun o je awon
1: orilede ti se ota re run yo si fo egungun won yóò sì fi ọfà rẹ̀ ta wọn ní àtapò yọ ó ba ó dùbúlẹ̀ bíi kìnìún àti bíi abo kìnìún ta ni yóò lé dìde ìbùkún ni fún ẹni tí ó súre fún ọ ìfibúsì ni ẹni tí ó fi ọ bú ìbínú bálákì sì rú sí bálámù ó sì fi ọwọ́ lu ọwọ́ pọ̀ bálákì sì wí fún bálámù pé èmi pè ọ láti fi àwọn ọ̀tá mi bú sì kíyèsí ìwọ sì súre fún wọn pátápátá ní ìgbà mẹ́ta yìí ǹjẹ́ ní ìsinsìnyí sá lọ sí ibùjókòó rẹ èmi ti rò láti sọ ọ́ di ẹni ńlá ṣùgbọ́n kíyèsí olúwa fà ọ́ sẹ́yìn kúrò nínú ọlá bálámù sì wí fún bálákì pé èmi kò ti sọ fún àwọn oúnṣẹ́ rẹ pẹ̀lú tí ìwọ rán sí mi pé bí bálákì tilẹ̀ fẹ́ láti fi ilé rẹ̀ tí ó kún fún fàdákà àti wúrà fún mi èmi kò lè ré kọjá ọ̀rọ̀ olúwa láti ṣe rere tàbí búburú láti inú ara mi wá ṣùgbọ́n èyí tí olúwa wí èyí náà ni èmi ó sọ ǹjẹ́ ní ìsinsìnyí sì kíyèsí èmi ń lọ sọ́dọ̀ àwọn ènìyàn mi wá èmi ó sì sọ fún ọ ohun tí àwọn ènìyàn yìí yóò ṣe sí àwọn ènìyàn rẹ ní ẹ̀yìn ọ̀la ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀ ó sì wí pé bálámù ọmọ bí ó rí ń wí ọkùnrin tí ojú rẹ̀ ṣe ń wí ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ń wí tí ó sì mọ ìmọ̀ ọ̀gá ògo tí ó rí ìran olódùmarè tí ó ń ṣubú lọ tí ojú rẹ̀ sì ṣí èmi rí i ṣùgbọ́n kì í ṣe ní ìsinsìnyí èmi sì wò ó ṣùgbọ́n kò súnmọ́ tòsí ìràwọ̀ kan yóò tinú jákọ́bù jáde wá ọ̀pọ̀ aládé kan yóò sì tinú ísírẹ́lì dìde yóò sì kọlu àwọn igun muabu yóò sì ṣẹ gbogbo àwọn ọmọ ìrọ́ kẹ̀kẹ́ édómù yóò sì di ìní séèrì pẹ̀lú yóò sì di ìní fún àwọn ọ̀tá rẹ̀ ísírẹ́lì yóò sì ṣe iṣẹ́ agbára láti inú jákọ́bù ni ẹni tí yóò ní ìjọba yóò ti jáde wá yóò sì run ẹni tí ó kù nínú ìlú ńlá nígbà tí ó sì wọ amálékì ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀ ó sì wí pé amálékì ni èkínní nínú àwọn orílẹ̀-èdè ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ni kí ó ṣègbé ó sì wo àwọn ará kéènì ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀ ó sì wí pé agbára ni ibùjókò rẹ̀ ìwọ sì tẹ́ẹ̀tẹ́ rẹ sínú òkúta ṣùgbọ́n a ó ran àwọn ará kéènì títí àwọn ará áṣúrì yóò kó o lọ ní ìgbèkùn ó sì bẹ̀rẹ̀ sí òwe rẹ̀ ó sì wí pé ta ni yóò wà nígbà tí ọlọ́run yóò ṣe èyí àwọn ọkọ̀ yóò ti èbúté kítímù wá wọn ó sì pọ́n áṣúrì lójú wọn ó sì pọ́n ébérì lójú òun pẹ̀lú yóò sì ṣègbé bálámù sì dìde ó sì lọ ó sì padà sí ibùjókòó rẹ̀ bálákì pẹ̀lú sì bá ọ̀nà rẹ̀ lọ.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Mary, orí ìkẹẹ̀dọ́gbọ̀n ísírẹ́lì sì jókòó ní ṣítímù àwọn ènìyàn náà sì bẹ̀rẹ̀ sí ṣe panṣágà pẹ̀lú àwọn ọmọbìnrin muabu wọ́n sì pe àwọn ènìyàn náà sí ẹbọ òrìṣà wọn àwọn ènìyàn náà sì jẹ wọ́n sì tẹríba fún òrìṣà wọn ísírẹ́lì sì da ara rẹ̀ pọ̀ mọ́ balẹ̀ pẹ́rù ìbínú olúwa sì rú sí ísírẹ́lì olúwa sì sọ fún mósè pé mú gbogbo àwọn olórí àwọn ènìyàn náà kí o sì so wọ́n rọ̀ sí oòrùn níwájú olúwa kí ìmúná ìbínú olúwa kí ó lè yí padà kúrò lọ́dọ̀ ísírẹ́lì mósè sì wí fún àwọn onídàájọ́ ísírẹ́lì pé kí olúkúlùkù yín kí ó pa àwọn ènìyàn rẹ̀ tí ó dàpọ̀ mọ́ balẹ̀ pẹ́rù sì kíyèsí ọ̀kan nínú àwọn ọmọ ísírẹ́lì wá ó sì mú obìnrin midiani kan tọ àwọn arákùnrin rẹ̀ wá ní ojú mósè àti ní ojú gbogbo ìjọ àwọn ọmọ ísírẹ́lì tí ń sọkún ní ẹnu ọ̀nà àgọ́ àjọ nígbà tí finihasi ọmọ eliasari ọmọ aaroni àlùfáà rí ó dìde láàrin ìjọ ó sì mú ọ̀kọ̀ọ̀kan ní ọwọ́ rẹ̀ ó sì tọ ọkùnrin ísírẹ́lì náà lọ nínú àgọ́ ó sì fi gún àwọn méjèèjì ní àgún yọ ọkùnrin ísírẹ́lì náà àti obìnrin náà ní inú rẹ̀ àrùn sì dá láàrin àwọn ọmọ ísírẹ́lì àwọn tí ó sì kú nínú àrùn náà jẹ́ 2000 olúwa sì sọ fún mósè pé finihasi ọmọ eliasari ọmọ aaroni àlùfáà ti yí ìbínú mi padà kúrò lára àwọn ọmọ ísírẹ́lì nípa ìtara rẹ̀ nítorí mi láàrin wọn kí èmi pé má ṣe run àwọn ọmọ Israẹli nínú owó mi. Nítorí náà wípé kíyèsí èmi fi májẹ̀mú àlàáfíà mi fún yóò jẹ́ tirẹ̀ àti tirú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ àní májẹ̀mú iṣẹ́ àlùfáà títí ayé nítorí tí ó ṣe ìtara fún Ọlọ́run rẹ̀ ó sì ṣètùtù fún àwọn
0: ọmọ Israẹli.
1: Ǹjẹ́ orúkọ ọkùnrin Israẹli náà tí a pa àní tí a pa pẹ̀lú obìnrin Midiani náà a máa jẹ́ Simri ọmọ Salu olórí ilé kan nínú àwọn ọmọ Simeoni. Orúkọ obìnrin Midiani náà tí a pa a sì máa jẹ́ Kosbi ọmọbìnrin Suru tí í ṣe olórí àwọn ènìyàn kan àti ti ilé kan ní Midiani. Olúwa sì sọ fún Mose pé yọ àwọn ará Midiani lẹ́nu kí o sì kọlù wọ́n nítorí tí wọ́n fi ẹ̀tàn wọn yọ yín lẹ́nu èyí tí wọ́n tàn yín ní ti ọ̀ràn Peori àti ní ti ọ̀ràn Kosbi ọmọ ìjòyè Midiani kan arábìnrin wọn ẹni tí a pa ní ọjọ́ àrùn ní ti ọ̀ràn Peori. Númeri orí 24. Ó sì ṣe lẹ́yìn àrùn náà ni Olúwa sọ fún Mose àti fún Eleasari àlùfáà ọmọ Aaroni pé ká iye gbogbo ìjọ àwọn ọmọ Israẹli láti ẹni 20 lọ àti jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ilé àwọn bàbá wọn gbogbo àwọn tí ó lè lọ sí ogun ní Israẹli. Mose àti Eleasari àlùfáà sì sọ fún wọn ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jordani létí Jericho pé ẹ ka iye àwọn ènìyàn náà láti ẹni 20 lọ àti jù bẹ́ẹ̀ lọ bí Olúwa ti pàṣẹ fún Mose àti fún àwọn ọmọ Israẹli tí ó ti ilẹ̀ Egypt jáde wá. Reubeni àkọ́bí Israẹli. Àwọn ọmọ Reubeni Hanoki láti ọ̀dọ̀ ẹni tí ìdílé àwọn ọmọ Hanoki ti wá ti Palu ìdílé àwọn ọmọ Palu ti Esroni ìdílé àwọn ọmọ Esroni ti Kami ìdílé àwọn ọmọ Kami. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Reubeni. Àwọn tí a sì kà nínú wọn jẹ́ 21,980 àti àwọn ọmọ Palu Eliabu àti àwọn ọmọ Eliabu Nemueli àti Datani àti Abiramu. Èyí ni Datani àti Abiramu náà tí wọ́n ní òkìkí nínú ìjọ tí wọ́n bá Mose àti Aaroni jà nínú ẹgbẹ́ Kora nígbà tí wọ́n bá Olúwa jà tí ilẹ̀ sì la ẹnu rẹ̀ tí ó sì gbé wọn mìpọ̀ pẹ̀lú Kora nígbà tí ẹgbẹ́ náà fi kú nígbà tí iná fi run àwọn 450 ọkùnrin tí wọ́n sì di àmì kan. Ṣùgbọ́n àwọn ọmọ Kora kò kú. Àwọn ọmọ Simeoni bí ìdílé wọn ti Nemueli ìdílé Nemueli ti Jamini ìdílé Jamini ti Jakini ìdílé Jakini ti Sera ìdílé Sera ti Shaulu ìdílé Shaulu. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Simeoni 111,200. Àwọn ọmọ Gadi bí ìdílé wọn ti Sefoni ìdílé Sefoni ti Hagi ìdílé Hagi ti Shuni ìdílé Shuni ti Osni ìdílé Osni ti Eri ìdílé Eri ti Arodu ìdílé Arodu ti Areli ìdílé Areli. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Gadi gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn wọ́n jẹ́ 182,000. Àwọn ọmọ Juda ni Eri àti Onani àti Eri àti Onani kú ní ilẹ̀ Kenani àti àwọn ọmọ Juda gẹ́gẹ́ bí ìdílé wọn ti Shela ìdílé Shela ti Peresi ìdílé Peresi ti Sera ìdílé Sera. Àwọn ọmọ Peresi ti Esroni ìdílé Esroni ti Hamulu ìdílé Hamulu. Wọ̀nyí ni ìdílé Juda gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn wọ́n jẹ́ 182,500. Àwọn ọmọ Isakari gẹ́gẹ́ bí ìdílé wọn ti Tola ìdílé Tola ti Pufa ìdílé Pufa ti Jashubu ìdílé Jashubu ti Shimroni ìdílé Shimroni. Wọ̀nyí ni ìdílé Isakari gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn wọ́n jẹ́ 182,300. Àwọn ọmọ Sebuluni gẹ́gẹ́ bí ìdílé wọn ti Seredi ìdílé Seredi ti Eloni ìdílé Eloni ti Jalieli ìdílé Jalieli. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Sebuluni gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn wọ́n jẹ́ 347. Àwọn ọmọ Josefu gẹ́gẹ́ bí ìdílé wọn Manase àti Efraimu. Àwọn ọmọ Manase ti Makiri ìdílé Makiri Makiri sì bí Gileadi ti Gileadi ìdílé àwọn ọmọ Gileadi. Wọ̀nyí ni àwọn ọmọ Gileadi
0: ti Jeseri ìdílé Jeseri
1: ti Heleki ìdílé Heleki àti ti Asrieli ìdílé Asrieli àti ti Shekemu ìdílé Shekemu àti Shemida ìdílé àwọn ọmọ Shemida àti ti Heferi ìdílé àwọn ọmọ Heferi. Selofehadi ọmọ Heferi kò sì ní ọmọkùnrin bí kò ṣe ọmọbìnrin. Orúkọ àwọn ọmọbìnrin Selofehadi a máa jẹ́ Mala àti Noa àti Hogla Milka àti Tasa. Wọ̀nyí ni ìdílé Manase àti àwọn tí a kà nínú wọn jẹ́ 84,500. Wọ̀nyí ni àwọn ọmọ Efraimu gẹ́gẹ́ bí ìdílé wọn ti Shutela ìdílé àwọn ọmọ Shutela ti Bekeri, ìdílé àwọn ọmọ Bekeri, ti Tahani, ìdílé àwọn ọmọ Tahani, wọ̀nyí ni àwọn ọmọ Ṣutela, ti Erani, ìdílé àwọn ọmọ Erani, wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Efraimu, gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 1,016,500. Wọ̀nyí ni àwọn ọmọ Josefu gẹ́gẹ́ bí ìdílé wọn, àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Bela, ìdílé àwọn ọmọ Bela, ti Ashbeli, ìdílé àwọn ọmọ Ashbeli, ti Ahiramu, ìdílé àwọn ọmọ Ahiramu, ti Shefamu, ìdílé àwọn ọmọ Shufamu, ti Hufamu, ìdílé àwọn ọmọ Hufamu. Àwọn ọmọ Bela sì ni Adi àti Naamani, ti Adi, ìdílé àwọn ọmọ Adi, àti ti Naamani, ìdílé àwọn ọmọ Naamani. Wọ̀nyí ni àwọn ọmọ Benjamini gẹ́gẹ́ bí ìdílé wọn, àti àwọn tí a kà nínú wọn jẹ́ 22,600. Wọ̀nyí ni àwọn ọmọ Dani gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Ṣuhamu, ìdílé àwọn ọmọ Ṣuhamu. Wọ̀nyí ni ìdílé Dani gẹ́gẹ́ bí ìdílé wọn. Gbogbo ìdílé àwọn ọmọ Ṣuhamu gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 22,400, ti àwọn ọmọ Asheri gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Imna, ìdílé àwọn ọmọ Imna, ti Ishfi, ìdílé àwọn ọmọ Ishfi, ti Beria, ìdílé àwọn ọmọ Beria, ti àwọn ọmọ Beria, ti Heberi, ìdílé àwọn ọmọ Heberi, ti Malkieli, ìdílé àwọn ọmọ Malkieli. Orúkọ ọmọ Asheri obìnrin a sì máa jẹ́ Sera. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Asheri gẹ́gẹ́ bí àwọn tí a kà nínú wọn, wọ́n jẹ́ 1,046, ti àwọn ọmọ Naftali gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Jaseeli, ìdílé àwọn ọmọ Jaseeli, ti Guni, ìdílé àwọn ọmọ Guni, ti Jeseri, ìdílé àwọn ọmọ Jeseri, ti Ṣilemu, ìdílé àwọn ọmọ Ṣilemu. Wọ̀nyí ni ìdílé ti Naftali gẹ́gẹ́ bí ìdílé wọn, àwọn tí a sì kà nínú wọn jẹ́ 22,600. Wọ̀nyí ni a kà nínú àwọn ọmọ Israeli 70,170. Olúwa sì sọ fún Mose pé, fún àwọn wọ̀nyí ni kí a pín ilẹ̀ náà ní ìní gẹ́gẹ́ bí iye orúkọ, fún àwọn tí ó pọ̀ ni kí ìwọ kí o fi ilẹ̀ ìní púpọ̀ fún, àti fún àwọn tí ó kéré ni kí ìwọ kí o fi díẹ̀ fún, kí a fi ilẹ̀ ìní olúkúlùkù fún gẹ́gẹ́ bí iye àwọn tí a kà nínú rẹ̀. Ṣùgbọ́n kèké ni a fi pín ilẹ̀ náà gẹ́gẹ́ bí orúkọ ẹ̀yà àwọn baba wọn ni kí wọn kí ó ní. Gẹ́gẹ́ bí kèké ni kí a pín ilẹ̀ ìní náà láàrin àwọn púpọ̀ àti díẹ̀. Wọ̀nyí sì ni àwọn tí a kà nínú àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí ìdílé wọn, ti Gashoni, ìdílé àwọn ọmọ Gashoni, ti Kohati, ìdílé àwọn ọmọ Kohati, ti Merari, ìdílé àwọn ọmọ Merari. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Lefi, ìdílé àwọn ọmọ Libni, ìdílé àwọn ọmọ Hebroni, ìdílé àwọn ọmọ Mali, ìdílé àwọn ọmọ Mushi, ìdílé àwọn ọmọ Kora. Kohati sì bí Amramu. Orúkọ aya Amramu a sì máa jẹ́ Jokebedi, ọmọbìnrin Lefi tí ìyá rẹ̀ bí fún Lefi ní Íjíptì. Òun sì bí Aaroni àti Mose àti Miriamu arábìnrin wọn fún Amramu. Àti fún Aaroni ni a bí Nadabu àti Abihu, Eliasari àti Itamari. Àti Nadabu àti Abihu kú nígbà tí wọ́n mú iná àjèjì wá síwájú Olúwa. Àwọn tí a sì kà nínú wọn jẹ́ 111,000. Gbogbo àwọn ọkùnrin láti ọmọ oṣù kan àti jù bẹ́ẹ̀ lọ, nítorí pé a kò kà wọ́n kún àwọn ọmọ Ísírẹ́lì, nítorí tí a kò fi ilẹ̀ ní fún wọn nínú àwọn ọmọ Ísírẹ́lì. Wọ̀nyí ni àwọn tí a kà láti ọwọ́ Mose àti Eliasari àlùfáà wá, àwọn ẹni tí ó kà àwọn ọmọ Ísírẹ́lì ní pẹ̀tẹ́lẹ̀ Moabu lẹ́bàá Jordani létí Jericho. Ṣùgbọ́n nínú wọ̀nyí kò sí ọkùnrin kan nínú àwọn tí Mose àti Aaroni àlùfáà kà nígbà tí wọ́n ka àwọn ọmọ Ísírẹ́lì ní aginjù Sinai, nítorí tí Olúwa ti wí fún wọn pé kíkú ni wọn ó kú ní aginjù, kò sì kú ọkùnrin kan nínú wọn bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefune àti Joshua ọmọ Nuni.
3: This CLM Radio, your spiritual warfare is our concern.
2: Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run aláàánú. A dúpẹ́ wípé ẹ mú wa péjọpọ̀ níhìn-ín. A dúpẹ́ wípé ọjọ́ tí ẹ fẹ́ bẹ̀ wá wò, ọjọ́ tí ẹ fẹ́ ṣe wá lóore, ọjọ́ tí ẹ fẹ́ bùkún fún wa, ọjọ́ tí ẹ fẹ́ mú wa lára dá, ọjọ́ tí ẹ fẹ́ gun gbogbo àìlera, gbogbo òṣì, gbogbo àdánù, ọjọ́ tí ẹ fẹ́ gbọ̀n kúrò ní ìgbésí ayé wa, ọjọ́ náà ti dé. A mọ̀ wípé iṣẹ́ ìyanu tí a ti ń gbòrò, iṣẹ́ ìyanu tí a ti ń retí, èyí tí a ti ń gbọ́ pé ẹ ṣe fún àwọn ẹlòmíràn nínú Bíbélì, àti tí ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn ní ayé àsìkò tiwa, a mọ̀ wípé ọjọ́ náà pé, ti a o ri ti wa gba a ki yin kaabo eyin olorun alagbara olorun olugbala olorun ti tun te ni se olorun ti tun te ni mo a dupe wo pe e wa sarin wa a ki yin kaabo e kaabo loruko Jesu a nbe yin wo pe agbara atorun wa agbara ti tun ta ye se agbara ti tun te ni da agbara ti wo lokurun san agbara ti wo elese ti gba la kuro ninu ese agbara ti so ni di mimo agbara ti fi emi orun kun ni a nbe yin wo pe ki e da lo wa loruko Jesu a be yin wo pe gbogbo awon eri kabiti kabiti ti a tin gbo wo pe e se fun awon elomiran ni ipago ara oto yi ti o je ti wa ti o je ti awon lede Yoruba a nbe yin wo pe ilopo ilopo e o se fun olukuluko wa loruko Jesu e fowo kan eni kokan wa bi e tin fowo kan wa ki a ma ni iye pada bi e tin fowo kan wa ki a ma ri iwosan bi e tin fowo kan wa ki oju afoju ki o ma la ki a ro ki o ma dide fo fayo ki awon ti esu ti won ti soko lojo a nbe yin pe bi e tin fowo kan wa ki agbara esu ki o ma pora loruko Jesu a nbe yin we pe ko si eni ti yo padanu laarin wa ko se eni ti yo pofo laarin wa we pe eni kokan wa le o fowo kan a o si ri ise iyanu yin ni aye wa loruko Jesu le kan si aki kaabo saarin wa e wa dabira ninu aye eni kokan wa a dupe wi pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa awon iwe Genesis ori ikeji le ni ogbon lati ese ikerin le logun Genesis ori ikeji le logbon lati ese ikerin le logun o si ko Jacob nikan okunrin kan si n ba jijakadi titi o fi di afemojumo nigbati o si ri pe ohun ko le da o fowo kan ki olorun ki o fowo kan o fowo kan ni ihò egungun itan re ihò egungun itan Jacob si ye ni orike bi o ti n ba jijakadi o si we pe je ki emi ki o lo nitori ti ojumo motan oun si we pe emi ki yo je ki iwo ki o lo bi ko se pe iwo ba sore fun mi mo gbagbo we pe eyi ni ipinu okan re we pe o ja ijakadi ninu adura o si segun o ri agbara olorun ni igbesi aye re eyi ni angeli so fun Jacob we pe je ki emi ki o lo nitori we pe ile fere motan ni Jacob we pe emi ki yo je ki iwo ki o lo bi ki ba se we pe iwo sure fun mi tabi iwo bokun mi o si bi pe oruko re o nbere we pe kini oruko re o fe mo boya o ni okan otito o fe mo we boya o fe se atunse nitori we pe ibere yi kan na ati bere lowo re lekan ri sugbon ko so otito to wa ni di oro sugbon nisinsin gege bi eni ti o nfe ibokun o dahun o wi pe Jacob ni oruko ohun o si we pe a ki yo pe oruko re ni Jacob mo bi ko se Israeli nitori pe iwo ti ba olorun ati eniyan ja e je we pe o jija kadi ninu ibere ninu isepe ninu adura iwo si bori Jacob si bi o we o si we pe emi be o so oruko re fun mi o si we pe e se ti iwo fi n bere oruko mi o si sore fun nibe Jesu yo sore fun nihin olorun fun ara re yo sore fun nihin Jacob si so oruko ibe na ni Peniel o ni nitori ti mo ti ri olorun lojokoju mo gbagbo we pe o ri olorun o ri ibukun olorun o ri agbara olorun ni igbesi aye re o wi pe o si da emi mi si ojo ti oro onibinu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu kuro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo man dari won sodo olorun olodumare oba to ntaye ni se oba to so aye ni di rere on ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odun ire nje nitori na mo ki o ku orire mo si ki olukuluku wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba olorun pade ti oluwa si fowo to igbesi aye won itan nikan ni mo ka fu onisinsiyi o so nipa egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awotan ganran ti afo to mo toni toni ni imura sile lati gba isura iye biyesi mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be man gba ifowoto ati ifowokan olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisun ibokun fun awon elomiran bi o ba je we pe iwo na setan we pe ki owo olorun agbara olorun ipe ki o fi owo kan o mo gbagbo we pe yo ri be fun o loruko Jesu bi a tin so ti okunrin ti o je ki olorun ki o fowo kan o ki o je ti o je ki owo iseda owo iyipada owo agbara olorun ki o kan ohun be ni a tun so ti awon obinrin ti won gba olorun laaye ti won so we pe awon oni je ero woran abaniwa ti ki ri ohun ko ngba eyi mi an so nipa ti ana ninu samueli kini ori kini an so nipa ti obinrin yi lati ese ikesan aso fun awe pe be ni ana si dide leyin igba ti won jeun ohun na o je ikan ninu awon ti o je alabapin ire orun alabapin ibokun olorun ninu ipago bi iru eyi oni nigba ti won ti jeun tan ninu ago ti won si ti mu tan ni silo eli alufa si joko lori apoti ni eba opo temple Oluwa on si wa ninu ibinu je okan o si nbe Oluwa o si sokun gidigidi on si jeje o si we pe Oluwa awon omo ogun bi iwo ni toto ba boju wo iponju iranṣẹbirin re ti o si ranti mi ti iwo ko si gbagbe iranṣẹbirin re sugbon ti iwo ba fi omokunrin kan fun iranṣẹbirin re nigba naa ni emi o fi fun Oluwa ni gbogbo ojo aye re abe ki o si kan lori o si se bi o ti nbebe sibe ni waju Oluwa be ni Eli kiyesi enu re nje ana ohun soro ni okan re kiki ete re ni o mi sugbon a ko gbo ohun re nitori na ni Eli fi ro pe o mu oti wine yo Eli si wi fun pe iwo ti mu oti wine pe to mu oti wine re kuro lodo re ana si dahun wi pe be ko Oluwa mi emi ni obinrin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile sugbon okan mi ni emi tu jade ni waju Oluwa ma se ka iranṣẹbirin re si obinrin Belieli nitori pe ninu opolopo ero ati ibinu je inu mi ni mo ti nso bi sisiyi nigba naa ni Eli dahun o si we pe ma lo le alaafia o gbo iru oro be loruko Jesu o lo le alaafia pelu iwosan Olorun pelu agbara Olorun pelu igbala Olorun Olodumare o ni ki o ma lo le alaafia ki Olorun Israeli Olorun ti se ni lore Olorun ti to tenida Olorun ti funi ni ibokun ti orun ki Olorun Israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o
4: aso fun awe pe ana ri ohun ti o nbere lowo olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibokun olorun ma ni gbagbe ni igbesi aye re loroko jesu bi o ba wa pelu okan to npo ngbe o se ko nge olorun olodumare lesa ogbeji iwo na yo si gba ifowokan lati de orun aye re yo yi pada ibokun olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibokun ihirere sugbon ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran ni idakeji ti o je wi pe awon ma n fi oju tembelu ibapade olorun ati ifowokan ologbala se ti mo wi pe eni to wa saye ko po bi eni to sin won wa eni to sisin won wa ko po bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni mo wa woran ni mo wa wo kini won se nbe sugbon mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare maye lara o daju wi pe ibokun olorun ajemonu ibokun yo je ti re loroko jesu ari apere awon to je wi pe won sin won wa awon to je wi pe ibokun olorun ko je ti won mo be olorun wi pe o ni wa ninu iru egbe be iru egbe be ni esau lo wa ninu genesis ori iketa le logbon genesis ori iketa o le logbon ni ese ikesan esau si wi pe emi nito arakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi a tin ri awon to n gbadura ti won be olorun wi pe won fe ibokun olorun be na ni ari awon ara le esau awon egbon ati aburo esau awon ibatan esau ti won wi pe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se we pe mo fe gba ohunkohun lowo olorun o ni je ara ile ibatan esau loroko jesu ki ohun ti an so ki o le ye wa daada awo iwasu yi ni ipa meta ikini ifowokan ikeji isodotun iketa igbagbo lekan si ikini ikini ni ifowokan ma ni gbagbe pelu ika kristi ifowokan ma ni gbagbe pelu ika kristi ikeji isodotun nipa ifowokan kristi isodotun nipa ifowokan kristi iketa igbagbo to nfowokan kristi igbagbo to nfowokan kristi ikini ni ifowokan ma ni gbagbe mo gbagbo wi pe ohun to wa fun niyi o nfe ifowokan to je wi pe o ni gbagbe titi aye loroko jesu ifowokan ma ni gbagbe yi o pin si ipa merin ikini ifowokan nigba iseda ikeji ifowokan ti o yori si iyipada iketa ifowokan ti iwosan ati ikerin ifowokan ti ikaanu ikini ifowokan nigba iseda se o mo wi pe olorun olodumare oni o da gbogbo wa bi ati ka ninu genesis ori ikeji ese ikeje genesis ori ikeji ese ikeje oni olowa olorun si fi eropẹ ile mo eniyan o si mi emi iye si iho imu re eniyan si di alaye okan nigba iseda olorun amokoko nla fi eropẹ mo eniyan li aworan ara re eropẹ je ohun atemole ti ko ni iye ninu sugbon ohun ti owo olorun ba ti kan dandan ni ko di rere pelu ifowokan eleda o fi ogo ati ewa de eniyan ni ade Eniyan si ni iye ati ewa iwa mimo. Eniyan di alashe wa lori gbogbo eda alaye yoko to nbe loke eropẹ loro kan. Eniyan di eni amuseranwo ti anbola fun ti awon angeli papa ti won wo ti yanu ti yanu. Ninu ebero ori keji ese ikeje ki o ba le je ki o ranti ati ka Genesis ori keji ese ikeje nisisin anwo ebero ori keji ese ikeje oni iwoda o so nipa dida eniyan iwoda rele die ju angeli lo die ki se popo o da rele ju angeli lo niwon die iwo si fi ogo ati ola dele ade iwo si fi je olori ise owo re eyi ni ohun ti olorun se ni igba iseda aye sugbon o se ni laanu we pe eniyan subu ajalu ibanuje nla sele si adamu ati awon omo iran adamu eniyan se o di eni ete eni egan eni aboku ni waju olorun o di eni ti olorun yera fun nitori we pe ese ni so ni dedun arinle elese la fi ise fun elese ni fi gba ise moko o ye ki a ronu po ada ese wa nigba na bi a ba nfe ki owo olorun ki o kan wa eyi ni a nso ni ipa keji we pe anilo ifowokan ti yori si iyipada ifowokan ti yori si iyipada anu olorun po olorun se ona lati mu eniyan ti o ti subu pada sori ite o ran omo bibi re kan soso jesu saye fun iyipada fun igbala ati fun isodotun atunro eniyan eyi ni a fi so fun wa ninu Korinti keji ori ketadinlogun Korinti keji ori ketadinlogun wi pe nitori na bi enikeni ba wa ninu Kristi o di iro edawo o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di won di titun ese so eniyan di oku sugbon igbala olorun ni so ni di alaye ifowokan olugbala ni tun aye eni ro bi alagbede se tun irin ti o ti dipe taro eniyan ti a bi gege bi elese wa ninu idibaje onilo ifowokan jesu fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifowokan igbala jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo si mo we pe bi ati wa si iru ipago yi temi olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi jesu ba fowokan okunkun yo pora ni igbese aye re ati awon ohun ti esu ti o ti fi pamọ si olara ti o fi pamọ si ebi re nigbati o ba gba ifowokan jesu gbogbo re la o le jade loroko jesu iketa ni ifowokan ti iwosan ki o ye wa wi pe agbara kan na ti olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni olorun fi si oju ise ni akoko iyipada agbara kan naa ni olorun si tun lo ni akoko ifowokan ti iwosan ninu Marko ori ikejo Marko ori kejo ese ikejilelogun o si wa si Bethsaida won si mu afoju kan wa sodo re won si be pe ki o fi owo kan won be we pe ki o fi owo kan nitori won mo we pe bi Jesu ba fowo kan afoju oju afoju ala bi Jesu ba fowo kan aro aro yo dide lati rin bi o ba fowo kan eni ti o ni arun yálà nínú ẹ̀jẹ̀, yálà nínú egungun, tàbí nínú ẹran ara. Bí Jésù bá fọwọ́ kan irú ẹni bẹ́ẹ̀, ó dájú pé ìwòsàn yóò dé. Èyí ni wọ́n fi sọ wípé kí ó fọwọ́ kan ọkùnrin yìí. Nínú ẹsẹ̀ 25, ó ní lẹ́yìn èyí ni, ó sì tún fi ọwọ́ kan lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sàn lórúkọ Jésù. Ó sì rí gbogbo ènìyàn gbangba múra sílẹ̀, nítorí wípé láṣálẹ̀ yìí, nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ó rí ìfọwọ́kan ìwòsàn Jésù. Olùwòsàn ńlá ni Jésù. Òun nìkan ni a wo gba àrùn mágbẹ̀jẹ́. Òun ni ìwé mímọ́ jẹ́rìí rẹ̀ wípé ó ń kiri ṣore. Ó ń ṣe dídára gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú. Nínú ìwé mímọ́ la tún ti sọ fún wa wípé ó ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa nínú Matthew 9:35. Matthew 9:35. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò. Ó ń kọ́ni nínú sinagogo wọn. Ó sì ń wàásù ìrere ìjọba. Ó sì ń ṣe ìwòsàn àrùn gbogbo àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Nínú Matthew 12:15, nígbà tí Jésù sì mọ̀, ó yẹ ara kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ lẹ́yìn, ó sì mú gbogbo wọn láradá. Ṣé o gbàgbọ́ wípé Ọlọ́run yóò mọ̀ láradá? Ó ní Jésù jáde lọ ní Matthew 14:14, ó sì rí ọ̀pọ̀ ènìyàn, inú rẹ̀ sì yọ́ sí wọn, ó sì ṣe dídá àrùn ara wọn. Ṣé o rántí obìnrin onísun ẹ̀jẹ̀ 12? Fún ọ̀pọ̀ ọdún ni ó fi dá àjọ Àìkó sọ́wọ́ àwọn oníṣègùn láìrí ìwòsàn. Ọjọ́ tó kófìrí Jésù, bí wọn náà ṣe wá ní àṣálẹ̀ yìí, tó fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ní ìsun ẹ̀jẹ̀, ìsun ìtìjú, ìsun ìbànújẹ́, ìsun ìkorò ló gbẹ nínú ayé obìnrin yìí. Bí èṣù bá ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ̀mí àìmọ́dé ọ, bí àwọn ọmọ aráyé bá ti ta ọ lọ́fà, bí ó bá dàbí ẹni wípé wọ́n ti tàbọn fún ọ lójú oorun, kété bí o bá ti gbúro Jésù láṣálẹ̀ yìí, tí o bá ṣe kòǹgẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, tí ó fi ọwọ́ kàn ọ, ni àwọn ẹ̀mí èṣù tí ó ti ń dá ọ lóró yóò gbàgìrì lórúkọ Jésù. Ìfọwọ́kàn Jésù yóò mú ọ̀tá àwọn ọ̀tá, àti ti àwọn ẹ̀mí èṣù yóò mú kí wọn kí ó pòórá, kí wọn kí ó yòrò dànù ní ìgbésí ayé rẹ. Pẹ̀lú ìfọwọ́kàn Jésù láṣálẹ̀ yìí, gbogbo igikígi tí bàbá mi ti ń bẹ Lọ́run kò gbìn ni a ó fà tó tí gbòǹgbò lórúkọ Jésù. A ó sì wọ́ wọn sọ sínú iná. Bí ó bá dàbí ẹni wípé o ní májèlé nínú ẹ̀jẹ̀, tàbí o ní ẹ̀jẹ̀ ríru, tàbí o ní ègún ìdílé, gbòǹgbò ìkorò, àìsàn ọjọ́ pípẹ́, wọn ó fẹsẹ̀ fẹ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí sàtánì sì ti da iyọ̀ yín mọ́ yẹ̀pẹ̀, tí ayé ti sú, ẹ múra láti dámúsùn, láti kọrin ìdáǹdè, nítorí Jésù ti ṣetán láti fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nítorí wípé èyí ni ìkẹrin, a ó ní ìfọwọ́kàn ti ìkáàánú láti ọ̀dọ̀ Jésù. Ìfọwọ́kàn ti ìkáàánú. Nínú Matthew 9:14, 16, ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí ààrẹ mú wọn, wọ́n sì tún káàkiri bí àgùntàn tí kò ní olùṣọ́. Jésù ni olùṣọ́ àgùntàn tó ń kàánú àwọn àgùntàn rẹ̀. Òun ni à ń pè ní abánikẹ́dùn, arẹnilẹ́kún. Ìfọwọ́kàn rẹ̀ ló mú kí ìbànújẹ́ kí ó dágbére. Ibikíbi tí Jésù bá dé, ìfọ́jú á di ohun ìgbàgbé, ìyàgàn á yàgò lọ́nà, òṣì a ní odègbò ṣe, àìsàn a sì pòórá. nitori wipe Jesu oni olodande oni olutunu oni abanikedun eni tin reni lekun o si wa nihin la sale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamo si igbesi aye re lati mu won koro yo si mu won koro loruko Jesu ini o je ki asare los nisisin si ikoko keji isodotun nipase ifowokan Kristi isodotun nipase ifowokan Kristi ninu orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikokan ni iwo o mu mi mo ogbon oni fi we sopo for me emi o si mo we mi emi o si funju egbon owo lo eyi le o so nipa isodotun iwenu mo ti Jesu yo se fun eni kokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese se sinu mi o wa so we pe ni ese ikeji la mu ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo we pe Olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu powada bi abawa pelu igbagbo we pe ki o we ise wa nu ki o we wa le awe mo o ti se ileri we pe ohun yo se ko si le se ke ninu Ezekiel ori ikerin din logoji Ezekiel ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atoke wa ki se omi awon woli ti ntan ni je oni nigba na le emi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si we yin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin nigbati awon ti ojo won ni ti ijosi ti won ba Jesu pade o we won o gba won la o yi won pada o so won dotun ninu aye won bakan na ni aranti awon kan ninu majemo titun bi Matthew bi Saul ara Tarsu ti won ri isodotun gba nigbati won ba Jesu pade eni ti o ti je farisi tele se bi o ba ti mo itan Saul ara Tarsu o mo we pe o je farisi adani loro elesin sugbon o di ajin rere o di alaanu o di onife ohun paapa nigbati o gba ifowokan Jesu ati isodotun lati odo omo Olorun o di orisun ibukun fun igbala awon elomiran Jesu yi Saul yi pada eni ti o je wepe tele o je apanilekun jaye sugbon o yi pada ohun wa de eni to n gbadura fun awon elomiran pelu omije isepe ni oju re loni bi Jesu ba fowo kan enikokan wa bi o tile je wepe aje elese tele aje eni ti o buru tele yo yi wa pada moni yo yi wa pada yo so wa dotun a o di ojulowo omo Olorun a o si di orisun ibukun fun awon elomiran bo bi eleda bi olugbala bi o ba bere ise ni igbesi aye wa bi a ba je ki Jesu ki o fowo kan wa lati asale yi yo tun wa ro yo tun wa se yo so wa dotun ohun yìí ni ẹnì kọ̀ọ̀kan wa la nílò, nítorí ìfọwọ́kan rẹ̀ ni yóò sọ ayé rẹ̀ dọ̀tun. Nípasẹ̀ ìfọwọ́kan Jésù, ẹlẹ́ṣẹ̀ adìẹ ni mímọ́, nítorí gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ̀ ni yóò wẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí ó ti ta sílẹ̀ ní orí òkè Kálvárì. Ó sì sọ elépè di aládùúrà. Ìwọ tó jẹ́ pé bó o bá jí láàárọ̀ kùtùkùtù, èpè ló fi bẹ̀rẹ̀ ọjọ́, ṣùgbọ́n nísinsìnyí gba tí o bá gba ìsọdọ̀tun ìgbàlà ìyípadà láti ọ̀dọ̀ Jésù, a mú èpè kúrò lẹ́nu rẹ̀, a sọ di aládùúrà. Bí a bá Jésù pàdé, ó máa ń sọ alágbèrè di oníwà funfun, olódodo àti olótìtọ́ ọkàn. Bí o bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sọ di olùsìn Ọlọ́run. Bí o sì jẹ́ ẹlẹ̀sìn lásán tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sọ di onígbàgbọ́. Àwa tí a wá sí yìí, ó yẹ kí a túra wa níwájú Ọlọ́run. Èyí jẹ́ wípé gbogbo èyí tí a ti fi pamọ́ sọ́kàn, kí a tupaya níwájú Olúwa. Bí a bá ti jẹ́ ọ̀báyéré tẹ́lẹ̀, kí a sọ fún Olúwa wípé a ń fẹ́ ìyípadà, a ń fẹ́ ìsọdọ̀tun. A ó sì di ẹni tí a yí padà, tí ó yára rẹ̀ sọ́tọ̀ fún Olúwa lórúkọ Jésù. Bí o bá jẹ́ jàgùdà páálí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá bá Jésù pàdé, a sọ di olódodo olóòótọ́ aláàánú ènìyàn, tí yóò sì jẹ́ ẹni pẹ̀lẹ́, nítorí ìfọwọ́kàn Jésù ló mú ìsọdọ̀tun wá sínú ayé wa. Ìfọwọ́kàn rẹ̀ ni ó sọ ni dọ̀tun, tí ó sì mú kí aláran kan kí ó di onífẹ̀ẹ́, kí aláìmọ́ kí ó di oníwà mímọ́, kí òṣonú kí ó di ọlọ́yàyà, àti kí ẹrú èṣù, ẹrú tábà, ẹrú ọtí kí ó di òmìnira. Ìwọ tí o ti jẹ́ olófòfó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tí ó lè kó ara rẹ̀ ní ìjánu. Ìwọ tí o sì jẹ́ apànìyàn máyọ̀dà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di oníwà tútù, onígbàgbọ́ àtúnbí. Àwọn tí o sì jẹ́ òpòrọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yóò di olódodo àti oníwà tútù bí àdàbà. Mo gbàgbọ́ wípé Jésù ṣetán láti yí wa padà. Mo ní Jésù ṣetán láti yí wa padà. Ṣùgbọ́n ohun kan ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Èyí ni ó mú wa lọ sí kókó kẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Jésù. Ìpinnu tèmi ní àṣálẹ̀ yìí ni wípé n ó fọwọ́ kan Jésù. Ṣé èyí náà ni ìpinnu rẹ? Nítorí wípé bí o bá tọ Ọlọ́run wá pẹ̀lú ìgbàgbọ́, tí o bá sì sọ wípé o fọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe ní ìgbésí ayé rẹ. Ìgbàgbọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí a ó ṣe gbàdúrà láìpẹ́, Jésù ń bi ẹnì kọ̀ọ̀kan wa wípé ṣé a ó fọwọ́ kan orísun ìbùkún, a ó fọwọ́ kan olùgbàlà, a ó fọwọ́ kan ẹni tí ń sọ ní dọ̀tun, ṣé a ó fọwọ́ kan olùwòsàn tí mú gbogbo àìsàn kúrò ní ìgbésí ayé ẹni. Ó ní bí o bá wá pẹ̀lú ìgbàgbọ́, a ò ní

0: lórí wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ, ìwà ìrí, ìdọ̀tí, ẹ̀gbin ó wà ní ìgbésí ayé rẹ. Ó ní kí o lọ lúwẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, kí a wẹ̀ ọmọ nínú lóde. Ó ní ní ìgbà náà o lè padà wá láti fi ọwọ́ kan Jésù. Bí o bá sì fi ọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́ ní àṣálẹ̀ yìí, o kọrin ayọ̀. Ìdáǹdè yóò jẹ́ tirẹ̀, ìwòsàn yóò jẹ́ tirẹ̀. Gbogbo àìsàn, gbogbo àrùn kò gbóògùn tó ti wà ní ìgbésí ayé rẹ, gbogbo wọn ni a ó lè jáde lórúkọ Jésù. Àkókò náà tó báyìí láti fi ọwọ́ kan Olúwa, láti fi ọwọ́ kan ẹni tí sọ ní ìdọ̀tun, ẹni tí yí ni padà, ẹni tí wo ní sàn, ẹni tí dáni ní ìdè. Àkókò tó fún ẹnikẹ́ni tí kìí ṣe ara ilé Ésáù, fún ẹnikẹ́ni tí kìí ṣe Farisí, fún ẹnikẹ́ni tí kìí ṣe alága Bẹ̀gẹ̀bẹ̀. Àkókò tó fún ẹni tí ó fẹ́ gbàdúrà, fún ẹni tí ó wá ìbùkún Ọlọ́run, fún ẹni tí ó fẹ́ kí a yí òun padà, kí a sọ ayé òun dire. Àkókò tó fún ẹni kọ̀ọ̀kan tí ó wá gẹ́gẹ́ bí Anna, tí ó wá gẹ́gẹ́ bí Jacobo, tí ó fẹ́ gba ìwòsàn, tí ó fẹ́ gba àánú, tí ó fẹ́ kí a sọ ayé òun dire. Àkókò tó láti ké pe Olúwa, àkókò tó láti wá pẹ̀lú ìgbàgbọ́, àkókò tó láti wá pẹ̀lú ìrònú pọ̀wàdà, àkókò tó láti ké pe Olúwa wípé kí o fi ọwọ́ kàn ọ́, kí o tún ayé rẹ ṣe, kí o tún ọrọ̀, kí àwọn aráyé kí o dẹ́kun láti máa béèrè wípé Ọlọ́run rẹ dà ò ṣe dìde, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ìyípadà tòótọ́, wípé o fẹ́ iṣẹ́ àánú Ọlọ́run, wípé o fẹ́ ìfọwọ́kàn agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Bí o bá ké pe Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ẹ̀mí òtítọ́, láìsí àgàbàgebè, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́, Ọlọ́run yóò sọ ayé rẹ dire, Ọlọ́run yóò mú gbogbo wàhálà àti gbogbo àìsàn àti gbogbo èdè àti gbogbo ìdálóró sàtánì tí ó wà ní ìgbésí ayé rẹ, Ọlọ́run yóò mú o kúrò. Ké pe Olúwa, ké pe Olúwa, ké pe Olúwa. Nítorí àkókò tó tí Jésù Kristì olùgbàlà, olùdáǹdè, olùwòsàn, tí yóò fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa bí a bá gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ó ní ṣe o gbàgbọ́ wípé òun lè ṣe èyí ní ìgbésí ayé rẹ. Bí o bá fi ìgbàgbọ́ dáhùn tinútinú tọkàntọkàn, bí o bá sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé iṣẹ́ ìyanu ó súnmọ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn. Ó ní bí o bá gbàgbọ́ wípé agbára Ọlọ́run súnmọ́ gẹ́gẹ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn ti súnmọ́ pẹ́típẹ́tí, ó ní ó dájú wípé òun ó gbọ́ tirẹ̀, òun ó nu omijé gbogbo nù kúrò. Ṣùgbọ́n rántí o, bí o bá fẹ́ fọwọ́ ìgbàgbọ́ kan Ọlọ́run, ẹ̀ṣẹ̀ tó wà ní ìgbésí ayé rẹ, èérí ìdọ̀tí tí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ̀gbin tó wà ní ìgbésí ayé rẹ, o ní láti kọ́kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kí o sọ fún Ọlọ́run, kí o ronú pọ̀dà ẹ̀ṣẹ̀ rẹ, kí o ké pè é pẹ̀lú ẹ̀mí òtítọ́, kí o sá fún ẹ̀ṣẹ̀, kí o yàgò fún ẹ̀ṣẹ̀. Bí o bá ṣe bẹ́ẹ̀, àánú Ọlọ́run yóò jẹ́ tirẹ̀. Ìyípadà ni ìbùkún àkọ́kọ́, ìgbàlà ni ìbùkún àkọ́kọ́. Ké pè é, kí o gbà ọ́là, kí o dáríjì ọ́, kí o wẹ̀ ọmọ. Kí o pa agbára ẹ̀ṣẹ̀ run ní ìgbésí ayé rẹ. Kí o fún ní ìyípadà tòótọ́. Onílẹ́yìn náà, bí o bá ṣe aláìní ìwòsàn, ìlera, ayọ̀, ìbùkún, ó ní òun ó ṣe fún ọ. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó rí àánú gbà. Ó ní ṣùgbọ́n ẹni tí o bá bọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ kò lè ṣe rere. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa,
1: olóòótọ́ àti olódo lili òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ó ní èmi ó fi omi mi wọ́n yín, ẹ̀yin ó sì mọ́. Ó ní òun wẹ̀ ọ́ nù kúrò nínú ìdọ̀tí èérí ìbọ̀rìṣà gbogbo. Képe olúwa, képe olúwa, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésẹ̀ ayé rẹ, ẹ̀ṣẹ̀ lè dènà ìbùkún Ọlọ́run nínú ayé rẹ. Nítorí bẹ́ẹ̀ képe, kí ó dáríjì ọ́, kí ó wẹ̀ ọmọ, kí ó sọ ọ́ dọ̀tun. Nígbà tí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, èyí ni ó jẹ́ kí o wà ní ìmúra sílẹ̀ láti gba ìfọwọ́kàn Jésù. Jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ́ sílẹ̀, jẹ́ kí a wẹ̀ ọ́ ní àwẹ̀ mọ́, kí o múra sílẹ̀ fún ìfọwọ́kàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí o mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì tí ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀, ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára máa lọ má dẹ̀ṣẹ̀ mọ́, wípé orin nínú òtítọ́ bíbélì, orin nínú ìwà mímọ́ tí Ọlọ́run ń kọ́ wa, ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ, kí o dáríjì ọ́, kí o sọ ọ́ dọ̀tun, kí o yí ọ padà. Mo ń fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà papọ̀, ṣùgbọ́n bí o ti ń gbé ọwọ́ sókè, kí o ní ìpinnu, kí o sì ṣe ìlérí fún Ọlọ́run wípé àwọn ẹ̀ṣẹ̀ tó o ti kọ̀ sílẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tí o ti jẹ́wọ́ rẹ̀, o ò ní padà sínú wọn, wípé o gba oore ọ̀fẹ́ agbára ẹ̀jẹ̀ Jésù láàyè ní ìgbésí ayé rẹ, kí o sọ ọ́ dọ̀tun ní tòótọ́, kí o sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tun. Bí o ti ń nawọ́ sókè, dìjú kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú, tí ń dáríji ni, tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò, tí ń gba nílà, a dúpẹ́ wípé ìwọ ló pè wá, o sì wípé ẹnikẹ́ni tí ó bá képe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ àdà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀ yín wípé kí ẹ dáríjì wọn, kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tun kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkè wá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn. Ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn. Ohun kan tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ ni wípé ṣé o gbàgbọ́ wípé òun lè ṣe èyí, pé o lè mú àìsàn rẹ kúrò, àrùn ọjọ́ pípẹ́ pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ inú, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà, ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn, se o gbagbo wi pe lasale yi olorun le se yi oni bi o ba gbagbo o ri ogo olorun bi a o ti gbadura mo fe ki o ma fi okan igbagbo ki o ma fi badura na lo nitori wi pe ohun to ti se fun awon elomiran o daju wi pe yo se fun o loruko Jesu ni aipe yi ni mo wa ni ilu pota ni bi ati gbadura ni awon ti o ti foju awon ti o ti diti awon ti o ti yaro bi a se nse ami ikeyin be ni agbara olorun le o le foju kuro loju won be ni agbara olorun le o je ki awon ti o ti yaro tele ki won ki o si bere si ni rin bi olorun ba le se be ohun ti mo nso ki se ohun ti o ti sele ni ojo pipe ohun ti o sele ni osu ti o koja ni bi ati pari nibe ni mo koja si ilu Kalaba si awon ilu miran kin to de Kalaba bi olorun ti mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi olorun ti mu awon ni warapa ti o mu won gba idande be ni o tun mu awon asinwin ni o mu won gba idande bi olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihin ti a fe gba ifowokan agbara tobijo ni igbesi aye wa mo gbagbo wipe akoko ti re niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon ohun to le seri ko bere si ni se won bi o ba le rin tele tele ko dide ko bere si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo oke hallelujah o yin olorun logo nitori wipe olorun setan nisisiyin lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a n fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti n fitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko na to mo ni akoko na to ti olorun funrara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re nibi ti aisan na ti n se o ki o si gbagbo bi a ti n gbadura ranti wipe leyin adura o ni lati ye ara re wo bi o ti n ye ara re wo o ri ise iyanu olorun lara re loruko Jesu bi o si ti n ri ise iyanu naa lo ma ke hallelujah lo ma yin olorun logo ni a o si ma patewo ti a o ma yin olorun logo pelu re ediju ki a gbadura olorun alaanu alagbara eni ti ko si ko sese pelu re awa nisisin pelu igbagbo a mo wipe awon eri ti a ti gbo bi e ti n la oju afoju bi e ti n mu aro dide lati rin bi e ti mu arun boya arun were ni tabi arun warapa bi e ti mu kuro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wipe asale yi ni ojo ti wa wipe e o se fun eni kankan wa loruko Jesu emi mimo olorun a kin yi kaabo laarin wa ni gbongan kankan a n beyin nisin wipe iba je okunrin iba je obinrin iba je omode iba je agba wipe owo agbara atoke wa ki e fi kan eni kankan won loruko Jesu nihin ni a mo wipe ko si ko sese fun olorun nitori be a wa nisinsin pelu igbagbo a si n bere wipe e o se ju bi a ti n bere loruko Jesu nisinsin mo gbadura fun awon ti o ni ohunkohun ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti erin tabi inu ti o wu iwo ohun ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko Jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi olorun mo pase fun awon nkan to wu ni lorun ni labiya ni nikun ni lese ni labi ara ni mo pase fun yin e kuro loruko Jesu olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo npa ni mo gbadura nisisin pe iko fe yi iko to fe pa won mo gbadura wi pe e o jade loruko Jesu eje riru eje gbogbona mo gbadura wi pe ki Jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o pora loruko Jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon eniyan won iloro lese kese nisisin yi nitori wipe o ni agbara lati joba sibe lati joko sibe nigbati a ba ndaruko Jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko Jesu gbogbo emi tin jobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu olorun alaanu aisan kaiso to ba ni ago ara awon eniyan woyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu echi ni ninu opolo ni mo gbadura pe nisisin yi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu nje mo gbadura fun awon ti o je wipe won loju won riran nitori wipe esu so won sinu okunkun nje lese kese nisisin mo gbadura wipe owo Jesu owo iwosan Jesu owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisin yi iwo oju fifo gba iriran loruko Jesu gbogbo idiju ti esu fi di o loju mo tu won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu onkon ti baje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisin yi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko Jesu iwo ti o wa nibe ti o je wi pe eti di o si gboran mo gbadura we pe ki emi Olorun ki o be owo nisisin ki owo Jesu ki o kan iti re iditi ki o kuro aile soro ki o kuro mo gbadura we pe lese kese nisisin yi eti ti o di ela ni oruko Jesu ahon ti ade ti ko le soro e gba itusile ki e si bere si ni soro loruko Jesu nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wo pe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wo pe ki agbara Olorun ki o ba le oni sinsin yi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu iwo ti o yaro mo gbadura wo pe ki owo Jesu owo ti tun ni sile owo ti dani need ki o kan nisisin yi dide ki o rin loruko Jesu gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won e to saka kiri e to fa pamọ ni bikibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese nisisin loju kan na bi a ba ti daruko Jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko Jesu awon egun idile awon egun lati odo awon arugbo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisisin yi awon egun won yi ki won ki o kuro loruko Jesu Olorun alaanu eyin ni Olorun alagbara e so wi pe bi a ba ti n kepe ile o ma daun eni ki a ti ile to pari adura e o fun wa ni ibeere wa nje nitori na ni mo se n bere we pe gbogbo awon ti a ti gbadura fun yala adaroko won ni kookan abi odarako ni kookan awon ti o ni aisan arun igun ni igbese aye won lese kese nisisin yi e mu won kuro loruko Jesu ki won ki o gba iwosan won ki won ki o gba idande itusile won e sanu fonikaluku loruko Jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kookan nisisin loruko Jesu adupe ipe ti gbo ti wa adupe ipe ti se fun wa adupe ipe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbesi aye wa ni oruko Jesu Kristi Oluwa wa. nisinsin o ni lati ye ara re wo ki o wo ohun ti olorun ti se bi o ba si ti ri we pe ohun ti o wo si o lara tele tele we pe ati le won jade won o si nibe mo o ma ki gbe haleluya a o si ma yo pelu re bi ba ri we pe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke haleluya ki a si yo pelu re andro de o ye ara re wo nitori pe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: gbogbo yóò lọ sópin. A ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ń lọ sópin. A ti sọ nípa ayé tí a wà nísinsìnyìí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn. Ìkẹta ni ìjọba tí kò lópin. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin, àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin. Ayọ̀ tí a ní nínú Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi ó jẹ́ ìjọba tí kò lópin. Nínú Isaiah orí kẹsàn-án, láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, àmọ́ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristi àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristi, wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run, wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin, àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristi tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí, wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì lè ó sọ fún Màríà Wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristi nínú Lúkù orí kìíní, láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run, sáàsì kíyèsí ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojì lọ, li a ó sì máa pè é Olúwa Ọlọ́run, yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi yóò wà títí láé. Gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀, gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ. A ó sì fi ìjọba Jésù Kristi múlẹ̀, a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé. Nínú ìwé wòlíì Dánielì orí kejì ẹsẹ̀ 44, lí ọjọ́ àwọn ọba wọ̀nyí, lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé, a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ wọn túútú, yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run, ṣùgbọ́n òun ò dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀, wípé ìjọba yìí yóò wà títí, nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì orí keje, ẹsẹ̀ 14, a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn. Agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ̀ 17 àti ìjọba, ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni ni gbogbo abe orun li a o se fi fun omo le a se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba eni pekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o se ma teriba fun iyi n so si waju si nipa ijoba Jesu Christi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti o ni ninu aye yo lo sopin igbese aye ti o ni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Christi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu daun o si we fun pe looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Kristi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Kristi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Kristi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese karun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Kristi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipo ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o n pese ara re sile fun bibo Jesu Kristi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi Olorun kun suru o ye ki ire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi Olorun iwa ti o fi han wi pe o je ti Olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi Olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati olugbala wa Jesu Kristi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo Olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi Olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati ti olugbala wa Jesu Kristi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o n lo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipada bo Jesu Kristi o ye ki o da wa loju nigba na we pe ojo n lo sopin aye wa n lo sopin o ye ki a mura sile fun dide Jesu Kristi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi ohun re koja lo nitori be ki a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu Olorun kuro ninu Jesu Kristi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe Olorun pẹ̀lú àtúnbí àti ìsọdimímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa yẹ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Yẹ kí a dìde dúró láti gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń re kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, ìwà bí Ọlọ́run, ìgbésí ayé ìwà mímọ́. Kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì. Sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ, tí a sì ń súnmọ́ òpin ayé wa, kí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀, kí o bá lè jẹ́ alábápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Mary, ori ikokandinlogun, ati ni osu keje, ni ojo kini osu na, ki eyin ki o ni apejo mimo, eyin ko gbodo se ise agbara kan, ojo ifunpe ni fun yin, ki eyin ki o si fi egboro akọ malu kan, agbo kan, ati akọ odo agutan meje, olodun kan, alai labukuru ebo sisun fun orun didun si oluwa, ati ebo onjije won, iyefun ti a fi ororopo, ìdámẹ́wà mẹ́ta òṣùwọ̀n fún akọ màlúù kan àti ìdámẹ́wà méjì òṣùwọ̀n fún àgbò kan àti ìdámẹ́wà òṣùwọ̀n fún ọ̀dọ́ àgùntàn kan bẹ́ẹ̀ ni fún ọ̀dọ́ àgùntàn méjèèje àti òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ láti ṣètùtù fún yín pẹ̀lú ẹbọ sísun oṣù àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu wọn gẹ́gẹ́ bí ìlànà wọn fún òórùn dídùn ẹbọ tí a fi iná ṣe sí Olúwa. Kí ẹ̀yin kí ó sì ní àpèjọ mímọ́ ní ijọ́ kẹwàá oṣù keje náà yìí, kí ẹ̀yin kí ó sì pọn ọkàn yín lójú, ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó rú ẹbọ sísun sí Olúwa fún òórùn dídùn, ẹgbọrọ akọ màlúù kan, àgbò kan, àti akọ ọ̀dọ́ àgùntàn méje ọlọ́dún kan, kí wọn kí ó sì jẹ́ aláìlábùkù fún yín, àti ẹbọ ohun jíjẹ wọn, ìyẹ̀fun tí a fi òróró pò, àti ìdámẹ́wàá òṣùwọ̀n fún ọ̀dọ́ àgùntàn kan bẹ́ẹ̀ ni fún ọ̀dọ́ àgùntàn méjèèje òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹbọ ẹ̀ṣẹ̀ fún ètùtù àti ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu wọn àti ní ijọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje kí ẹ̀yin kí ó ní àpèjọ mímọ́ ẹ̀yin kò gbọdọ̀ ṣe iṣẹ́ agbára kan kí ẹ̀yin kí ó sì ṣe àjọ fún Olúwa ní ijọ́ méje kí ẹ̀yin kí ó sì rú ẹbọ sísun kan ẹbọ tí a fi iná ṣe ti òórùn dídùn sí Olúwa. Ẹgbọrọ akọ màlúù mẹ́tàlá, àgbò méjì àti akọ ọ̀dọ́ àgùntàn mẹ́rìnlá ọlọ́dún kan kí wọn kí ó jẹ́ aláìlábùkù àti ẹbọ ohun jíjẹ wọn ìyẹ̀fun tí a fi òróró pò ìdámẹ́wàá mẹ́ta òṣùwọ̀n fún akọ màlúù kan bẹ́ẹ̀ ni fún akọ màlúù mẹ́tẹ̀ẹ̀tàlá ìdámẹ́wàá méjì òṣùwọ̀n fún àgbò kan bẹ́ẹ̀ ni fún àgbò méjèèjì àti ìdámẹ́wàá òṣùwọ̀n fún ọ̀dọ́ àgùntàn kan bẹ́ẹ̀ ni fún ọ̀dọ́ àgùntàn mẹ́rẹ̀ẹ̀rìnlá àti òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu rẹ̀ àti ní ijọ́ kejì ni kí ẹ̀yin kí ó fi ẹgbọrọ akọ màlúù méjìlá àgbò méjì ọ̀dọ́ àgùntàn mẹ́rìnlá ọlọ́dún kan aláìlábùkù rúbọ àti ẹbọ ohun jíjẹ wọn àti ẹbọ ohun mímu wọn fún akọ màlúù fún àgbò àti fún ọ̀dọ́ àgùntàn kí ó jẹ́ bí iye wọn gẹ́gẹ́ bí ìlànà náà àti òbú kọ̀ọ̀kan fún ẹbọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹbọ sísun ìgbà gbogbo àti ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu wọn àti ní ijọ́ kẹta akọ màlúù mọ́kànlá àgbò méjì akọ ọ̀dọ́ àgùntàn mẹ́rìnlá ọlọ́dún kan aláìlábùkù àti ẹbọ ohun jíjẹ wọn àti ẹbọ ohun mímu wọn fún akọ màlúù fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana na ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo njije re ati ebo omimu re ati ni ijo kerin ako malu mewa agbo meji ati odo agutan merinla olodun kan alai labuku ebo njije won ati ebo omimu won fun ako malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana na ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo njije re ati ebo omimu re ati ni ijo karun ako malu mesan agbo meji ati ako odo agutan merinla olodun kan alai labuku ati ebo njije won ati ebo omimu won fun ako malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana na ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo onjije re ati ebo omimu re ati ni ijo kefa ako malu mejo agbo meji ati ako odo agutan merinla olodun kan alai labuku ati ebo onjije won ati ebo omimu won fun ako malu fun agbo ati fun odo agutan ti o je bi iye won gege bi ilana na ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo onjije re ati ebo omimu re ati ni ijo keje ako malu meje agbo meji ati ako odo agutan merinla olodun kan alai labuku ati ebo njije won ati ebo omimu won fun ako malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana na ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ebo njije re ati ebo omimu re ni ijo kejo ki eyin ki o ni ajo ti o ni ironu eyin ko gbodo se ise agbara kan sugbon ki eyin ki o ru ebo sisun ebo ti a fi ina se ti orun didun si oluwa ako malu kan agbo kan ako odo agutan meje olodun kan alai labuku ati ebo njije won ati ebo omimu won fun ako malu fun agbo ati fun odo agutan ki o je bi iye won gege bi ilana na ati obuko kan fun ebo ese pelu ebo sisun igba gbogbo ati ebo njije re ati ebo omimu re ebo wonyi ni ki eyin ki o ru si oluwa ni ajo yin pelu eje yin ati ebo ore atinuwa yin fun ebo sisun yin ati fun ebo njije yin ati fun ebo omimu yin ati fun ebo alaafia yin Mose si so fun awon omo Israeli gege bi gbogbo eyi ti Oluwa ti fi ase lele fun Mose.
3: Olorun baba wa ati baba Jesu Kristi Oluwa wa a dupe lowo re fun anfani ti o fun wa lati ye oro re wo oro ti mu ni ye oro ti o ma n le iku pada leyin eni oro ti o si n se awotan gbogbo arun patapata ati oro ti o n je ki a ni igbala ti o si n je ka ba iwo olorun elada wa laja a dupe fun anfani yi a n be o we pe ki anfani yi ki o ma se bo lowo wa bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa
4: amen
3: ki o si wa lori awon omo wa
4: amen
3: ati lori awon ara ile wa
4: amen
3: ki oro yi ki o si se to ki o si se ipase wa di odo re ni ikehin
4: amen
3: ni oruko Jesu Kristi Oluwa wa a o soro le ona si ibukun olorun ti o fe wa ti o si n fe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wipe bi a ba farabalẹ ti a si tẹti lele ti a gbọ ohun ti ẹni ti o fẹ wa ti o si n se aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye ẹnikọọkan wa o daju wipe ibukun ti a n reti eyi ti a ti n fi ọkan da aniyan nipa rẹ o daju wipe yio jẹ tiwa ṣugbọn ọpọlọpọ nitori wipe ifoju ti o wa ninu eni kokan ati eda kokan ni a ma ro wipe olorun se bi eni pe a je oni igbese a si ma nsa fun olorun bi olorun ba kan enu ilekun wa ti o so pe oun bere wa a ma ro wipe o ti mukumo dani o si ti mu iwe idajo wa dani a ma nsa fun olorun a si ma nso fun awon ti o wa ni tosi pataki awon ti o n wa su oro olorun fun wa tabi awon ti won pe wa wipe ki a ka lo lati gbo oro olorun pe ki won so fun olorun wipe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese na bi a ba si foju kan olorun ati ro wipe idajo ni olorun fe gbe ko wa loju nitori be a ma nsa fun olorun a si ma nkaakiri a nfe ibukun sugbon o se ni laanu wipe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti olorun ni fun won sugbon awo ti a ti so ara wa di isansa kuro lodo olorun ti a nsa kaakiri ti a si wa ibukun mo fi lo fun oloni wipe bi o ba nfe ibukun tooto owo olorun ni ire re ati alaafia re ni o wa ibukun ti a si nfe owo olorun ni a fi pamo si bi o ba di igba ti a ba olorun dore ti a si n bere lowo re wipe ibukun wada o daju wipe ko si bi a ti le sare to tabi ti a ti le gbiyanju to ibukun a jina si wa sugbon fun awa ti a fe je ele ti omo ti a fe gboran ni a o so ninu oro olorun loni wipe ona si ibukun wa mo je so fun o pe ibukun ti o n reti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi a ba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni tosi odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o n ko iwe tabi eni ti o ma fun ni iwe sowedowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo bee naa ni ibukun olorun o wa nitosi re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun a wipe ibukun ni fun okunrin naa ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si n pe o wipe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona on kan soso ti o sin wo ke se wi pe boya oje omode tabi agba awon ile apeje wa ti a ma fun ni ni iwe bi o ba ti nfe wole a wo ibi ti o ti nbo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti nfe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ke a to le gba o lati wole tabi o sese ni egbe omo ibile bi abani ase papo kan ni a tin wo awon ti a fi iwe pe won si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibokun olorun ni ati fi adena si enu ona kini adena yi si nfe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma nfun ni ti a fi ma da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi osi tabi o ti e ma nse ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma gba ni wole si ibi ibokun olorun ti o fe wo kini o nfe wo o nfe wo boya ohun ti a bi obi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti a ni lati ge kuro ti a sin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi a ti fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wi pe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye be ni bi o ba di igba ti a we awon kan wonyi kuro ona si ibukun ko ni si sile eyi ni a fi ma ri ti awon ti o ti pe ninu aye ta ma fi so fun wa wipe aye buru wipe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wipe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to leti wipe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun wa wipe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na oni sugbon bi a ba ko oni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan wonyi lo si ile lati mo loni wipe ona si ibokun wa o nso fun wa ohun ti a de na yi ti o fe ri le owo wa ibokuli fu okunrin na ti ko rin ni imo imo ni an pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese elese yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti a n pe ni elese awon iwa temi o ti buruju koju ki n poro le kokan bi n ba fe bo sinu wahala o wa ninu awon elese awon aniyawo nile ki a tun ni ikan sita o wa ninu awon elese tabi akobirin jo meta merin ko ti buruju fun won ninu ti iyawo won wa ninu awon elese o wa nso fun wa wipe bi o ba di igba ti aju ese sile ise ko ni ju wa sile bi o ba di wipe aju ese sile ni iru iru ati eya ese o nso fun wa wipe ilekun ibukun olorun ko ni si a le gbadura a le gbawe a le sokun a le so wipe a ti gbo ipe olorun wipe e kan lekun a o si si ilekun fun yin e wa kiri e o si ri e beere a o si fi fun yin mo se bi gbogbo wa na ni a ti n gbadura a ti n beere a ti n wa kiri a si ti n kan lekun kini se ti ilekun ibukun olorun ko si sile eredi re ni wipe sibe sibe a ma rin ninu imo eniyan buburu a si ma n duro li ona awon elese eyi ni ko je ki ilekun ibukun olorun ki o si sile fun wa o si so wipe eni ti ko joko ni ibo joko awon elegan awon wo ni a pe ni elegan awon ti o gbe ni igba aye noah won le je ki a mo apere awon ti a n pe ni elegan kini iwa awon ti o gbe ni igbesi aye noah awon ti noah ti o wa asu si ti o n so fun won wipe idajo n bo iku omi n bo ti won so pe rara ko ni ri be nitori pe alaanu ni olorun pe bi a ti le n dese ti a si n se tinu wa ti a si n se agidi ati agboran si oro olorun sibe sibe lojo kan ibukun yio de orire ti wa yio de awon wonyi ni a n pe ni elegan bi noah ti n kan oko ni o n so fun won wipe e mura sile idajo n bo won ni rara ko si idajo nitori pe alaanu ni olorun bi o ba je pe idajo wa asa ti n dese tipe idajo o se de awon wonyi ni a n pe ni elegan olorun wa n kilo fun o wipe ma joko nitosi won ibugbe awon omuti ni ibugbe elegan nitori pe bi oti bi o ba ti de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibo joko awon omoti ni ibo joko awon elegan ni iwe owe ni o nje ki o di mimo fun wa awon elegan ori keta leni ogun ewe owe ori keta leni ogun ese ikokan dini ogbon tali oli oshi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lai nidi tali oni iponju awon ti o duro pe nibi oti wine awon ti lo idan oti wine adaluwo iwo ma se wo oti wine pe o po nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun ni ikehin ohun abuni san bi ejo asi bunije bi paramole oju re yo wo awon ajeji obirin aya re yo soro ayida yida ni toto iwo dabi eni ti o dubule la le arin okun tabi eni ti o dubule loke opo oko iwo si wi pe won lumi kodumi won lumi emi ko si mo nigba wo le emi o ji orun iku niyan o nigba wo le emi o ji emi o tun ma wa kiri bi abadi omoti amandi elegant bi atile ri eni ti o n kilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma n soni di alaigboran ni iwe orin dafidi ori kini ti anka le o n ti je ki o di mo fun wa wipe adena ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wipe iwo ko rin ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko le ona awon elese ati iwo ko joko iwo ko duro le ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o se tele tele aronu pe ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wipe ati ninu oro re le o se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o n fe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to n fe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkankan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi eni eni ti o n se asaro ninu oro olorun boya obi mo ni o n fe se asaro bawo ni ki n se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o se asaro li osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti ati fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wi pe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wi pe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wi pe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru ole maroki ninu okan re ki o si ma je oleri wi pe abajo ti ibukun jina si mi nitori wi pe emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wi pe o je ohun ti o ma mu egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan be a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke gbe joko sita ka ma jo sefe tele n ko mo wi pe o buru emi ro wi pe a ma nsin olorun ni ojo isimi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fu esu die a lulu fu esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele n ko mo pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun

ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé wa wípé ó tó gẹ́ lónìí a fẹ́ yí padà sí Olúwa, a sì ń fẹ́ rìn ní ọ̀nà ìbùkún rẹ̀. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò daríjì ọ́, yóò sì ṣí ilẹ̀kùn ìbùkún rẹ̀ fún ọ. Ó ṣeéṣe kí a ti máa wá ọmọ, kí a sì ti máa káàkiri láti fẹ́ rí ọmọ bí, ṣùgbọ́n kí ó jẹ́ wípé bí a ṣe ń ṣe wàá.

Ìbùkún tí a ń wá káàkiri kò jẹ́ tiwa. Ọ̀nà ni mo fi hàn ní àṣálẹ́ yìí, mo sì ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run yóò ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹni tí ó gbọ́ràn. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹta wípé yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyèsí gidigidi o. Ó ń sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí.

ki gbogbo eniyan ki o wi pe baba wa dupe lowo yin fun ipade awon adari ti asale yi agbadura ipe osi oju emi wa fun awon oye biye ninu oro yin loruko Jesu e si je ki oro yin ki o fun wa lokun e je ki oro yin ko sokunrin tinu wa di aye wi pa o le tesi waju ninu ise oluwa pelu opa aye raye to nbe labe wa loruko Jesu agbadura wi pe gbogbo ailera gbogbo isududu oju la o mu kuro ninu wa wi pe ipokaka ipongba ti ile pa ti ete wa yo ran wa lowo lati mu ohun ti e ti ni ka se yo mu ran lati mu ose ninu ojuse ise iranse na ni oruko Jesu abukun oruko yin nitori pa mo ipe ti dawon adura ni oruko Jesu ni agbadura kọlọrun ko bukun fun yen le joko an wa sinu iwe exodus ori kini asi fe wo iwe exodus ori kini lati ese ikeje an o awon ma israeli si bi si won si po si gidigidi won si re won si da lagbara nla jojo ile na si kun fun won o so fun wa ni ese ikejo oba tutun miran si je ni jibiti ti ko mo josefu o si wi fun awon eniyan re pe eyi fun awon ara ejibiti wi pe kiyesi eniyan awon mo israeli npo won si nlagbara ju wa lo ese ikewa ewana e je ka fi ogbon ba won se ki won ki o ma se bi si yo si se nigba ti ogun kan ba se won o da po mo awon ota wa won yo ma ba wa ja won yo si jade kuro ni ile yi ese ikokanla nitori na ni won se yan awon akoni sise le won lati fi ise won pon won loju won si ko ilu isura fun farao oni pitoma ti ramsesi bi won si ti pon won loju si be ni won bi si won si npo si inu won si baje nitori awon omo israeli atiri awon omo israeli adorin ti won wa si ijibiti joseph ti wa nibe na nigbo se won bere si ni dagba won si npo si leyin ku jacobu ati joseph won di alagbara nla jojo won si di pupo gege bi olorun ti so fun abraham nitori po oro olorun o le se ko ma sha o si le yi pada ko si ayida yida to le mu ki o ma wa si imuse bi won si se wa ndi pupo si farao yi ati oba ti o mo joseph yi o wa pe akiyesi awon eniyan re wi pe o dabe nipa awon eniyan omo israeli won yi npo ton ba si nte si waju bayi won le lagbara to si lo je pe won o le darapo mo orile ede miran ti won si ba wa ja won o si jade kuro ni ile yi won si jade kuro ni ile yi eyi si ni ohun ti olorun ti so fun abraham wi pe awon iran re iru omo re yo lo si ile ajeji ni jibiti nigba ti akoko ti ayan ba si de won mu won jade kuro ni ile ijibiti won si wa lati wa lejoko ni kenani eyi ni etu olorun eyi ni ileri olorun eyi ni asotele ti a ti so eyi si ni ohun ti farao ko fe ko wa si imuse farao ti e mo ohun to je erongba tabi eti olorun sugbon olorun ti seto re wi pe won o jade kuro ni ile na sugbon ko fe ki eyi ki o sele eyi ni idi to fi dabi e ti ko se ohun ti o se nigbo o se
awon omo Israeli ba bere si ni po won bere si ni di alagbara alagbara nigba gbogbo won se inu ni bi ni si won won pon won loju won je won niya sugbon iponju ati ijiya ati irin ni mole ati inu ni bi ni won yi ko le di won ku ni ona kona lasale oni nitori na a nfe lasale yi a nse agbeyewo abo Israeli ati ipamo labe inu ni bi ni o meta la ngbeyewo akoko a fe wo isodi pupo awon agbajopo Israeli ikeji a fe wo iwa ika si iru omo Israeli iketa a fe wo ipa ati ipamo Israeli eje ka lo sinu koko akoko koko akoko a fe wo isodi pupo isodi iran awon Israeli eto olorun ife olorun ona olorun ogbon olorun ohun to fe se o nsesho lori awon omo Israeli nitori po ni ete Abraham Isaac ati Jacob ki won to di Jacob lo pada wa di Israeli ati ikan lara awon omo Israeli ta npe ni Judah ni Christi yo ti jade wa a si ti se eto eyi saaju ipile se aye bayi ni Djibouti to ba je pe o sese ka pa won run ko da be ni pe a pa won re ta pa awon omo Israeli re bawo ni Christ yo se jade idi ni yi to fi je pe ete farao ko le wa si imuse lori Israeli nitori na won di pupo si iso di pupo Israeli yi o ni o mu ki Israeli se ki Egypt o se ohun to se Bibeli so wipe awon omo Israeli si bi si won si po si gidigidi won si re won si di alagbara nla jojo won si di alagbara nla jojo ni ese ikeje Exodus ori kini ile na si kun fun won meta la fe gbe yewu akoko a fe wo ileri fun awon eniyan Israeli ikeji a fe wo imuse ileri ta fi fun Israeli iketa a fe wo ipamo bi o tile je pe inu ni bi ni Israeli wa akoko a fe wo ileri fun awon eniyan Israeli e wo nti Olorun ti so ninu iwe Genesis ori kedogun ese ikarun Genesis ori kedogun 15 ese ikarun o si mu jade wa si gbangba o si pe gbojuwo oke orun nisisiyi ki o si ka irawo bi iwo ba le ka won o si wi fun pe be ni iru omo re yo ri e wo irawo bi won se po to bi o ba le ka won tori pe won je aka ikatan won je ohun ti enikeni ko le ka bi won si se po to yen be gege ni awon omo Israeli bi irawo se po to yi bi won se je aka ikatan be gege bi won ti po to yi ni iru omo re ni yo je eyi ni leri wi pe won o po won o si di pupo lopolopo wese ikefa o si gba oluwa gbo ohun si ka si fun ni ododo ori kerin din logbon 26 lati ese ikerin emi o si mi iru omo re bi si ati fun Abraham ni ileri na ileri yi a si ti fi fun Isaac omo re wi pe emi yo mu iru omo re ki won o di pupo won o bi si bi irawo oju orun emi o si fi gbogbo ile won yi fun iru omo re ati nipase iru omo re ni a o bokun gbogbo orile ede aye eyi ni o mu ileri pe Kristi yo wa wi pe nipase irubo Kristi ati nipase ipese Kristi ati nipase iku Kristi yi nigba na ni igbala yo de fun gbogbo orile ede aye nitori o ileri to gbeyin yi ati nitori asotele to gbeyin yi idi niyi ti ohun kohun yohun ti enikeni ba se lodi si awon omo Israeli idi niyan ti ko le sase yori nitori pa awon ileri ati awon majemu yen atuni asopo pelu bibo Kristi wori wese ikarun o ni nitori ti Abraham gba ohun mi gbo to si pa ikilo mi ase mi ofin mi ati ilana mi wa wo Genesis
orí karùn-ún ó dín ní ogójì ní ẹsẹ̀ ìkọkànlá ó ń bá jákọ́bù sọ̀rọ̀ níhìn-ín ó ní ọlọ́run sì wí fún un pé èmi ni ọlọ́run olódùmarè máa bí si sì máa rẹ̀ máa bí si sì máa rẹ̀ mo lẹ́nu ẹlẹ́rìí méjì mẹ́ta la ó ti fìdí òtítọ́ múlẹ̀ láti ẹnu ẹlẹ́rìí àsọtẹ́lẹ̀ méjì mẹ́ta ni a ó fi fìdí àsọtẹ́lẹ̀ múlẹ̀ ó sọ wípé ó sọ fún abrahamu fún isiki ó wá ń sọ fún jacob báyìí ó sọ pé máa bí si sì máa rẹ̀ orílẹ̀-èdè àti ẹgbẹ́ orílẹ̀-èdè ni yóò ti ọ̀dọ̀ rẹ wá àwọn ọba yóò sì tínú rẹ jáde wá ó sì mọ̀ èyí ni bí ọba àwọn ọba olúwa àwọn olúwa bí ó ti ṣe jáde wá rèé láti inú ẹ̀yà juda tí í ṣe ìkan lára ẹ̀yà ìsírẹ́lì ó wá ọlọ́run ṣe èyí má gbàgbé o wípé ọba àwọn ọba olúwa àwọn olúwa ọmọ aládé àlàáfíà ẹni tí yóò jọba lórí gbogbo àgbáyé wípé kó bàa lè tipasẹ̀ rẹ̀ wá ni kó sì lè wá nípasẹ̀ ẹ̀yà ìsírẹ́lì ìdí nìyẹn tí ọlọ́run ń tẹ̀ síwájú láti máa sọ àsọtúnsọ àwọn ìlérí tó ti fi fún un wo orí kejìdínláàádọ́ta 48 ní ẹsẹ̀ ìkẹta ó sọ wípé jacob sì wí fún joseph pé ọlọ́run olódùmarè farahàn mi ní lucy ní ilẹ̀ kenani ó sì súre fún mi wẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ ìkẹrin ó sì wí fún mi pé kíyè sí i èmi yóò mú ọ bí sí i èmi yóò mú ọ rẹ̀ èmi yóò sì sọ ọ di ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èmi yóò sì fi ilẹ̀ yìí fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìní títí ayé lẹ́ẹ̀kan sí ilẹ̀ kenani la fi fún abrahamu isaki àti jacob gẹ́gẹ́ bí ogún ìní ayérayé ohun gbogbo tí farao wá ń sọ yìí wọ́n di púpọ̀ wọ́n ń pọ̀ wọ́n ó darapọ̀ máwọn ọ̀tá wa wọ́n ó máa bá wa jà wọ́n ó jáde kúrò níhìn wọ́n ó jáde kúrò ní ilẹ̀ íjíbítì ohunkóhun yóò tó lè jẹ́ ète tàbí ètò tàbí àyíníkẹ́ ẹnikẹ́ni tó ohunkóhun tó lè ṣe ọlọ́run ti fi ilẹ̀ kenani kì í tilẹ̀ ṣe íjíbítì gẹ́gẹ́ bí ogún ìní ayérayé fún àwọn ọmọ ísírẹ́lì nítorí náà ní àkójọ awákọ̀ àkójọ wọ̀nyí pọ̀pọ̀ nínú ìwé àwọn ọba orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndín ní ọgọ́ta orí ẹsẹ̀ ìkẹ 56 ó sọ wípé ìbùkún ni fún olúwa tí ó fi ìsinmi fún ìsírẹ́lì ènìyàn rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tó ti ṣe ìlérí kò ku ọ̀rọ̀ kan nínú gbogbo ìlérí rere rẹ̀ tí ó ti ṣe láti ọwọ́ mose ìránṣẹ́ rẹ̀ wá kò sí ìlérí ọlọ́run kan tó lè kùnà tàbí tí yóò kùnà ìlérí tó ti ṣe fún wa àwa tí í ṣe ìsírẹ́lì ọlọ́run ìjọ kristi ìjọ ọlọ́run alààyè ìlérí yẹn bí ó ṣe mú ìlérí rẹ̀ ṣe fún abrahamu isaka àti jacobu àti fún ìsírẹ́lì nípa sísọ wọn di púpọ̀ tó ti sọ àwọn ọmọ ìsírẹ́lì di púpọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣàwárí wípé ìlérí rẹ̀ fún ìjọ kò ní kùnà nítorí pé lórí àpáta yìí ni wọn ò kọ ìjọ mi ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì ní borí rẹ̀ ni kò sí ní borí ìjọ ìlérí tó ti ṣe fún kírísítẹ́nì fún olúkúlùkù kírísítẹ́nì kankan ayé àti ọ̀run lè kọjá lọ ṣùgbọ́n kínkínní nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ àti ọ̀rọ̀ ìlérí rẹ̀ yìí kò ní lọ láìṣẹ́ kò ní lọ láìwá sí ìmúṣẹ́ nítorí ìlérí ọlọ́run ó jẹ́ bẹ́ẹ̀ ni àti àmì nínú kristi fún olúkúlùkù ẹni tí ó ń gbé nínú kristi à ń wo abala ìkejì à ń wo ìmúṣẹ́ ìlérí ọlọ́run fún ìsírẹ́lì ìmúṣẹ ìlérí tó ti ṣe fún ìsírẹ́lì nínú ìwé exodus orí ìkíní ẹsẹ̀ ìkeje ó sọ pé àwọn ọmọ ìsírẹ́lì sì bí sí i wọ́n sì rẹ̀ sí wọ́n sì di alágbára ńlá jọjọ ilẹ̀ náà sì kún fún wọn èyí ni ìmúṣẹ ìlérí náà ọlọ́run sọ wípé èmi yóò kíyèsí ìlérí ọ̀rọ̀ mi wọ́n sì mú ṣe ọ̀rọ̀ ọlọ́run fún ìsírẹ́lì fún ìjọ tàbí fún kírísítẹ́nì tàbí fún onígbàgbọ́ tàbí fún ẹnikẹ́ni tó fara rẹ̀ jìn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìlérí ọlọ́run yìí yóò wá sí ó ní ìmúṣẹ sínú iná ayé rẹ̀ wòdù taronomi orí ìkẹwàá ẹsẹ ogún ó sọ wípé kí ìwọ kí ó máa bẹ̀rù olúwa ọlọ́run rẹ òun ni kí ìwọ kí ó máa sìn
òun ni kí ìwọ kí o sì máa fara mọ́ orúkọ rẹ̀ ni kí o sì máa fi búra ẹsẹ̀ ìkọkànlélógún òun ni ìyìn rẹ òun sì ni ọlọ́run rẹ tí ó ṣe ohun ńlá àti ohun ẹlẹ́rù wọn ni fún ọ tí ojú rẹ ti rí tí ojú rẹ rí ẹsẹ̀ ìkejìlélógún ó wá sọ wípé àwọn bàbá rẹ sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì tí àwọn ti àádọ́rin ènìyàn 70 ṣùgbọ́n nísinsìnyí olúwa ọlọ́run rẹ sọ ọ́ dàbí ìràwọ̀ ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sọ wọ́n di púpọ̀ àádọ́rin ni wọ́n nígbà tí wọ́n lọ sí ilẹ̀ Íjíbítì báyìí wọ́n ti wá di ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí nínú ìṣe àpọ́stélì orí ìkẹfà iṣẹ́ àkọ́stélì orí ìkẹfà látẹsẹ̀ ìkéje wo ìlérí tí ọlọ́run ṣe fún Ísírẹ́lì àti bí ìlérí tí ọlọ́run ṣe fún ìjọ ó sọ fún wa pé ọ̀rọ̀ ọlọ́run sì gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerusalem bí o ṣe ń wo Ísírẹ́lì nípa ti ara tí o sì tún wo Ísírẹ́lì nípa tẹ̀mí tó sì wo ìjọ tó sì rí ìjọ lóòótọ́ ọlọ́run gẹ́gẹ́ ó ní wọ́n sì pọ̀ títí dé ọ̀run fún ohun tí ọlọ́run ṣe fún àwọn Ísírẹ́lì ó ń ṣe fún ìjọ ọ̀rọ̀ ọlọ́run sì gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn sì pọ̀ sí gidigidi ní Jerusalem ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ náà iṣẹ́ àpọ́stélì orí ìkẹsàn-án láti ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n iṣẹ́ àpọ́stélì orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹkẹ̀lélọ́gbọ̀n nígbà náà ni ìjọ wà ní àlàáfíà yí gbogbo Judea ká àti ní Galili àti ní Samaria wọ́n ń fẹsẹ̀ múlẹ̀ wọ́n ń rìn ní ìbẹ̀rù Olúwa àti ní ìtùnú ẹ̀mí mímọ́ wọ́n ń pọ̀ sí i nítorí náà gbohun gbogbo tá a kà nínú Májẹ̀mú láéláé ohun là ń múṣẹ nínú Májẹ̀mú tuntun ohun gbogbo tá a ti kà nínú Májẹ̀mú tá a ti kà nípa ti ìjọ àmúṣẹ nínú àkókò ìkẹyìn ayé yìí nípa ti ìjọ Kristi ìjọ Ọlọ́run alààyè ohun gbogbo tá a ti kà nínú ayé àwọn kírísítẹ́nì mìíràn nínú ayé àwọn onígbàgbọ́ mìíràn nínú bíbélì ó lè ṣe àmúlò àwọn nǹkan wọ̀nyí kó o sì fi ṣe tìrẹ nítorí pé gẹ́gẹ́ bí a ti ṣe fún Ísírẹ́lì nínú ìjọ nínú àti gẹ́gẹ́ bá ṣe fún àwọn kírísítẹ́nì ìgbàanì àti àwọn kírísítẹ́nì láti àkókò yìí ó ti ṣe fún àwọn kan yóò sì ṣe fún wọn ní àkókò ìsinsìnyí yà ó ṣe fún wọn lórúkọ Jésù. Àwọn abala ìkẹta òun náà ni ìpamọ́ bí inú ni bí ni Ísírẹ́lì tilẹ̀ wà ọlọ́run pa wọ́n mọ́ yóò sì kó gbúdọ̀ pa wọ́n mọ́ nítorí pé bá ò bá pa wọ́n mọ́ ète rẹ̀ yóò kùnà ète rẹ̀ ò sì lè kùnà bí a ò bá pa wọ́n mọ́ Májẹ̀mú rẹ̀ tó ní pẹ̀lú Ábráhámù yóò kùnà òun sì ni ọlọ́run tó ń pa Májẹ̀mú mọ́ Májẹ̀mú rẹ̀ ò sì lè kùnà nítorí èyí a lóye wípé ohunkóhun yóò tó o bá ń wò nínú Májẹ̀mú ọ̀rọ̀ ọlọ́run tó sì rí nínú ìlérí ọlọ́run tó ń rí àsọtẹ́lẹ̀ ọlọ́run o mọ̀ wípé èyí ò lè kùnà nítorí pé ọlọ́run ó jẹ́ ọlọ́run tí ń pa Májẹ̀mú mọ́ ọlọ́run tó máa ń pa ìlérí rẹ̀ mọ́ ìpamọ́ Ísírẹ́lì bí inú ni bí ni tilẹ̀ wà wo orin Dáfídì orin 185 láti ẹsẹ̀ ìkẹrìnlélógún ó sọ fún wa níbẹ̀ wípé ó sì mú àwọn ènìyàn rẹ̀ bí sí i púpọ̀ ó sì mú wọn lágbára ju àwọn ọ̀tá wọn lọ wẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó yí wọn ní ọkàn padà láti kórira àwọn ènìyàn rẹ̀ láti ṣe àríkèrèkè sí àwọn ìránṣẹ́ rẹ̀ à ń wá sínú ìṣe àpọ́stélì orí ìkéje ẹsẹ̀ ìkẹtàdínlógún ó wá sọ pé ṣùgbọ́n bí àkókò ìlérí tí olúwa ṣe fún Ábráhámù ti kù sí dẹ̀dẹ̀ àwọn ènìyàn náà ń rú wọ́n sì ń rẹ̀ ní Íjíbítì ẹsẹ̀ ìkejìdínlógún títí ọba mìíràn fi jẹ lórí Íjíbítì tí kò mọ Jósẹ́fù mo wòye pé òun fojú inú bá a lọ bí ọlọ́run ṣe ìlérí tó sì mú ìlérí yẹn ṣẹ ó wá ṣàwárí pé ọlọ́run kì í gbàgbé ìlérí tó bá ti ṣe Ábráhámù ó lè ti lọ sínú ògo ìlérí tó sì ṣe fún Ábráhámù ó sì wà níbẹ̀ ń tẹ̀síwájú Ísáàkì ti lè kú
ko si da be ni pe ka ti ko jo si odo baba re Abraham loke lohun ṣugbọn sibe ileri ti Olorun se fun Isaac yo le kuna bi o ti le je pe Jacob le ti lo ki Joseph papa ti e ti lo ati gbogbo awon baba igba baba won ti gbogbo won ti lo sibe ileri Olorun si wa sibe Olorun si nse so lori oro re lati mi pe o wa si imuse be gege ni Christi se fun wa ni ileri o ti fun ijo ni o fun ijo ni ileri bi o ti le je pe Christi ti lo si orun ijo yen si wa nibe Peteru Jacob Johanna ati awon apostle gbogbo won ti lo sugbon ileri yen o si wa sibe awon eniyan ti Olorun lo nigba ni lati se akosile majemu tuntun tabi majemu laye laye won le ti lo sinu ogo sugbon ileri ti Olorun se ti won se akosile re gbogbo ileri won yen igba ati awon akosile aso tele yen gbogbo re o wa digbi sibe a o si mu wa si imuse ani fun ijo akoko isisiyi ati fun gbogbo olukuluko nigbagbo to wa ninu iran yi loruko Jesu Matthew ori kerindinlogun ese ikejidinlogun ni Christi ti so wipe emi si wi fun wo pelu pe iwo ni Peteru ori apata yi ni emi yo si ko ijo mi le enu ona ipo oku bi yo si le bori re bi farao bi Nebuchadnezzar se lagbara to bi Herod se le lagbara ta bi enikeni bi won se le le to awon ninu ni bi ni awon unroro won ni bo se le lagbara to enu ona ipo oku ki yo si le bori ijo ami to tobi ise apostle ori karun lati ese ikeji dini ogoji o so wipe nje awon fasadusi awon farisi won ti ko ara won jo won fe pa ijo won lero pa awon le pa ijo run won lero pa awon le tu ijo ka bayi gamalele wa nso fun won eyin apostle e lo segbe kana o wa so fun igbimo fa awon igbimo o ni nje emi wi fun yin nisisiyi e sora fun awon okunrin won yi ki e si jowo won je nitori bi imo tabi ise yi ba je ti eniyan a o bi subu o so ipe ko ti e nilo ipe a n ba awon eniyan won yi ja o ni ya bo ba je po je ti eniyan tabi ti olorun ikan ni yo je nu mejeji to ba si je ti eniyan ko ni pe ti o fi pare enikani le gbiyanju lati se nkan kan oni kilometer nja bo ba je pe ti eniyan ni koni ri imole ojo koni duro pe o ya o parun a o tuka bo ba je ti eniyan o so wi pe yo di osan sugbon se ikokandinlogoji 39 sugbon bi ti olorun ba ni bi awon omo israeli ba je ti olorun bi awon eniyan ti ijo isisi bi won ba je ti olorun bi ijo ti agbe kale ba je ti olorun bi gbigbin ijo bo ba je ti olorun bo ba je pe idagbasoke ijo to ba je po olorun lo wa leyin re to ba je pe itesiwaju ijo bo ba je po olorun lo wa leyin re to ba je ti olorun ni bi ti olorun ba ni eyin ki yo le bi subu ohun ko ohun yo wu te ba se agbara kagbara yo wu ti e ba ni etekete etoketo bi o ba je ti olorun bi ti olorun ba ni eyin ki yo le bi subu ki o ma ba je pe a ri yin e n ba olorun ja nigbati eniyan eleran ara ba si n bo olorun ja eniyan eleran ara yen yo kuna yo padanu mo ni eniyan eleran ara yen yo kuna yo padanu nigbati awujo kawujo nigbati orilede korilede koda gbogbo agbaye lapapo gbogbo aye lapapo ton ba n ba olorun ja eleda won gbogbo agbaye mo so gbogbo won lapapo lai yo enikeni sile won o kuna won o fidiremi olorun yo je asegun ninu gbogbo ogun nibi gbogbo ninu gbogbo igbogbo ija yo wi tenikeni ba gbe dede si nibi kibi nigba kugba nipase enikeni loruko Jesu ronu nipa aye re olorun ti gbe o dede lati se nkan kan olorun si n temi si mu o te si waju olorun ti gbin o
ni ibi to wa lati se ohun ti o nse o si ti yan o wipe eyi lo ohun to gbudo je enikeni awon agbajopo eniyan egbekegbe ti won ba eti olorun ja ti won ba oja ton ba eti olorun ja fun aye re lori aye re okunrin yen obirin yen awon eniyan yen won o padanu lona to buru jojo loruko Jesu iwo o si je eni to bori o si je asegun pelu olorun loruko Jesu sugbon bi eyi ba je ti olorun bi ti olorun ba ni eyin ki o le bi subu ki o ma ba je pe ari yin e nba olorun ja an wa si koko ikeji bayi koko ikeji ohun naa ni iwa ibi lodi si iru omo israeli iwa ika lodi si iru omo israeli bayi ninu iwe exodo ori ese ikejo o so ipo ba tutun miran si wa je ni jibiti ti ko mo josefu wese ikesan wese ikesan o si wi fun awon eniyan re pe kiye si eniyan awon mo israeli npo won si nlagbara ju wa lo won npo won si nlagbara ju wa lo o le ri ona ti won gba ru ton gba so di pupo nitori kan to wa si egypti egypti ti je orile ede nla gbogbo orile ede ni won si nwa lati wa ra onje ni egypti won si ni gbogbo awon oniruru ete eya ati gbogbo awon olukuluku ni egypti bayi ti israeli wa de gege bi adorin okan adorin okan yen won wa po debi to je pe won fe won ti wa fe poju egypti lo egypti bayi won ni awon egbe omo ogun kiseli o to de sugbon bayi awon omo israeli won yi ti won wa si egypti yi won awon pelu wa dabe pon de alagbara ninu okun ninu agbara ju awon omo egypti lo idi niyan ti farao nihin to kiyesi ese ikewa o wa so wi pe e wa na eje ka fi ogbon ba won se eje ka fi ogbon ba won se e ma se asitumo ogbon yi nitori pe ogbon esu wa ogbon eniyan wa ogbon ti orun si wa ti se ogbon ti olorun gba atoke wa sugbon gbo to nso nihin o je ogbon ti awon eniyan n gbe kaakiri o je ogbon ti aye sugbon gbo ti aye yen Paul apostle so wipe awon eniyan aye yi ninu ogbon won won ko mo eto olorun nitori na to fi kan omo alade alafia oba ogo mo agbelebu oni eje ka fi ogbon ba won se ki won ma ba le po si o se oni yo si se nigbati ogun kan ba se won o dapo mo awon ota wa pelu won yo ma ba wa ja won yo si jade kuro ni ile yi sugba won o jade mo ni won o jade wese ikokanla ese ikokanla nitori na ni won se yan akoni sise le won lati fi ise won pon won loju won si ko ilu isura fun farao pitomu ati ramesesi ki n to kuro lori eyi sora o ibasepo re pelu aye awon mo israeli won wa gege bi eni ominira ta bo ola fun ta bowo fun farao so fun josefu mu awon eniyan re wa o ti dara fun orile ede yi mu won wa si fi won si ibi to dara julo ibi to loro julo ni orile ede yi ko si toju won ki se eru nigba na nitoto won wa won si gege bi eni ominira won si n gbe ni oto ni gosheni nigbo won ya won tesi waju won po si sugbon ma gbagbe o won o kiye sara nitori pe die die awon ara egypti bayi won bere si ni so fun won se leyi e se tohun lasiko yen ko ti si isinru o won se le se leyi be ni a le se
se le boju to agutan mi be ni ati awon eran wa nitori po dabe ni pe eje akose mo se be ni a le se won se be sugbon die die die die imu elegde won wo gba won si so won di eru won o wa dominira mo die die die die won mu won kuro ninu jije ni to nboju to eran tabi eran osin won won wa di eru ti won sin ru won wa fi won sinu ide se mo aye bi o ba sora pelu awon eniyan aye ohun to bere gege bi ojuse idapo ti ara lasan ibadore ti ara lasan ti o le ran mi lowo lati se yi awon ibasoropo ti ara lasan o se se o le so eni di eru do je pe won o so de eru o si ni mo lawon ni awon akoko bi ojo ti nlo o ni wa mo gba to wa padanu ominira re to padanu ominira to wa di eru to wa dabe ni pe ohun gbin labe isiru yen mo gbadura bi po olorun yo fun wa logbon loruko jesu chora ni fun ohun to so pe be ni si se leyi be ni sa se leyi be ni mama yo se le se le se be ni be ni be ni nigboya o wa di ohun ti o di to mu o ni konpa ti o ti se leyi ah oju se re ni ogudo se o wa di eru o wa ni ohun to le so wi pe ohun ti re lati so pe be ni o le se ohun ti ohun ko lominira tori po ti di eru patapata mo gbadura po olorun yo gba wa kuro ninu isinru ni oruko jesu bayi anwo iwa ika lodi si iru omo israeli baya fe wo yi labe koko meta akoko a fe wo ete lati pon iru omo israeli loju ati lati so won di eru abala ikeji eto lati gbe won mi ati lati pa won re iketa o na ni ipa ona won lati so di pupo eje ka wo akoko o na ni ete won lati pon israeli loju ati lati mu won sin ati ka ni ese ikini pe won fe so won di eru won pon won loju ninu iwe exodu ori iketa lati ese ikeje iwe exodu ori iketa ese ikeje oluwa si wi pe ni tooto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni ijibiti won bere pelu ife aferan yin nitori josefu so fun won ki won o wa aferan lati ri awon molebi re nigbati josefu to fe lo sin jacob baba re won o yan opolopo eniyan ti won ba wo lo lati sin baba re jacob ife niyan o sugbon die die die die die die ife yen o wa di iponju o ma nsele lai je pe amo ni arin akoko ninu aye re bi o ba loye wa kan ma lo die die lati nu ife sinu iponju titi olorun wa so wi pe mo ti ri iponju an to ta emi ti ri iponju awon eniyan mi to wa ni ijibiti mo si gbo igbe won nitori awon akoni sise won nitori ti mo mo ibanuje won wo eyi ni ese ikesan bayi nje nisisi olorun tun ti atunso re nje nisisi kiyesi igbe awon mo israeli de odo mi emi si ti ri pelu wahala ti awon oba ijibiti n wahala won won wahala won won rin won mole sugbon loye o sori gbogbo ohun ti won se yi lati pon won loju lati wahala won o pe oluwa mu iponju yi kuro lasiko yen so mo awon mo israeli won mo nipa eran osin nitori pe won je eni to nsin eran osin sibe won nilo okun won nilo ipa ati agbara ati ogbon lati le kole nitori pe ni bi won tin jade nigba ti won de aginju won o bere si ni ko ago won o bere si ni ko pepe oluwa gbogbo ohun ti olorun fe ki won o se nitori na
o gba eyi laaye ki won o le ni iriri lati keko ki se be nikan o mu ki okan won ko je eni to le ni okun lati gba lati farada iponju to ba je pe be gege ninu aye to ba je pe onje la kan je to o se wahala to o lagun to kan joko soju kan to je pe kan joko sinu ago gbogbo awon orukun re gbogbo awon eya ara re yo de alaare nibo ba se o wa sonra rebete o ni le gbe ago ara re awon okun re ko ni le lagbara o ni le ni okun nitori na bo ba fe rin lati Egypt lo si ile Kenani to si si keke ti yo gbe o o ni le rin lati se ohun ko ohun ti e wa ranti na gbogbo awon million meta awon eniyan wonyi ti won rin lo ninu okun pupa ko se enikan ta gbe sori keke iyaro ko se enikeni ko se alailera kan laarin won idi niyi ti olorun fi gba eyi laaye nitori pe gbogbo ti won se yen o nso won di eni to mura sile to lokun nipa tara ninu aye re nigba miran to ba dabe nipo ni awon ohun ti ara kan lati se to si nse tayo tayo to nse pelu inu didun to nse pelu oyaya to n gbadun ti o nse nje awon ohun ti ara to nse yi yo fun o lokun ni dede bi to je pe gbogbo awon eya ara re egungun iso eran ara gbogbo re yo wa ponpon yo si ni lera pipe loruko Jesu o ni jala ilera oko jomo nigba miran o ti e le pinu pe le kankan wa gbe awon kankan ko si ti awon kankan ko ba le je wi pe gbogbo awon okun to nilo to fi se won nkan wonyi yo le so di okun irin ajore lojo iwaju loruko Jesu o da lagbara won o ni okun mo so pe won o je ni to lokun o si nilo lati se awon kankan ko ba le je wi pe o je ni to lagbara loruko Jesu awon odutaronomi oriri kerin din logbon ese ikefa o ni awon ara Egypt si huwa buburu si wa won si pon wa loju won si de eru woru wa ese ikeje awa si ke pe oluwa olorun awon baba wa oluwa si gbo ohun wa o si wo iponju wa ati laala wa ati inira wa ese ikejo o wa wi pe Deuteronomy 26 ese ikejo oluwa si mu wa lati Egypt jade wa pelu owa agbara ati apa nina olorun yo mu o jade pelu owa agbara yo mu o jade pelu owo nina ati pelu eru nla ati pelu ise ami ati ise iyanu wo abala ikeji ohun na ni eto lati gbe won gbe Israeli mi ati lati pa won re kuro lori ile wo Exodus ori kini ibi ti a nka lati ese ike edogun o so wipe oba Egypt si wi fun awon agbe bi Heberu oruko kan ninu eni ti je Shifra ati oruko ikeji ni Pua ese ikerin din logun o si wi pe nigba ti eyin ba nse ise iya agbebi fun awon obirin Heberu ti eyin ba ri won ni ikunle bi o ba se omokunrin ni nje ki eyin ki o pa sugbon bi o ba se omobirin ni nje ohun yo ye kini di re ti eniyan kan yo fun iru eto bayi pe to ba je omokunrin pa omokunrin yen pe nikeni eyikeyi to ba ti je omokunrin e ma je ki omokunrin kan wa laaye sugbon to ba je omo obirin ni e da si kini di re ti enikan yo se eto iru eyi wese ikeji le logun farao si pase fun gbogbo awon eniyan re wi pe gbogbo omokunrin lai da enikeni si gbogbo omokunrin ti a bi ohun ni ki eyin gbeju sinu odo e gbe won sinu omi ko mi o gbe won lo gbogbo awon omo obirin ni ki eyin ki o da si kini ete re kini eto re farao ki lo ni ninu okan kini ete yi ta ba papo po omokunrin o tumo si pe koni si orile ede ti a npe ni Israeli
nitori pe awon obirin ti won wa laaye yen anigba ta awon omo obirin yen ba dagba ti o si si okunrin ninu Israeli ti o fe won awon ara Egypt ni yo mu fe won di aya nitori na Egypt yo wa sugbon Israeli yo ti di eni ti aparun eni ti apare eyi ni ohun to nseto re pe ko ma ba si orile ede kan ti a npe ni Israeli mo wi pe ohun awon ti a o ni yo je Egypt ati anigba ti gbogbo okunrin Israeli ba ti ku nitori pe gbogbo awon agba Israeli won o darugbo won o si ku sugbon gbogbo awon iran tutun yen koni si odokunrin koni si omode kunrin kankan koni si agunbaniro to je okunrin ko ti eni si agba kankan to je okunrin awon obirin ni yo ma dagba awon obirin yi won o si ni nibi ti won yo sa lo ko si nibi ti won o sa si nitori na won o gbe won mi si Egypt ki Israeli yo si di ohun ti a parun ti a pare wo orin Dafidi orin ogorin o le meta lati ese ikerin o ni won si wi pe won si pe wa e je ki a ke won kuro lati ma wa ni orile ede niko ki pe ki orile ki o Israel oruko Israeli ki o ma se si ni iranti mo eyi ni ete tabi eto farao sugbon olorun so o so gbogbo ami awon ikede asan o yi ma awon alare kereke po ati fun oloni ati fun mi loni olorun yo yi imo gbogbo ati ete awon alare kereke yo yi ma awon ota lodi si aye wa lodi si ebi wa yo yi gbo imo yen po loruko Jesu je kin so nkan kan bayi sumo ijo ri gege bi ijo kan ani ijo miran te won na nje ijo ma gbagbe o je kin lo gbolohun oro yi eyi ni esin christiani ani esin miran o mo oruko awon esin yen awon eyan kan wa ninu ijo won ni eko o won ni ohun gbogbo sugbon won ma n dena awon odo won

kí lohun tí èyí máa ń túmọ̀ sí? Ẹ̀sìn tọ̀hún yẹn yóò máa dàgbà sí, yóò máa pọ̀ sí, bí wọn ò ti ẹ̀ ṣe ìjìrí ọkàn, bí wọn ò ti ẹ̀ ṣe ìsọnidọ́mọ ẹ̀yìn, bí wọn ò ti ẹ̀ ṣe láti máa bẹ àwọn ènìyàn wò, láti mọ wá sínú ìjọ wọn, wọ́n ń di púpọ̀ nípa ti ara. Nígbà tí ọkùnrin kan tó bá ní ìyàwó mẹ́rin, ìyàwó márùn-ún, méje, mẹ́jọ, tó sì ń bímọ púpọ̀, ìjọ wa rèé tó jẹ́ pé ó ń jà gidigidi fún òtítọ́ tá a fi lé ọwọ́ àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Àwọn ọ̀dọ́ wa wọ́n fẹ́ ṣègbéyàwó. Kí ló dé tó ń ronú nípa ìgbéyàwó báyìí? Iṣẹ́ wo ló ní? Èlò ló ń gbà? Iṣẹ́ o ti kọ́lé? Iṣẹ́ o ti níra mọ́tò? Gbogbo àwọn ìbéèrè yẹn, ẹnikẹ́ni tí ò bá lè dáhùn gbogbo ìbéèrè yẹn, kò tíì sígbéyàwó, kò tíì sígbéyàwó. Nígbà ọjọ́ iwájú, gbogbo àwọn èèyàn tọ̀hún yẹn tí wọ́n tètè ṣègbéyàwó, a ò tiẹ̀ sọ nípa ìgbọ̀jẹ̀gẹ́ o, à ń sọ̀rọ̀ nípa ṣímú kí ètò ìgbéyàwó kó rọrùn àti jẹ́ kí wọ́n ṣètè ṣègbéyàwó. Bí Jésù bá pẹ́ kó tó dé, àwọn ọmọ wọn tí wọ́n ń bí ní ọ̀nà ti ìgbàgbọ́, àwọn pẹ̀lú yóò dàgbà, yóò sì ṣègbéyàwó lórúkọ Jésù. Ṣùgbọ́n báwo bá tiẹ̀ wá ṣègbéyàwó lásìkò? Bóyá òyìn nígbà tí ẹni ṣé ò mọ̀ ìgbà tèmi pẹ̀lú ṣègbéyàwó? Ọmọọdún mélòó ni ọba yìí tó fẹ́ ṣègbé? Kí ló dé tójú ń kan ẹ? Nígbà tí àwọn arúgbó yẹn bá ti wá kú tán, ìjọ wa dà báyìí. Nítorí pé à ń jẹ́ kí ìgbéyàwó pẹ́. Àwọn wá dàbẹ́ nípa àwọn obìnrin, wọ́n wá dàbẹ́ nípa wọ́n ti ń dàgbà ju àkókò ìgbà tán lè bímọ. Ẹjẹ́ á lóye pé ọ̀tá lè lò wá lòdì sí ara wa, tó fi jẹ́ wípé a ò ní lè di púpọ̀ gẹ́gẹ́ bí ó ti yẹ. A ó máa láyọ̀ wípé a dúró ṣinṣin, a dúró gbọ̀nyin, a mú gbogbo lọ́kòókò dùn, a sì ń pa ọjọ́ iwájú wa run. Ọlọ́run kò nílò ọ láti pa ọjọ́ iwájú rẹ run. Olúwa yóò ràn ọ lọ́wọ́, yóò ràn àwọn ọmọ wa lọ́wọ́, àwọn ọ̀dọ́ wa, a ó lè mú kí ìgbéyàwó wọn kó rọrùn, kí wọn ó lè tẹ̀síwájú ìjọ yìí. A ó dàgbà nípa ti pípọ̀ ní iye, a ó dàgbà nípa ti ìbí, a ó sì rí àwọn ọmọ wa ní ká tó kúrò láyé lórúkọ Jésù. Ṣùgbọ́n bó bá jẹ́ pé a mú okùn yẹn tá a so mọ́ wọn lọ́rùn, eléyìí, báwo lo ṣe lè rí èyí? Kọlọ́run kó fún yín lọ́gbọ́n. Ẹ jẹ́ ká wo abala ìkẹta, a fẹ́ wo ipa sí ìmúgbòòrò àti ìsọdipúpọ̀ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì yìí, wọ́n ní ipa ọ̀nà, wọ́n ní ète ipa tiwọn tàbí ohun tí wọ́n ó ṣe. Nítorí náà, wo ipa ti àwọn ọmọ Ísíráẹ̀lì sí ìmúgbòòrò àti ìsọdipúpọ̀. Ẹ jẹ́ ká wo Deuteronomy orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní. Ó wípé àti àṣẹ láti ìwé Deuteronomy orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní. Ó dá gbogbo òfin tí mo pa láṣẹ fún wọn ní òní ni kí ẹ̀yin máa kíyèsí láti ṣe. Ẹ gbúdọ̀ máa kíyèsí bẹ́ẹ̀ bá pa òfin àti àṣẹ yìí mọ́ tẹ̀ sí ń gbé nípa rẹ̀ tí mo ti fi fún yín. Nígbà náà lẹ́yìn yóò lè yè, kí ẹ̀yin sì máa pọ̀ sí, kí ẹ̀yin sì wọnú rẹ̀ lọ láti gba ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá yín. À ń wo Deuteronomy orí 30 ẹsẹ̀ 5. Ó wípé Olúwa Ọlọ́run rẹ yóò mú ọ wá sínú ilẹ̀ náà tí àwọn bàbá rẹ ti ní, ìwọ yóò sì ní, òun yóò sì ṣe ọ ní oore, yóò sì mú ọ bí sí ju àwọn bàbá rẹ lọ. Mi ò gbọ́ àmì yín. Yóò mú yín bí sí ju àwọn bàbá rẹ lọ. Ẹsẹ̀ 6. Olúwa Ọlọ́run rẹ yóò sì kọ àyà rẹ nílà àti àyà irú ọmọ rẹ láti máa fẹ́ Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo, kí ìwọ kí o lè yè. Nígbà tí wọ́n fi ara wọn fún Olúwa, fún ọkàn wọn láti ní ìkọlà àyà, tí wọ́n sì fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wọn, pẹ̀lú gbogbo àyà wọn, yóò mú kí Ọlọ́run kó lè mú ìlérí tó ti ṣe fún wọn.

ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agégi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ilẹ̀ dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára.

Wọ́n á sì fún ọ ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí kí wọn kí ó lè mú ìkórè rẹ̀ kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi.

0: Ọlọ́run ni ó ń tẹ̀lé ní ìgbà gbogbo ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ̀ kí ó dùn, kí ayọ̀ rẹ̀ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ̀ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronúpọ̀àdà, nígbà tí o wípé Ọlọ́run ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronúpọ̀àdà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run a fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ́ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé ṣàn. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀, àwọn ará ilé rẹ̀. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ̀ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ló ń gbà á lé ọwọ́ wọn. Ewé wọn rẹ̀ ni láì tí pé ọjọ́, à ń gba ìbùkún wọn, à ń gbà á lọ́wọ́ wọn. Ohun tí ó jẹ́ ayọ̀ wọn, ó ń lọ ọmọ wọn lé ojú. Kí ni kí a ti sọ àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó owó wálé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò lè jẹun nínú owó náà, wọn ò lè kọ́lé nínú owó náà. Ó dàbí ẹni wípé àwọn ọ̀tá kò jẹ́ kí wọn kí ó gbádùn èrè iṣẹ́ ọwọ́ wọn. Èyí tí a ń pè ní pé ewé igi ń rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ó sọ fún wa wípé nígbà tí a bá ṣí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run fún ọ, tí o sì wọlé ìbùkún yìí, ṣùgbọ́n rántí wípé adènà wà lé ojú ọ̀nà. Bí o bá ti ń fẹ́ wọ inú ilé ìbùkún ni adènà yìí yẹ ọ wò wípé bí o bá ní ẹrù olè, ẹrù èṣù, ìwà ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ni ó ń dá padà wípé kì í ṣe fún irú tirẹ̀. Ṣùgbọ́n bí o bá ronúpọ̀àdà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ní ẹnu ọ̀nà, tí o sì bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ ní òkè Kálvárì kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù, bí a bá ti wọ̀ ọ́, a ò ní rí ìwà ẹ̀ṣẹ̀ àti èrò ẹ̀ṣẹ̀ àti ẹrù èṣù lọ́wọ́ rẹ. Kí o tó dé irú ipò bẹ́ẹ̀, àwọn ẹrù jìbìtì tí o ti kó bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà, àwọn ẹrù olè tí ó wà ní ilé rẹ bẹ́ẹ̀ ni ó ń dá wọn padà. Obìnrin olóbìnrin, ìyàwó oníyàwó tí wọ́n torí ẹ̀ ń sà sí ọ, o sì gbádùn obìnrin náà, obìnrin yìí kò yé jà nínú ilé. Bó bímọ, ó ṣe é ṣe kó tiẹ̀ pa ọmọ náà mọ́ ọ lọ́wọ́, síbẹ̀síbẹ̀ ayé ò tún jẹ́ o gbádùn nítorí obìnrin yìí. Obìnrin gan fún ara ẹ̀ kò jẹ́ o gbádùn, àwọn tó fẹ́ lọ́wọ́ rẹ̀ wọn ò jẹ́ o gbádùn. Èṣù, ọ̀gá àti bábá obìnrin yìí kò tún jẹ́, kò fi Ọlọ́run sílẹ̀. Àlákàlà ńkọ́, àbí wọn kì í lé ọ lójú oorun. ṣùgbọ́n bí ó bá ti ń kọ àwọn wọ̀nyí sílẹ̀ wípé àwọn nǹkan èṣù tó wà lọ́wọ́ rẹ pé o jù wọ́n sílẹ̀ tó sì ń sọ wípé o fẹ́ wọlé nì bó ti ń sọ pé o fẹ́ wọlé ni ẹ̀mí ọlọ́run ni ó wù ọ́ ló ń sọ wípé jẹ́ kí n wo inú ọkàn rẹ jẹ́ kí n wo inú èrò rẹ jẹ́ kí n sìn ọ́ délé jẹ́ kí n wo inú ẹrù rẹ bí ẹ̀mí ọlọ́run ti rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ló ti kọ̀ sílẹ̀ wípé o sì ti gba Jésù Kristì gbọ́ kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ kí ó fi wẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run ni ó ń bá ọkàn rẹ jẹ́rìí wípé ọmọ ọlọ́run ni ó ló ń sọ pé kí ó wọlé bí o bá sì ti ń wọlé ni ọlọ́run ń sọ wípé ìwọlé ẹni náà tí a ti ń retí ìwọ ẹni ìbùkún ni ó ń sọ pé bèrè ó sì fi fún ọ pé kí ni o fẹ́ ni ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn inú iyàrá tí ó wà ní ìjọba ọlọ́run iyàrá ti ìpèsè iyàrá ti ọmọ iyàrá ti àlàáfíà iyàrá ti ayọ̀ iyàrá ti ìbùkún oríṣiríṣi ni ó fi hàn wípé èwo ni o fẹ́ nínú rẹ̀ ni ó ń sọ pé mo ń fẹ́ èyí mo ń fẹ́ o ní kí o béèrè ni bí o bá ti ń béèrè gbà tí o ti jẹ́ ẹni ìbùkún bẹ́ẹ̀ ni o ń jẹ́ tirẹ̀ àìmọ ọ̀nà ìbùkún ọlọ́run ni a kò ṣe ní ìbùkún ṣùgbọ́n ó sọ fún wa wípé ní ẹsẹ̀ ìkẹta ó ní láti ìgbà náà tí a ti rí ọ̀nà ìbùkún yìí ó ní ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ o àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ afẹ́fẹ́ àìsàn ó ń gbá wọn káàkiri afẹ́fẹ́ àṣeèrí ó ń gbá wọn káàkiri wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà bí ó bá ti fẹ́ díẹ̀ nítorí pé a kò gbìn wọ́n àwọn tí a gbìn ìjì lè jà òjò lè rọ̀ ìkún omi lè dé àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣí wọn nípò padà bí ìjì tilẹ̀ wù kí ó jà tó bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn ní agbègbè wọn àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣí wọn nípò padà wọn a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni ewé wọn kì í rẹ̀ afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn àti ẹ̀ṣẹ̀ kì í ba tí wọn jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ tí bíbélì pè ní àwọn ènìyàn búburú ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o ó ní wọn á dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo bí ó bá jẹ́ olódodo ní tòótọ́ tí kì í ṣe pé ojú ṣáájú ti olùṣọ́ àgùntàn ilé ìsìn wa ni a ń ṣe tí kì í ṣe wípé àgàbàgebè kí a jẹ́ ẹni rere ní ìgboro kí a jẹ́ oníkúpani nínú ilé tí kì í bá ṣe bẹ́ẹ̀ ó ní nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo bí olódodo bá ti ń gbàdúrà gbọ́ ìlérí tí a ṣe fún ní jákọ́bù orí karùn-ún jákọ́bù orí karùn-ún mò ń kà á ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ó ní ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín èyí ń sọ fún wa wípé bí o bá ti ṣe ìyàwó rẹ yóò bá délé ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín jọ ìyàwó má bínú mo ṣe báyìí bí o bá ti ṣe ọkọ rẹ èyí ń sọ fún ọ nípa àtúnṣe kí o sọ fún ọkọ rẹ wípé o ṣe ọ lànà wípé o ṣe báyìí tàbí o ṣe wọn ní ilé ibi iṣẹ́ rẹ kí o ṣe àtúnṣe kí o bá àwọn tí o ń bájà kí o bá wọn làjà ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín ẹ sì máa gbàdúrà fún ara yín kí a lè mú yín lára dá iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀ iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lí agbára púpọ̀ àdúrà olódodo òun ló jẹ́ kí òpin pupa ki o pin si meji ni waju Mose. Adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon omo Israeli ni ogoji odun. Adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan. Adura olododo on lo je ki Elija ki o le so wipe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi. Ise ti adura olododo nse le agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fe je ti a fi eje Jesu Kristi we o lati so di olododo. O so wipe adura olododo o ni agbara pupo. Job ori ikokanla. Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa. Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife kufe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa ki wa ki o wa ninu ago re nigba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo si beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀ ṣé ó wà. Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ̀ ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ̀ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gángan lọ. Bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣe ó lé ọ ni tàbí àjẹ́ ń lé ọ tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀ tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ àìríṣẹ́ ṣe ni tàbí ó ń pawó sí ajáde àpò tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọ́n máa sá fún Ọlọ́run wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀ àdà kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀ àdà kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì dúró ti Olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀ ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ò dàbí òwúrọ̀. Ìwọ ò wà láìléwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láìléwu nìyẹn. Oṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́, ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ò wà lé àìléwu, nítorí pé ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rètí nù. Kò sí ohun tí ó dé bá ọ tí ó dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso. Rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé. Ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, o sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní, ìwọ ó rin ilé rẹ wò. Ìwọ ó rin ilé rẹ wò. Ìwọ ó sì sinmi lẹ àlàáfíà. Ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú. Kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní, ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Kí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2. Orí 7, ẹsẹ̀ 14. Bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn. Ó pẹ́ tí mo ti ń ka Bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònúpìwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gbẹ ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí. A lè sọ jẹ́jẹ́ lọ́jà. Gbà tó fẹ́ ra nǹkan, o lè sọ jẹ́jẹ́jẹ́ ni. Gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rọ́ síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú, wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkankan gba. O kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pínṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ni mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì rí ṣe o, o sọ bẹ́ẹ̀. O lọ sí fátírì, o bẹ̀bẹ̀. wo wa siwaju olorun o adake o wa so pe eh bo ba fe bukun mi ari mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu koko wa ironu po adada ni mo fe sireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara Olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi Olorun setan lati sifere se orun lati da ibuku le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni ku o leyin mi satani mo fe gbadura mo fe ke pe Olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju Olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onupe wada ni a fi si ilekun orun rere eyi ni ibuku fi so kale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re Olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun Olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje Jesu Kristi we mi ilekun ibukun Olorun pelu ronupe wada jewo gbogbo ese patapata ki o si ko sile eje Jesu Kristi yo si we gbogbo ese na kuro patapata ko Jesu Kristi Oluwa wa ni oruko Jesu Kristi Oluwa wa Thank you. ni oruko Jesu. Bi Obama we pe o setan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Christi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa ti o ba je wipe ni tooto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si nfe ki eje Jesu Christi omo Olorun ki o wo inu okan re mo ni bi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni o fi so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Christi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbese aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a o ni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Christi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Christi oluwa wa baba adupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti adupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu amen je baba ese ti le mo ni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile abebe pe gege bi leri re deriji won ni oruko Jesu amen iwo le ni ti o wi ti o se be Iwo ni se ileri ti o ki ye. Ileri re wi pe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wi pe o dariji awon eniyan won yi de won de enu ona ile ku ibuku re won bere fun idariji fun idalare fun iwe nu mo ninu oje Jesu Christi asi gbagbo wi pe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo agbagbo e ko ti gbo ni oruko Jesu. Dariji.
1: Amen.
0: Shanu.
1: Amen.
0: Ko awon ese won lo patapata.
1: Amen.
0: Adupa wi po ti gbo. Adupa po ti se fun wa. Awa ti o fi igbala re da lola ni asale yi. Abe o wi pe keni keni ninu wa ke ma tun se pada sinu ebi wa mo ni oruko Jesu. Agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wi pe ati gba ni asare ni oruko Jesu nisisin ya nbebe wi pe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu tin le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wi pe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu. Gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisin yi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu wa larada. Mu won lada ni oruko Jesu. Awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Christi ti o ma npa ina ofa eni bini a fi sami si onikaluku won lara abe o wi pe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu. Je ki imole re ki o mole fun won. Awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu Olorun ni oruko Jesu. Awon ti o je pe titi de isin yi ewe won o re omo nku mo won lowo won sin padanu owo won abe o wi pe awon adanu won yi ba wa da won duro ni oruko Jesu. Adupa ipo ti se. Adupa ipo ti gbo ti wa. Adupa pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje Jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa abe o pe igbala yi ma se je ki o kuro le okan wa. Adupa ipo ti gbo ti wa. Adupa ipo ti dahun adura wa ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Amen.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ pà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lé ayé, irúgbìn rere lé àwọn ọmọ ìjọba, èpò sí lé àwọn ẹni búburú ni. Irúgbìn rere lé àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbo àjọ, pé a ka Bíbélì. A máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀, tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yà mẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn,
ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wipe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo we pe bi o ba je ni tin ka bibeli o mo we pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo le kan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be eni onisamu fi wa wipe je o je mo wipe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wipe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wipe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese yi wa ni igbese aye won sugbon an so fun a wipe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si

a mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ, ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ. Ìbẹ̀rù yìí ló máa mú ọ lọ gbàdúrà, ìbẹ̀rù yìí ló máa mú ọ ké pe Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mí, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kìí ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kìí ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta láti ẹsẹ̀ 22. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan, ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín, ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà, wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe kúrúntù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé, tàbí àwọn tí wọ́n wà ní ìlú, ó ní gbogbo ènìyàn pátápátá lè àti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì, wípé bí a bá ké pe Olúwa, wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wẹsẹ̀ 26. Nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa báwo? Nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ èṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ìrékọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì, bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa. Gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa, ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní láti ẹsẹ̀ 10, òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá, kìí ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú, wípé ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbáláyé, wípé èyí ni ti àwa ènìyàn dúdú, wípé àwa tí a tún ń lọ gba ẹ̀sìn kìrìstẹ́nì, tí a ń ka bíbélì, wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú.

0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Mary, ori ogbon. Moses si so fun awon olori awon eya awon omo Israeli wi pe eyi ni ohun ti Oluwa pa lase. Bi okunrin kan ba je eje fun Oluwa tabi ti o ba bura lati fi de ara re ni ide, ki ohun ki o ma se ba oro re je, ki ohun ki o se gege bi gbogbo eyi ti o ti enu re jade. Bi obirin kan pelu ba si je eje fun Oluwa ti o si de ara re ni ide ni ile baba re ni igba iwe re, ti baba re si gbo eje re ati ide re ti o fi de ara re, ti baba re ba si pa enu re mo si, nje ki gbogbo eje re ki o duro ati gbogbo ide ti o fi de ara re yo si duro. Sugbon bi baba re ba ko fun ni ojo na ti o gbo, ko si okan ninu eje re tabi ninu ide ti o fi de ara re ti yo duro. Oluwa yo si dariji nitori ti baba re ko fun. Bi o ba si kuku ni oko nigba ti o je eje tabi ti o soro kan lati enu re jade ninu eyi ti o fi de ara re ni ide ti oko re si gbo ti o si pa enu re mo si ni ojo na ti o gbo, nje eje re yo duro, ide ti o fi de ara re yo si duro. Sugbon bi oko re ba ko fun ni ojo na ti o gbo, nje ohun mu eje re ti o je ati ohun ti o ti enu re jade eyi ti o fi de ara re dasan, Oluwa yo si dariji. Sugbon gbogbo eje opo ati ti obirin ti a ko sile ti won fi de ara won yo wa lorun re. Bi o ba si jeje ni ile oko re tabi ti o si fi ibura de ara re ni ide ti oko re si gbo ti o si pa enu re mo si ti ko si ko fun, nje gbogbo eje re ni yo duro ati gbogbo ide ti o fi de ara re yo si duro. Sugbon bi oko re ba so won dasan patapata ni ojo na ti o gbo, nje ohunkohun ti o ti enu re jade nipase eje re tabi nipase ide okan re ki yo duro. Oko re ti so won dasan, Oluwa yo si dariji. Gbogbo eje ati ibura ide lati fi pon ara loju, oko re ni o le mu duro, o si le so dasan. Sugbon bi oko re ba pa enu re mo si patapata lati ojo de ojo, nje o fi mu gbogbo eje re duro tabi gbogbo ide re ti nbe lara re o mu won duro nitori ti o pa enu re mo si ni ojo na ti o gbo. Sugbon bi o ba so won dasan leyin igba ti o gbo, nje ohun ni yo ru ese obirin na. Wonyi ni ilana ti Oluwa pa lase fun Mose laarin okunrin ati aya re, laarin baba ati omobirin re ti se ewe ninu ile baba re.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Mary, ori ikokanlelogbon. Oluwa si so fun Mose pe gbesan awon omo Israeli lara awon ara Midiani, leyin eyi ni a po ojo pelu awon eniyan re. Mose si so fun awon eniyan na pe ki ninu yin ki o ha mora ogun, ki won ki o si to awon ara Midiani lo, ki won ki o si gbesan Oluwa lara Midiani. Ninu eya kookan 1000 eniyan ni gbogbo eya Israeli ni ki eyin ki o ran lo si ogun na. Bẹ́ẹ̀ ni wọ́n sì yàn nínú àwọn ẹgbẹẹgbẹ̀rún ènìyàn Ísírẹ́lì, ẹgbẹ̀rún ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan 6000 ènìyàn tí ó há mọ́ra ogun. Mose sì rán wọn lọ sí ogun náà, 1000 ènìyàn nínú ẹ̀yà kọ̀ọ̀kan, àwọn àti Finiasi ọmọ Eleasari àlùfáà sí ogun náà tí ohun ti ohun èlò ibi mímọ́ àti ìpè wọn ní ọwọ́ rẹ̀ láti fun. Wọ́n sì bá àwọn ará Midiani jà bí Oluwa ti pàṣẹ fún Mose. Wọ́n sì pa gbogbo àwọn ọkùnrin, wọ́n sì pa àwọn ọba Midiani pẹ̀lú àwọn ìyókù tí a pa. Èyí ni Efi àti Rekemu àti Suru àti Huri àti Reba ọba Midiani márùn-ún. Balamu ọmọ Beori ni wọ́n sì fi idà pa. Àwọn ọmọ Israẹli sì mú gbogbo àwọn obìnrin Midiani ní ìgbẹ̀sìn àti àwọn ọmọ kékeré wọn. Wọ́n sì kó gbogbo ohun ọ̀sìn wọn àti gbogbo agbo ẹran wọn àti gbogbo ẹrù wọn. Wọ́n sì fi iná kun gbogbo ìlú wọn nínú èyí tí wọ́n ń gbé àti gbogbo ibùdó wọn. Wọ́n sì kó gbogbo ìkógun wọn àti gbogbo ohun ìní àti ènìyàn àti ẹran. Wọ́n sì kó ìgbẹ̀sìn àti ohun ìní àti ìkógun náà wá sọ́dọ̀ Mose àti Eleasari àlùfáà àti sọ́dọ̀ ìjọ àwọn ọmọ Israẹli sí ibùdó ní pẹ̀tẹ́lẹ̀ Moabu tí ń bẹ lẹ́bà Jọ́dánì létí Jẹ́ríkò. Àti Mose àti Eleasari àlùfáà àti gbogbo àwọn olórí ìjọ jáde lọ ìpàdé wọn lẹ́yìn ibùdó. Mose sì bínú sí àwọn olórí ogun náà pẹ̀lú àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti balógun ọ̀rọ̀ọ̀rún tí ó ti ogun náà bọ̀. Mose sì wí fún wọn pé ẹ dá gbogbo àwọn obìnrin sí kíyèsí, nípasẹ̀ ọ̀rọ̀ Balaamu àwọn wọ̀nyí ni ó mú àwọn ọmọ Israẹli dẹ́ṣẹ̀ sí Oluwa ní ti ọ̀ràn Peori tí àrùn sì fi wà nínú ìjọ Oluwa. Ǹjẹ́ nítorí náà ẹ pa gbogbo ọkùnrin nínú àwọn ọmọ wẹ́wẹ́ kí ẹ sì pa gbogbo àwọn obìnrin tí ó ti mọ ọkùnrin nípa ìbádàpọ̀. ṣùgbọ́n gbogbo àwọn ọmọbìnrin kékèké tí wọn kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀ ni kí ẹ̀yin dá sí fún ara yín, kí ẹ̀yin kí ó sì dúró lẹ́yìn ibùdó ní ijọ́ méje, ẹnikẹ́ni tí ó bá pa ènìyàn àti ẹnikẹ́ni tí ó bá farakan ẹni tí a pa, kí ẹ̀yin sì wẹ ara yín mọ́ àti ara àwọn ìgbẹ̀sìn yín ní ijọ́ kẹta àti ní ijọ́ keje, kí ẹ̀yin sì fọ gbogbo aṣọ yín mọ́ àti gbogbo ohun tí a fi awọ ṣe àti ohun gbogbo iṣẹ́ irun ewúrẹ́ àti ohun gbogbo tí a fi igi ṣe. Eleasari àlùfáà sì wí fún àwọn ológun tí wọ́n lọ sí ogun náà pé èyí ni ìlànà òfin tí Olúwa fi lélẹ̀ ní àṣẹ fún Mose, kìkì wúrà àti fàdákà àti idẹ àti irin àti tángànran àti òjé, gbogbo ohun tí ó lè kọjá nínú iná ni kí ẹ̀yin kí ó mú la iná já, yóò sì di mímọ́, ṣùgbọ́n a ó fi omi ìyàsápá kan wẹ̀ ẹ́ mọ́, àti gbogbo ohun tí kò lè kọjá nínú iná ni kí a mú la inú omi, kí ẹ̀yin kí ó sì fọ aṣọ yín ní ijọ́ keje, ẹ̀yin ó sì di mímọ́, lẹ́yìn èyí ni ẹ̀yin ó sì wá sínú ibùdó. Olúwa sì sọ fún Mose pé ká iye ìkógun tí a kó ti ènìyàn àti ti ẹran, ìwọ àti Eleasari àlùfáà àti àwọn olórí ilé bàbá ìjọ, kí o sì pín ìkógun náà sí ipa méjì láàrin àwọn ológun tí ó jáde lọ sí ogun náà àti láàrin gbogbo ìjọ, kí o sì gba ohun ìdá ti Olúwa lọ́wọ́ àwọn ológun tí wọ́n jáde lọ sí ogun náà, ọ̀kan nínú 500 nínú àwọn ènìyàn àti nínú màlúù àti nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú àgbo ẹran, gbà á nínú àbọ̀ tiwọn, kí o sì fi fún Eleasari àlùfáà fún ẹbọ ìgbésọsókè Olúwa àti nínú àbọ̀ tí í ṣe ti àwọn ọmọ Ísírẹ́lì, kí ìwọ kí o sì gba ìpín kan nínú 50 nínú ènìyàn, nínú màlúù, nínú kẹ́tẹ́kẹ́tẹ́ àti nínú àgbo ẹran, nínú onírúurú ẹran, kí o sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ Olúwa. Àti Mose àti Eleasari àlùfáà sì ṣe bí Olúwa ti pàṣẹ fún Mose. Àti ìkógun tí ó kù nínú ohun ìní tí àwọn ológun kó, ó jẹ́ 24,000 ó dín 1,500 àgùntàn, 1,436 màlúù, 3,700 kẹ́tẹ́kẹ́tẹ́, àti ènìyàn nínú àwọn obìnrin tí kò mọ ọkùnrin nípa ìbádàpọ̀, gbogbo wọn jẹ́ 1,016, àti àbọ̀ tí ṣe ìpín ti àwọn tí ó jáde lọ sí ogun, ó jẹ́ 2,780 ó lé 1,500 àgùntàn ní iye. Ìdá ti Olúwa nínú àgùntàn wọn ni jẹ́ 675, àti màlúù jẹ́ 2,018 nínú èyí tí ìdá ti Olúwa jẹ́ 72, kẹ́tẹ́kẹ́tẹ́ sì jẹ́ 2,015 ó lé 1,500 nínú èyí tí ìdá ti Olúwa jẹ́ 60,001, àwọn ènìyàn sì jẹ́ 8,000 nínú èyí tí ìdá ti Olúwa jẹ́ 302. Mose sì fi ìdá ti ẹbọ ìgbésọsókè Olúwa fún Eleasari àlùfáà bí Olúwa ti pàṣẹ fún Mose, àti nínú àbọ̀ ti àwọn ọmọ Ísírẹ́lì tí Mose pín kúrò nínú ti àwọn ọkùnrin tí ó jagun náà, ǹjẹ́ àbọ̀ ti ìjọ jẹ́ 2,018 ó lé 1,500 àgùntàn, àti 2,018 màlúù, àti 2,015 ó lé 1,500 kẹ́tẹ́kẹ́tẹ́, àti 2,008 ènìyàn, àní nínú àbọ̀ ti àwọn ọmọ Ísírẹ́lì, Mose mú ìpín kan nínú 50 àti ti ènìyàn àti ti ẹran, ó sì fi wọ́n fún àwọn ọmọ Léfì tí ń ṣe ìtọ́jú àgọ́ Olúwa bí Olúwa ti pàṣẹ fún Mose, àti àwọn olórí tí ó wà lórí 1,000 náà, àti àwọn balógun 1,000 àti àwọn balógun 80 wá sọ́dọ̀ Mose, wọ́n sì wí fún Mose pé àwọn ìránṣẹ́ rẹ ti ka iye àwọn ológun tí ń bẹ ní ìtọ́jú wa, ọkùnrin kan nínú wa kò sì dín, nítorí náà ni àwa ṣe mú ọrẹ ẹbọ wá fún Olúwa, ohunkóhun tí olúkúlùkù rí, ohun ọ̀ṣọ́ wúrà, ẹ̀wọ̀n àti júfù àti òrùka àmì àti òrùka etí àti ìlẹ̀kẹ̀ láti fi ṣètùtù fún ọkàn wa níwájú Olúwa. Mose àti Eleasari àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ wọn, àní gbogbo ohun iṣẹ́ ọ̀ṣọ́ àti gbogbo wúrà ẹbọ ìgbésọsókè tí wọ́n mú wá fún Olúwa láti ọ̀dọ̀ àwọn balógun 1,000 àti láti ọ̀dọ̀ àwọn balógun 80 ó jẹ́ 2,800 ó lé 1,500 ó lé 50 ṣékélì, nítorí pé àwọn ológun ti kó ẹrù olúkúlùkù fún ara rẹ̀. Mose àti Eleasari àlùfáà sì gba wúrà náà lọ́wọ́ àwọn balógun 1,000 àti lọ́wọ́ àwọn balógun 80, wọ́n sì mú un wá sínú àgọ́ àjọ ní ìrántí fún àwọn ọmọ Ísírẹ́lì níwájú Olúwa.
2: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọ́jọ́ kan ìpè yóò dùn, a ó sì gbé àwọn àyànfẹ́ sókè, a ó mú wọn kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí, a ó sì máa bá Jésù gbé a o ri loju koju a o si le ba soro loju koju baba fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe we pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti ni o padanu iru ireti ologo bayi ni oruko Jesu amo we pe igba na nku ferefe asimo wi pe ki yo pe ti o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti ati se ninu ara an bebe wi pe yala loro ni tabi losan tabi lale ni igba ki igba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa a nbebe wi pe ki o ma de ba gege bi alafara o sese pe o je ojo ti enikan ti se wa o sese ko si je ojo ti inu wa n dun o sese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a nbebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a nbebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a nbebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alabapin pelu awon eniyan mimo a dupe ipo ti gbo iruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro Olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki Olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan Olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihin rere ti o ti tẹ won lọwọ Jesu so nkan nipa ipadabo re awon aposteli pelu won ko si mu enu kuro ni oro kan yi wipe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wi pe Oluwa wa yi ki o ja fara bi o ti le je wi pe awon eyan nka si ija fara wi pe o pe ti won tin wi pe o nbo ko si de ṣùgbọ́n ìkìlọ̀ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn a kò gbọdọ̀ jáfara a ní láti wà ní ìmúra sílẹ̀ wípé a ń retí Olúwa wa nítorí ó pẹ́ ó yá ni Jésù ń bọ̀. àwọn angẹ́lì pàápàá wọ́n sọ nípa bíbọ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn wòlíì ti ìgbà láéláé wọn kò ṣàìmẹ́nuba irú àkókò tí a fẹ́ mẹ́nuba ní ìrọ̀lẹ́ yìí gbà tí ọlọ́run tún ṣí Jòhánù lójú tí ó rí ìfihàn ohun tí ń bọ̀ wá ó tún jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé Jésù ń bọ̀. A bẹ̀rẹ̀ láti ìlérí àti àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi tó ṣe fún wa tí a sì fi pamọ́ fún wa tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí ìkẹrìnlá à ń kà á láti ẹsẹ̀ ìkíní. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi, nínú ilé bàbá ni ọ̀pọ̀lọpọ̀ ibùgbé lé ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ ara èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Nínú àsọtẹ́lẹ̀ yìí tí Jésù Kristi òtítọ́ ọ̀nà àti iyè, ẹni tí a kò rí irọ́ tàbí èké lẹ́nu rẹ̀ nígbà kankan rí, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ohun tó ń bọ̀ lọ́jọ́ iwájú, ni ó ń sọ àsọtẹ́lẹ̀ tí kò lè yí padà, tí kò lè yẹ̀ fún wa wípé òun bọ̀. Àwọn tí ó ń sọ fún ní ìgbà ni òye kò yé wọn wípé ó ń lọ, ṣùgbọ́n bí ó ti ń sọ fún wọn wípé òun ń lọ, bẹ́ẹ̀ ni ó tún tẹ̀ mọ́ wọn létí wípé bí òun bá lọ, òun tún padà bọ̀. Nítorí wípé wọ́n ti gbọ́ àlàyé lórí wípé ó ń lọ, bí ó tilẹ̀ ṣe wípé kò yé wọn dáradára, ọkàn wọn dàrú. Ó wá ń sọ fún wọn wípé bí wọn kò bá gbé ìgbésí ayé ẹni tí kò ní ìrètí, kò yẹ kí ọkàn wọn dàrú. Bí kì í bá ṣe wípé kí a jẹ, kí a mu, kí a kú, nítorí a kò mọ tí ó ń bọ̀ lé ọ̀la, kò yẹ kí ọkàn wọn kí ó dàrú. Bí ìrètí wọn bí ò bá sí nínú ohun àfọwọ́bà fílẹ̀ tí ó wà nínú ayé, gẹ́gẹ́ bí ohun ìní tàbí dúkìá, pé bí ò bá jẹ́ pé gbogbo ìrètí wọn ohun ìgbà ẹ̀sìsìn yìí ló wà, kò yẹ kí ọkàn wọn kí ó dàrú. Nítorí bí a bá ti bí ẹnikẹ́ni sínú ayé àbí sínú wàhálà àbí sínú kó máa lọ kó máa bọ̀ kó máa fa nǹkan kí wọ́n lè tóra wọn, ó sì ṣeé ṣe fún ẹlòmíràn títí ọjọ́ ayé rẹ̀ yóò fi dópin kó fà á kó má tóra wọn. Ẹni tó bá sì ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ tó ṣe wàhálà, tí ò sí èrè, tó wa ilé láti gbé ṣùgbọ́n tí ò sí ibi ìsinmi, tó ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò dàbí ẹni wípé àkójọ wà, tí ó gbìyànjú púpọ̀ láti jẹ ìgbádùn ohun tí ó ní, ṣùgbọ́n àkókò tí ìbágbádùn rẹ̀ ni afẹ́fẹ́ ìjì ayé ó gbá wọn lọ, ìdàrú ọkàn àti ìpòrúru ọkàn ó máa ń wà. Ṣùgbọ́n Jésù Kristi ti o mo wi pe bi a ti egbadun aye na akoko ti a ni ninu aye iwon ba 70 odun ti a ni lo won o to nkan eni ti o si je eni agba igbani ti o ti wa lati aye raye ti o si mo idi won 70 odun wipe bi kikan omi lori ninu omi okun o dabi igba ti a ba seju lekan be ni igba ati akoko ti a nlo ninu aye be lori pe bo ti le je wipe eyan gbadun aye o si ni ayo o renrin ko ti le mo irora tabi aisan ko de ile iwosan ri ko mo nkan tan pe ni ekun ni gbogbo 70 odun ti o lo sibe sibe ari wi pe bi iseju kan lori ti a ba fi diwon aye raye ni Jesu Christi wa nso fun awon omo ehin re o si nso fun a pelu pe e ma se je ki okan yin daru a gbiyanju pe bi a ba gbe iyawo nkan rorun a se laala titi a ko ojo a gbe iyawo awon eyan ba wa je won ba wa jo won ba wa yo ati ojo keji ti iyawo ti dele lati rin wi pe gbe abo sibe yen emi lo nso fun be yen ile iya mi wa nbe mo se le pada a ro pe ta ba gbe yawo pe wahala dopin boya tori pe ati bimo ni tori pe ta ba bimo ayo omo ta ni o to a pa isere an omi je kuro abimo ati igba ti iyawo ti loyun lati sasoke sasodo abimo tan bon se nki wa pe eku owo lomi o eku ewu omo o be ni ari we pe iya o le sun onje to tin to wa je tele tele koto ile ta tin gbe to ro wa lorun o da be ni wi pe ile tun ha fun wa boya ti omo ba dagba ale fi owo ro ri sun ale ni alaafia omo ndagba na wa ba wa nle wi pe ejo o glasi moto mi omo yin loju oko si o ti fo e wa wo be sese atunse e wa la ngori wa la fun wa bi o ba je alaigbagbo eyi ni alaigbagbo nri ti won lo npokun so wi pe oto ye n lo simi bon se nku ton diju pe be ni won tun bere oro ina ni ko somi nbi ni e kin mo mi nbi ni won ni o somi gbati Jesu ri idamu okan to wa ninu okan awon omo ehin re ti o wo wahala to wa ninu aye fun won bosin wahala awon ti o fe sin olorun bi ti re won ko wahala jade bo so pe mi o ni sin olorun owo ni mo fe wa kiri bo lowo aje oni je ogbadun e awon eyan ti

àwọn tí ó jẹ́ wípé wọ́n dẹ́ṣẹ̀ tí Ọlọ́run sì lo àwọn kọ̀ọ̀kan láti jẹ́ kí wọn kí ó ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ wọn àkókò sí fún wa láti wo bíbélì láti wo àwọn ẹsẹ̀ wọ̀nyí ṣùgbọ́n wo máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan bí ó bá jẹ́ olùkà bíbélì yóò yẹ ọ dáradára ṣòro ti wípé àwọn arákùnrin Jósẹ́fù wọ́n dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó burú lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n ta àbúrò wọn wọ́n tà á sí Íjíptì wọ́n tà á fún àwọn ará Ismaili nípasẹ̀ bẹ́ẹ̀ ó wá tún lọ sí Íjíptì ìyà púpọ̀ ni ó jẹ Jósẹ́fù gbà tó yá àwọn arákùnrin rẹ̀ wọ̀nyí wọ́n wá sí Íjíptì láti ra oúnjẹ wọ́n ti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí nígbà tí wọ́n débẹ̀ Jósẹ́fù mọ̀ wọ́n ó fẹ́ kí àwọn wọ̀nyí kí wọn kí ó ronú padà ó fẹ́ kí wọn kí ó ní oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn ṣùgbọ́n kò gbé kà wọ́n láyà kò gbé kù wọ́n lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o èèyàn búburú nìyí nítorí wípé ẹni tí kò láàánú ẹ rí àbúrò yín tí ẹ tàsókò ẹrú ẹ rò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ nì ẹ wò bí mo ṣe wà ń sìn kò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ó ṣoore fún wọn ó fún wọn lóúnjẹ gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn ó tún fi owó wọn ó tún fi padà sínú àpò wọn bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀ wọ́n fẹ́ fún àwọn ìbákasí ẹ àwọn ẹranko wọ́n fẹ́ fún wọn lóúnjẹ ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wípé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ Benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ báwo leléeṣe rí ibi tó ti ń bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọ́gbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wa tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé Jósẹ́fù ń gbọ́ ní gbòóṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Jẹ́nẹ́sìsì a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹríba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí Jósẹ́fù lò níbẹ̀ kò gbé kà wọ́n láyà lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni yo ẹ lọ sọ́run àpáàdì rárá bí a bá fẹ́ wàásù ìhìn rere ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ jẹ́ kí n bí ọ́ ní ìbéèrè kan ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ ọ̀run àpáàdì ò jìnnà sí ọ ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́ tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì bí n bá lé ọ káàkiri pé lágbájá o ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá o ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni ọ tí mo dójú tì ẹ́ ṣé wàá lè ronú pò àdà rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wà tó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run ṣe mo ti sọ ti Jósẹ́fù fún ọ nísinsìnyí ṣòro ti Nátánì Dáfídì ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè Nátánì wá sí ọ̀dọ̀ Dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n Dáfídì ò mọ̀ Dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n Ọlọ́run ni Dáfídì wá sọ ni Nátánì wá sọ fún pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni Dáfídì ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ló tún bá níwájú Olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà Ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ bí o bá wo Paul níwájú ọba Agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba Agrippa mo mọ̀ kó gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba Agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ kí a kún fún ọgbọ́n Ọlọ́run ṣòro ti Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga obìnrin ará Samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó ń sọ fún lẹ́sẹ̀ gbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn ìwọ tó jẹ́ wípé àgbèrè ò kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tó jẹ́ wípé ìrìnkurìn lórí káàkiri Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀ ó ní lọ pé ọkọ rẹ wá ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé

Ọlọ́run kalẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ ẹ̀rí wa. A lè sọ wípé a jẹ́ ọmọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ọmọ sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ oníkúpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n àti bá Jésù pàdé, Jésù ti yí wa padà. Kí a sì sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi, ó lè ṣe tiẹ̀ náà, ó lè yí ọ padà, ó lè sọ di ẹ̀dá tuntun di ènìyàn rere, ó lè fi ìyẹ Ọlọ́run sí ìgbésí ayé rẹ. A lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa, ẹ̀rí ìgbàlà, tàbí a lè ṣí Bíbélì. Kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní Gbàgádà, a lè fún àwọn ènìyàn, àtàbí àwọn ìwé, tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí. A lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn, kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta, kí ni agbára tí ń ti wàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ṣe lẹ́yìn? Kí sì ni èrèdí tí a fi ń wàásù? Agbára tí ń ti wàásù wa lẹ́yìn. Jẹ́ kí a wo Yohánù orí 17 ẹsẹ̀ 21, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ Bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń fi ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan. Bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé, bí o bá ti dì dúró tí o ń sọ̀rọ̀, gbà tí o bá dìde dúró tí o ń tako àlùfáà, tí o ń tako olùṣọ́àgùtàn, tí o ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú olé yìí. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín, ẹ̀yin tí ẹ wà ní ìdàpọ̀ ojú olé, pé èyí tí olùṣọ́àgùtàn wa sọ ní ọjọ́ ìsinmi mi ò fara mọ́, èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí níbẹ̀, èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀, èyí tí mo gbà nìyí. Gbà tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́, kò sí ọkàn tí ó nígbàlà. Ó nígbà tí a bá jẹ́ ọ̀kan, ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé Bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará, ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ, tí ó jẹ́ wípé bí olùṣọ́àgùtàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn, bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn, bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè, bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀. Ẹ̀kọ́ kan, ìwọṣọ kan, ìrìn kan, tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn. Gbà tí àwọn ènìyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa, tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀, a sì ní ìrẹ́pọ̀, ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́, yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn. Èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Jẹ́ kí a wo Iṣẹ́ Àwọn Apọ́sítélì orí 1 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin yóò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, kí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn, ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Iṣẹ́ Àwọn Apọ́sítélì orí 4, Iṣẹ́ Àwọn Apọ́sítélì orí 4 ẹsẹ̀ 21, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára, agbára tí yí ọkàn padà, agbára tó ń tún ìgbésí ayé ẹni ṣe,
agbara ti si awon elese loju lati je ki won ki ori olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le seri ba ki a de wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o ku fun adura o ni nigbati won gbadura tan e ki se awon ti o nsun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se ifisan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti gbadura o mi titi bi o ba je pe adura adake je ni adura ki a ma le so sita adura ki a ma tire le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe a gbadura ile ibi ti won wa ko le mi titi sugbon won gbadura ibi ti won pe jo si o mi titi yeyi ni adura ti a gba ti a lagun adura ti a gba ti a soro soke adura ti a gba ti a mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun imo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun wo so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli ti n jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Yohanu ori ogun Yohanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti akoko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwasu wa ni we pe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se we pe ki a ma so we pe lagbaja eyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni we pe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye ainipekun loni ni Jesu Kristi ni o n pe o gege bi eni kookan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala se iwo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbesi aye re ki igboya ki o sokale si igbesi aye re ki ogbon bi ati gbe iwasu ire kale ki o sokale si igbesi aye re ki itara fun ise Olorun ki o sokale si igbesi aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okan la eleri ki so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni naa ti a fi fun wa ki o ba le gba wala kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogun Olorun wipe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina
ti fun ni ni itara ti gbogbo ire we ti yo kuro ni igbesi aye re gbadu ati ti awon kan won ni yo ti sele ni igbesi aye re ko fi je eleri ojo oko ti je so.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí i nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá. Ìbùkún tí ẹ ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí i, kí ó máa gbàgbọ́ sí i, kí ó máa gbàdúrà sí i, kí ó sì máa rí ìbùkún ju bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ ju bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà ju bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ẹ ṣe wà lójú ti ẹ̀mí kí a bá lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristi ó jẹ́ olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú ibukun ipese ipamo idakoro ti olorun fun awon omo tire o sese gba ti a pe ori dapidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin dapidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin dapidi yi lai mo oluso agutan ti an soro nipa re ninu orin dapidi na o si sese ewe wipe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu ori samu yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbede gbeyo ti o le ka orin dapidi ori iketa lelogun awa pe eni yi wo pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbede gbeyo yi ti o dabi akede sugbon ti o je wipe o kan mo orin dapidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wipe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu Jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu Jesu Christi sugbon ti o ti ru wipe Jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wipe ohun o ka orin dapidi ye pelu leyin igba ti eni ye ti o ba ka tan bi eni ye ti dide be ni o bere orin dapidi yi ti o be sini ka o si ka dara dara ti o je wipe nigba ti o ka tan gbogbo awon eniyan won be si ni patewo fun won ho ye nitori wipe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo Jesu eni ti Jesu ti n ba rin lojo ojo eni ti o ni dakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dapidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin dapidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wipe won mo wipe eni ti n ka bi o ti n ka be ni o n dun ki lokan won be ni o n je ki won mo Jesu Christi be ni o n je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin oreyin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o koko ka orin dapidi yi be ni o wa si odo eni ti o mo olorun wipe ohun ri iyato nitori wipe ohun mo orin dapidi lai mo olugbala wipe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin dapidi ni pe o mo oluwa o tun mo oro oluwa o mo oluwa o mo anu oluwa o mo oluwa o mo itoni oluwa o mo oluwa o mo isimi ti o wa ninu Jesu Christi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dapidi ori ketalelogun sugbon ti ko mo Jesu Christi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo Jesu Christi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu olorun ati ipese olorun ti a pamo fun wa ninu orin dapidi yi adura mi ni wipe bi a ti n keko ninu re loni wipe olorun yio se wa loju olorun yio fowo to wa le okan wipe eru kankan ko ni si ninu okan wa bi a ti wo ipese ati ohun ribiribi ti olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo olugbala bawo ni a se le mo olugbala ki a mo ni oluwa gege bi oluso agutan wa ki a wa na ki o le so wipe oluwa li oluso agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mi mo je ki o ye wa gege bi a se le mo bi oluso agutan wa ninu peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmon eni ti o nti kara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aye si ododo nipa ina eni ti amuyin larada nitori eyin ti nsako lo bi agutan sugbon nisisiyi eyin pada si odo olosu agutan ati bishop okan yin nihin ni aje ko ye wa yekeyeke bi a se le mo oluwa gege bi olosu agutan wa o so nipa wipe o fi ara re rubo fun ese wa o so nipa wipe o ku lori igi lori agbelebo o so nipa wipe gege bi o ti ku fun wa awa papa adi oku si ese adi aye si ododo o wa nso fun wa ni ese karun din logbon wepe nitori tele ati shakulo gege bi agotan ti o sonu sugbon o ni nisisiyi nipa ironu po ada nipa igbagbo ninu Jesu Christi nipa jije wo ese wa ati kiko won sile nipa riro mo agbelebo Jesu Christi nipa wewe ninu eje Jesu Christi pelu igbagbo wipe ati di eni ti adanide eni ti adariji ati di agotan ninu agbo ati wipe nisisiyi ati pada si odo olosu agotan ati bishop okan wa nihin ni oye wa bi ase di omo olorun bi ase nko ese sile bi ase nje wa awon ese wonyi bi ase nro mo Jesu Christi lati wo ese wa nu nitori wipe eje Jesu Christi omo re ni o nwe wa nu kuro ninu ese gbogbo nitori be bi abamo yi gege bi iriri bi abani eyi gege bi iriri igbala iriri atunbi o je wipe aje ti olorun ki se gbogbo eni tin lo si lesin ni an pe ni omo leyin Jesu ki se gbogbo eni tin ka bibeli ni o mo eni ti o ko bibeli ki se gbogbo eni ti o wa ninu agbo ni o ni oluwa gege bi olosu agutan re kiki awon ti ati dariji kiki awon ti ati wo ese won na kiki awon ti o ni eri yi ninu okan won wipe Jesu ti so won dominira kuro ninu ese awon ni won mo Jesu gege bi olugbala mo so le kan wipe ikan ni ke amo olugbala ikeji ni ke amo itoni itoju ipese ati ibokun ti o je ti wa nitori wipe amo Jesu gege bi olugbala wa bi abawo orin Dafidi yi daradara bi a ba si ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo Jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin Dafidi yi ye ki a wo owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi peti si oro mi deti resile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo daradara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode